0: ojúmọ́ o. Àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kàngàgbọ́nmọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olíọ̀lẹ̀ Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ló ní ìròyìn yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí ètò tuntun tí ó fààyè gba àwọn akọ̀ròyìn láti tẹ̀lé àwọn òṣìṣẹ́ ológun lọ sí ojú ogun níbi àwọn òṣìṣẹ́ níbi tí àwọn oníṣẹ́ ogun bá ti ń jagun. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń fi kún akitiyan wọn lórí owó tí wọ́n nǹkan ti ń jò sálẹ̀ dúró nípasẹ̀ ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ lórí ojú òpó tí ó mọ rí sí àrídájú pé owó ti ń wọlé èyí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún àkóyawọ́ nínú àmójútó owó òlu. Àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yan ISEC wọ́n ti fi ìlànà àti ètò ìbò abẹ́nú ìjọba ìbílẹ̀ ti ìpínlẹ̀ yìí léde. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti parí ètò ìtújáde síta àwọn òṣìṣẹ́ aláàbò sí gbogbo ibi tí ètò ìdìbò ti wáyé ní ìpínlẹ̀ Èkìtì ṣáájú ìbò gómìnà tí wọ́n ṣètò kó wáyé lọ́la ọjọ́ Àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹfà ọdún 2026. Ẹgbẹ́ òṣèlú ẹlẹ́sìn SDP ti ṣe ìkódànù ìròyìn tó ń pe wọ́n ti yọwọ́ kúrò nínú ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́la lónìí ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n pe àgbélẹ̀rọ àti àṣinilọ́nà ni. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti sọ̀rọ̀ pé àwọn yóò dá ètò owó dúró ní ìlú South Africa ètò tí wọ́n fi ń gbógun ti ìtànkálẹ̀ àrùn HIV àti AIDS tó ní í ṣe pẹ̀lú ìpinnu ìjọba lórí ẹ̀sùn ìkùnà wọn láti dáàbò bo àwọn aláwọ̀ funfun péréte tó wà nílùú náà. Èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ẹ kú ojúmọ́.
1: Your preferred wholesome radio.

0: onílẹ̀mọ̀ tó ajá òṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣebọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bòdè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba tó ti ń bẹ káwa ó tó mọ bẹ ó ti wà káwa ó tó mọ wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yàgbó yàájù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ òjì kan lùkan pa òpà kan jí kan lùkan yè pátákò ẹkùn tí ń tani yèyèyè kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àrùdú ọjọ́ ọba mi àdàgbàmọ́tì àdàgbàmọ́tẹ́ ọlọ́run ọba mi tí ń jọba lórí gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo tí ò sí síkíọ́rẹ́tì kan ti ń sọ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ẹni mọ́ òkú ẹni kú ò mọ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀jẹ́ ọba ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù pẹ̀rù lẹ́rù ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ jẹ́jẹ̀jẹ́ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá o gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba alágbára ńlá ohun tó fi ń ṣàgbára gan kò yé èèyàn o ayé wàwàwà èèyàn tututu kò ṣe tú iṣẹ́ olúwa ọlọ́run ọba mi òkè wá di àdìtú aṣòro sọ bí ọ̀rọ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ ni akin nínú ilé akin lójú ogun àrùdẹ́dẹ́ ọlá ọba mi àrùdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni lánàá ìwọ ni lónìí ìwọ ni lọ́la o ìwọ ni lọ́jọ́ ayé gbogbo you are the God who was you are the God who is and you are the God who is to come kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó tóbi tóbi ọ̀run ò gbà ọ́ ó fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́ gíga tó ga náà lọ́run ò ṣe gbà ọ́ bọ́run ò ṣe gbà ọ́ bẹ́ẹ̀ náà láyé yìí ò gbà ọ́ o ó wá fọ̀run ṣe lé ó fàyè ṣe àpótí ìtìṣẹ́ gbogbo ayé pátáwá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó mọ̀ ti dìgẹ́jọ́ ń gbà mò ń dágbére lórí ètò yóò mú ní bọ́ bá dùn ní ká túnjọ pàdé ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ́ ń bá mo dá ọlọ́run ọba mi òkè ló bá ń fàṣẹ ṣe kí má tàn yín láàrin ìjẹjọ́ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mù ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kíjà yóò gbé wa lọ o àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ o wọ́n ń tọ̀rọ̀ kú fún wọn ni lára àwa tá a kù ṣẹ́ àwọn kan fúnra lára tiwọn ni wọ́n ń tọ̀rọ̀ kú fúnra wọn ẹ̀yin wa ń bi mí léèrè pé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kò yé mi o ọ̀rọ̀ ọlọ́run ni mo rántí olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún.
1: ìyàfẹ́mi ọkùn àdìmáyé.
0: òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóhùn ó fi hàn fún. àjẹ́pẹ́ èmi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì 89.3 FM Ìṣọ̀lá. Àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú la rí gbà o. Ìwúrẹ́ ilé ń wà lápàtà mi bí kó kú ni àgùntàn dẹ̀, ń wà lápàtà mi bí kó rọ̀rùn. Ìwòtọ́ mẹ́ẹ̀dáyé ń wà òdì òkè mi ni bí kó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ ẹ̀yọ. Ọ̀ọ̀ta ní dọ́mọ ẹyẹ lókun, àwọn wọn ń dá lóró. Àwọn wọn ò ní kó lè ó wá jà, àwọn náà wọn ó tún ní kó lóko wá mú. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi, ìbárẹ̀ wọ́n ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀ o. Ògbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́, òfin fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò. Tonípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀, tonípọ́npọ́ gbọ́dọ̀ gbìn. Ló jẹ́ ní ẹgbẹ́ orí yín sókè yín ẹnu ọ̀nà ká gbé yín sókè yín lẹ̀kùn ayérayé o. Ọba Ògo ló fẹ́ wọlé. Wọ́n tún wá ń bèèrè pé ta ni ọba Ògo yìí? Olúwa tó lè tó sì ní agbára ni. Olúwa tó ní agbára ni ògùn. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn lẹ̀kùn ayérayé o. Ọba Ògo fẹ́ wọlé ni. Ta lọ́ba Ògo yìí? Olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba Ògo. Mo kí yín o gbogbo ọmọ Nàìjíríà, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ lọ́ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi yìí. Inú mọ́tò lẹ́yìn wà, ẹ káàárọ̀ o. Ẹ ti wà lẹ́nu iṣẹ́ yín, ẹ káàárọ̀ o. Ṣé àlàáfíà ni mo bá yín? Àlàáfíà kọ́lẹ̀ a wà bí gẹ́gẹ́ báwa náà ṣe wà. Ọdọọdún bí o.

0: ló kan o. Ìlú Arírè Mọ́ṣẹ là ń pè é. Ní ìlú tí mò ń sọ yóò. Bẹ́ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀. Tẹ́ẹ̀ lè bá mi gbìyànjú kájọ rìnrìn àjò. Lọ sí ìlú yìí. Bẹ́ẹ̀ bá débẹ̀. Kódà kí èèyàn jorí ààrùn lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí. Kò ní mọ̀ gbà tí omi yóò mọ bọ́ lójú rẹ̀. Torí bá méjì kọ́ o. Ohun gbogbo rí bó ṣe yẹ kó rí mọ̀. Ní ìlú Arírè Mọ́ṣẹ. Èkù òkè bí èkù mọ́ o ẹyẹ òkè bí ẹyẹ. Ọmọ èèyàn gan ò fọ́n bí ọmọ èèyàn. Ohun gbogbo wà lè kòkòkò bí ojú ẹja. Nílùú Arírè Mọ́ṣẹ o ni wọ́n ti dé ọwá tí wọn ò wá. Wọ́n dé ọ̀bà wọn ò bà. Wọ́n tó dé fọ̀nàfọ̀nṣù wọn tún rí ṣu kó wálé. Nílùú Arírè Mọ́ṣẹ yìí náà ni. Níbẹ̀ lẹ́ẹ̀tì rí ọmọ ẹlẹ́ran tí ń jẹ egungun. Ní ìlú Arírè Mọ́ṣẹ yìí náà lẹ́ẹ̀tì rọmọ aláṣọ tí ń wo àkísà ákiri ìgboro. Àdẹ wọn bà lókun nílùú Arírè Mọ́ṣẹ. Ara ò rókun, ara ò mọ̀ra díẹ mọ́. Àtọmọdé wọn, àtàgbàlagbà wọn, ni wọ́n ń fi ojoojúmọ́ sọkún o ní ìlú Arírè Mọ́ṣẹ. Bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ bá dé ìlú yìí. Ẹ ṣe dànsákì fún Olódùmọ̀rẹ́. Ẹ gbé oṣù bàràbàǹdẹ̀ fún ọba àtẹ̀dá. N fẹ́ ò kí lè yàn nílò. Nílùú yìí tọ́lọ́hun ọba mi ò fún wọn. Kí lè yàn fẹ́ jẹ́ kí lè yàn fẹ́ dà. Nílùú Arírè Mọ́ṣẹ tí ò lè jẹ́, tí ò lè dà. Àmọ́ kàkà kí wọ́n dà dáadáa. Àwọn ìka ti dá ìdàkudà sí wọn lágbada ni wọ́n bá yàn o. Nílùú Arírè Mọ́ṣẹ yìí náà ni. Òróró ajé Olódùmọ̀rẹ́ mọ̀ fún wọn. Òróró ajé yìí sì ń sun kódà kò gbẹ́rí. Ìjókòó tí. Tí gbogbo wọn rọ̀ kú tí. Níṣe ni wọn ò bá mọ gbádùn bí ìranú ṣúgà. Àmọ́ kí a lọ́ ṣe òróró ajé wọn. Òróró ajé tó yẹ kó jẹ́ ti gbogbo àwọn ará ìlú. Àwọn kan wọ́n jókòó lè lórí o. Táwọn sọ di wàrà. Tí wọ́n sì ń fun sẹ́nu. Tí wọ́n ń fun sẹ́nu ọmọ. Àtàwọn mọ̀lẹ́bí ìtàn nìkan. Nílùú Arírè Mọ́ṣẹ wọ́n mọ̀ ní àwọn ohun àlùmọ́nì ilẹ̀ tó pọ̀ jáǹtìrẹrẹ. Níbo ló wà wà? Àwọn wo ló jókòó lé lórí? Ẹ wá wo omi jéréte-rete lójú abiyamọ ní ìlú Arírè Mọ́ṣẹ. Àwọn tí wọn ò lára tí wọn ò lé èèyàn. Àwọn ni wọ́n mọ̀ ń palẹ́kùn. Òṣìkà ń yọkùn ń fẹlá. Àwọn olódodo ń jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ìyà bí ètè. Kàbíyèsí Ọlọ́run. Ta ni yóò àgbà wọ́n? Ta ni yóò gbà wọ́n nílùú Arírè Mọ́ṣẹ? Ta gan ni wọ́n ṣẹ̀ o tí ò gbẹ́bẹ̀? Ta ni ìran wọn ṣẹ̀ tí ò gbẹ́bẹ̀? Àwọn wo ni ó jẹ àjàrà? Àwọn wo lẹ́yìn kan o? Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ta ni wọ́n gbé ẹran àgùntàn? Ta ni wọ́n gbà ní ìlú Arírè Mọ́ṣẹ? Tọ̀, Ọlọ́run ọba ọlọ́jọ́ òní, dákun, wá bá wa dá sọ́rọ̀ àwọn ará ìlú Arírè Mọ́ṣẹ. Olorun oba olojo ni dakun wa ba wa dagbara lowo awon alagbara ti n fi agbara ayo won lenu awon ari ni se ni afaimo ni se ni aseni ton ba ni daro to eyi awilo ni asegun o eyi awilo ni asero mo o mo te kole ti o di ilu Nigeria mo se ni lo Nigeria ah tori oloye le kan san nini o te ni agbegbe kan be nilu awon won ni Ekiti won ni won dibo nbe loni ah won a bi won le re pe so me Ekiti niyan ni won lawon na fe debe awon fe lo moju awon to ni tin sele ni Ekiti to tori yin ni o ri yin ni oloye le kan so ni won ni time to po amo tori yin nbe ti ni kajo kowo rin o kajo mo lo Ekiti pe na ba si lori Facebook ni sin be ba wo mi e ti ri pe mo gege be fila eni kan ni se party la fe lo se ni ni won tin pin nkan en ti o ba si ti se kini kan won ni oni gba semo en ti o ba de fila en ti won pin nbe won ni oni gba enu oloye le kan so ni le ti mo gboro oloye le kan so ni e ka ro o jare
1: ara eko ojumo ba to kun eko ojumo yara le
0: ara o le bi
1: a dupe lowo olorun
0: mo mura tan wa fun yin ni o
1: eni ba je ti ri ga je we dira tan ni
0: tori yin ni
1: tori awon ara le ni tori awon ara le
0: ah bo nta awon ara le si jo ti oro ta yo so
1: eiro
0: awon ara le o si nbe nda ti lati
1: awon awon lo ran yin le Ekiti mi to ran yin se tori ti won le se nle Ekiti so tori awon ara le ni
0: se e tu ti fe mo change oro ni lori afefe
1: mi se mo gbe elebe osi abosi si APC change so mi o change yo change ka te mi so ni pe mi o to ran yin se awon ara le lo to ran yin se tori won e te se lo se Ekiti
0: tori won ni
1: gege bi oro ara bi tori yin ni o
0: se beyin na sa nlo
1: te won ni tele yin
0: ah so tu ti dabaun
1: ase e ba mi wi ma ni mi ase e to ba mi wi ise e to ba mi wi
0: se o tu ti dabaun ni
1: te ba ni ki nlo mi ni paro aso mo tele yin loju ese niyan
0: o ye ja lo
1: o ya ma na e ko ju mo le ko si ya to ku
0: e sa ja na ti mo Steven na da ni
1: ah o gbe ma lo
0: toro na ti gbo pin kan se
1: won ki ti e so ro pe boya won fe aba won ko won lati lo ni tori ti won ba lo ta bo ni fe gbe wa nle
0: kai
1: iṣẹ́ táwọn gbà ń ti wọ́n iṣẹ́ ìlú ni
0: oní ọmọ bá wa gbé sáwọn ará lé létí
1: bẹ́ẹ̀ni
0: kàbíyèsí olójú
1: bẹ́ẹ̀ni kò wá ní jà wọn nìkan wọn ní fẹnu òfìfo ṣe torí búrẹ́dì tí ń ṣẹ̀ ní kìtì báyìí bẹ́ẹ̀ni
0: kí lẹ ló ń sọ mẹ
1: búrẹ́dì
0: tí wọ́n fi tìsí
1: àti retí o
0: nítorí ẹ̀rọ ọlọ́run bà mí o nígbà mo dé láàárọ̀ yìí ó sáà retí Steven tó gbé tí ìdání wọn ní kí ló fẹ́ fi
1: wọ́n fọkàn ìgbàgbọ́ ni ìgbàgbọ́ ni
0: ìgbàgbọ́ ní sì múni lárada
1: ọ̀dàná
0: ó mú tí ẹ fẹ́
1: ẹ kó ojú ẹ̀yàrálé ọ̀rẹ́ yìí olólùfẹ́ yìí ọ̀lálẹ́kọ̀ọ́sẹ́ nínú ẹ̀dáàrẹ́ yìí tí a bá ṣe máa ń ṣe ọwọ́ ẹ̀rọ ló máa ń bá dé gbogbo ọ̀kan wa lágbára ọlọ́run ẹ̀rọ ẹ̀rọ la máa bá dé
0: tọ́ àmì ọlọ́run ẹ̀yìn ara alẹ́ òun náà ni a ti ń gbé ṣe yín létí òun gbé ṣe mi létí òun ló kọ tiwa wọ́n ní ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Ekiti wọ́n ti ń pín búrẹ́dì báyìí ní ìsìn ẹ̀yìn náà bá nífẹ̀ẹ́ sí ẹ̀kọ́ lẹ́tà sí mi o Nigeria my country olóyè lẹ́kàn sán ni
1: bàbá
0: ọjọ́ wo la tó fẹ́ gbọ́ná Nigeria àbí kí ni ọjọ́ wo la tó fẹ́ bọ́ torí ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí ìdè
1: ìdè ni o ìgbèkùn gbáà ni
0: ìgbèkùn ni
1: tí a bá dẹ̀ ṣetán ká bọ́ta nu ẹ wọ́n yẹn fáyẹn bọ́ta nu ẹ èèyàn láfẹ́sẹ̀ ara ẹ̀rìn jáde kúrò ní ìgbèkùn ilé
0: ẹnu ẹni la fi ń kọ mí jẹ́
1: gẹ́lẹ́ ló ṣe rí
0: kábíyèsí olódùmarè
1: mo rí kíní kalanà kíní yẹn rẹ bà mẹ́nu jẹ
0: ẹ sá wò ó
1: mo kàn ń tẹ ẹ̀rọ léwọ́ mi ni o
0: ẹ̀yọ
1: mo wà ní orí ìkànnì Facebook ń bá dẹ̀ rí ọkọ̀ yìí mo kọ́ rí abọ́ọ̀sì ni nígbà tí mo bá wò dáadáa fẹ́ máa jọ bí àjàgbé kékeré kan kí ló ṣẹlẹ̀ bá wò dáadáa mo rí pé wọ́n ti kún ní àwọ ẹgbẹ́ òṣèlú kan kódà àwòrán ẹni èèyàn tí wọ́n gan wà ń bẹ̀ wọ́n pè ní hope kini kan okay
0: ireti ti ki sa
1: eleji sha o eleji sha o
0: kabesi olo
1: eleji kuna
0: kabesi olo
1: ba de ri ti awon kan wa lori oko tan so yi ni kini kan ba ko fulu ki mo ko ro be aye ni
0: adaba ni abi
1: ikeju tu fo sa paro lele ni abi
0: kabesi olodumare ati
1: oro ati oro ba ri pe ko ma folo oke oun fu lo le ni lawon yen baba e se ni sati
0: oun o lo oke
1: o lo oke
0: o se ni lala to roke nu
1: ele lo
0: nbo
1: je ki lele mo ko fo boju ni
0: kabesi olodumare
1: abo ni abo nko
0: e tun tun wo
1: si nkan ti mo ro re bo nkan ti mo ro ko lo ba di ready bu gan olorun
0: ready
1: bu gan ni ebe oselu ti mo nso
0: yi eyo
1: ni won ju fa awon eyan
0: Oh.
1: Ni eto idibo ni idibo gangan ku ola
0: buredi won to fa mu
1: ready bugan ni won tare sawun eyan
0: kini itumo ile ohun
1: itumo yen be ni pe e fi buredi paro nu odun merin to ti lo re ke o tun fi paro nu odun merin to nbo re e sa idibo fun wa kan ma ba lo
0: e ti e mo en te mi ri lara ogiri ti ka hun ko ni pe eyin ari bi pa o
1: bege ojo ari bi pa lo
0: kabesi olodumare
1: eyin ranko yi o
0: kai
1: eyin obo yi o
0: kai
1: egba e ri paro nu yire e ku ni ronu tele tele te ba ti jeun okan yin ti bale
0: kabesi olodumare
1: be mi se
0: e mo jo nje lo
1: ben
0: oro dabi iso ati jacobu nu o
1: eleyi
0: iso ti jacobu ti mo yi pe iso o ni ronu meji
1: to ba di ro nje
0: o nje ni
1: joro ti tan
0: kabesi olodumare o ba jogun ibi ti e le ojo ola se ri pe eleun gan ojo oro nigeria ni
1: beki
0: atolu awon oloselu wa
1: nkan to wa dun meju nbe ni pe aworan ti won ya sara kini yen
0: eyo
1: aworan egbe to ti se joba fodun merin ni nipele tan so yi soro lori iye yara kawe te ti ko laarin odun merin soro lori gbangan to ti se se afe te ti ko soro lori titi te ti palaro te ti paloda to ti n yo kuru buredi onje obo lẹ́rọ ẹ̀sìn ní jù sáwọn èèyàn
0: àbẹ̀sẹ̀
1: ọlọ́pàá tí wọ́n bá mi nínú jù tó ń bá mi nínú jẹ́ tán ṣé máa dàtọ̀ ṣe máa sọ wọ́n máa ń rọ́jú ra àwọn bábúrẹ́dì wọn ni
0: àwọn èèyàn tún gbà
1: tó ń gbókìtì tó ń tàkìtì torí búrẹ́dì kìdá ṣe búrẹ́dì tó gùn rẹpẹtẹ o búrẹ́dì pa fún náà ń já sí tó ń nara wọ́n lè lórí
0: àbẹ̀sẹ̀ ọlọ́pàá
1: báwo la ṣe débi báyìí torí ọlọ́run báwo gẹgẹ ọ̀nà wo la gbà débi báyìí torí kò yé mi o
0: ta láṣẹ
1: kí ni yẹn bá mẹnu jẹ ṣé rí nínú òye tèmi ègbé ni fún irú olóṣèlú tó bá ń ṣerú ẹ ṣùgbọ́n ẹni tó gọ jù ni àwọn ọmọ ìlú tó ń sáré tẹ̀lé kìíní yẹn
0: àwọn kan tiẹ̀ mọ sọ wọ́n ní ìbò kan ní fún ẹni tó fọ̀ bọ́ọ̀lù ọ̀yàn
1: bẹ́ẹ̀ni
0: ègbé nífẹ̀ẹ́ tó gbà ṣẹ́ni
1: fún ní nǹkan tó wà ń lẹ̀ yìí ègbé ní fáwọn méjèèjì ṣùgbọ́n ti ti ìlú yẹn ló fi sí lọ́dọ̀jù torí èèyàn wó yẹn sọ̀sọ̀sọ̀sọ̀ láti òkè délẹ̀ ó pè yín lọ́bọ̀ ẹ̀yìn náà wọ́n á sáré tẹ̀lé inú yín dùn ẹ́ dunnú ṣé ìṣọ̀ bọ̀ nkan wà fún wa láti ṣe o.
0: olóyè lẹ́kan sọ ni ká pé wọ́n ti wá gbé bí búrẹ́dì ọ̀hún náà wá kí wọ́n á jò ó fáwọn èèyàn táwọn èèyàn ò wá lọ síbẹ̀ tí wọ́n wò ó ní àwòmọ́jú pé ẹ mọ̀ gbé búrẹ́dì yẹn lọ kí lẹ rò pé yóò mọ sọ sọ́kàn àwọn olóṣèlú.
1: ṣe nǹkan tí ìbá ti ẹ̀ dùn mọ́ mi nú jù ó fẹ́ fara pẹ́ nǹkan tẹ́ ẹ sọ yẹn ṣùgbọ́n ó tún lọ sókè jù yẹn lọ díẹ̀ ìbá wù mí kán lé búrẹ́dì yẹn mú kán wá fi sọ̀kún padà sí wọn kan sun orí ẹ̀tún sunsun bí ilé báyìí kan jù gbàgbà ò ṣé bó jù sí wọn náà ni
0: tó
1: bá jù sí padà kò sí ewu nbẹ nǹkan tó ń rò sí wọn àwọn náà rò sí ire tó fi jù sí wọn àwọn náà fi fèrè jù sí padà bẹ́ẹ̀ gẹ́lẹ́
0: fẹ́
1: pé
0: yóò jù
1: sí wa yóò ká bẹ́ẹ̀ ló ṣe rí a nílò ẹ̀ ó dáa fún wa ṣùgbọ́n àdébò dáa fún wọn náà ọ̀rọ̀ mi ò yé
0: wọn náà lọ jẹ́
1: búrẹ́dì tọ́ sí wa sí wàhálà ó tọ́ sí wọn náà àṣẹ ní kí wọn náà jẹ
0: ká
1: ṣe jùgbà lórí ká ní pé yẹn ni eré tètè ló máa sá padà sí ilé ìjọ ó ti ṣẹlẹ̀ o ìlú ti kọ̀ sí wa lọ́wọ́ o ìlú ò fẹ́ o kódà wọ́n ń lé wa kiri ni ẹni tó bá wọlé nígbẹ̀yìn bẹ́yìn tó bá jẹ́ pé irú nǹkan bẹ́yìn yẹn lórí tó fi wọlé to ba wole oju ese la bere si ni sise riju ka le fi jabo lodun merin ki se ba ma fokan si ready pe to ba ti fun am ready ele bi kuku ni won won a gba won je won dibu fun
0: abisi
1: o so pe awon eyan lo se asese to poju ninu kan to ba le ni
0: abisi olodumare hey eyan omo nigeria oro re o nigba mi baba si so tawon eyan wa ti won wa ko ti mi si wa ti won pada wa lo se nkan ta so wipe anise ewu mo ni se si mo wipe ngba mi a mo riran jura wa lo tori ba meji ko awon nkan kan be to je pe o ye awon kan ju awon kan lo be ba wa ri eni tin jaja so fun yin pe e dakun bayi ni e se rin eyin ti gbagbe ni owe yoruba to ni ohun to ba ba oju yoruba mu se si roro ta n so yi a ma kan wa jura wa lo baba so fun yin wipe dekun e ma wora yin le ni waju awon oloselu mo e ma sera yin bi eni pe eja mo nkan kan ni waju awon oloselu mo e koja lo sawon ilu okere awon ilu ti wo eyin na lo e mo wipe awon orilede kan be bi won ba so fun yin loni wipe ke mo bo nbe kuda e lo le gbegba ope wipe ona si fun yin ibe tori pa awon elomi fe lo orilede ta nso yi won ti lo taku si bi adua ke a lo ade ki lo mo orilede won yato si titi wa orilede te fe lo re taku si yi nta ni won o ni ama kilo fa o awon ti won ni orilede ti won awon ni won sera won daada ni waju awon adari won ti won fi fowo patake mu won orilede ti yin teyin na ba gbera yin daada ni e mo wipe omo ologo ni yin he won wa ha buredi
1: ben
0: fun awon to je wipe awon won loro
1: ben
0: abeyin o mo wipe oro orilede yi gbogbo alajo nini
1: awa ti elani awa ki se bawa ti won awa lani
0: awa lani
1: gbogbo wa oluwa njoba lekan so lawon se won meto se bawa lo oro wa fun anfani ti wa
0: iranse wa ni won
1: bo se ko gele ni
0: abisi awo mo be lorilede nigeria o
1: a mo iko to nfa wahala yen gogogo ni a ri mo gege bi oga to je bi iranse wa neje
0: abisi
1: si wahala yen ti wa ni
0: abisi olohun nti oye wa nu
1: nti oye po to po junu amiyan wa ni
0: to oloye le kan so ni
1: baba
0: a ti so wipe oro yi gbagede oselu ta wa nse nbi a mo se ni se akoyawo ni o eto idibo odun 2027 ti se nbo yi a e dakun o kan wa o kan yin e mo ri ofe ta wa ni ni eyan omo Nigeria awa lori ofe lati tanan sabe won gege bi ise ta gbe lawa lowo a lori ofe lati gbe oro sumo won lati fi oro po won fun po lo fi je bi pe opolopo nu won se ra won oloselu un nigba ta wo ni lo ba won wi pe e dakun o e fun wa 1 naira e fun wa 2 naira a ni wora wa nle nwaju won
1: olohun ni
0: ba ti e ni a lo olohun
1: be ni
0: olohun ta si ni yi o tu wa abisi olohun
1: se wa mo nkan ti obi mi nuju nbe
0: eyo
1: bread yen bi mi nu be ni 2026 yo bread yen fe fi gba ibo lowo mi yan obi mi nu ṣugbọn nkan to wa
0: edu edu o
1: be ni
0: bread won fe fi gba ibo
1: be ni
0: awon bomi gari ni won fin gba o
1: ati kulikuli
0: awon bomi 22000
1: ben
0: awon bomi ankara opa merin
1: sẹmo mo ti ri sẹmo ri kódà sẹmo ṣẹlẹ nílùú ìbàdàn yìí tí o ti ju bí wọn kan ọsẹ méjì ọsẹ mẹta lọ tí wọn nà sókè bá gbé sẹmo ni wọn fáwọn sẹmo ni wọn fáwọn.
0: kàbíyèsí ọlọrun.
1: ṣé ni yàtọ̀ sí pé ọ̀rọ̀ búrẹ́dì yẹn bí mi nú.
0: ẹyin o.
1: kó tó tún wá bí mi nú jù bẹ́ tààràtààrà ni bí wọ́n ṣe ń ju sáwìn yẹn mọ̀tàn máa ń ju kẹsẹ̀ ẹranko.
0: wọn tó fún wọn tọ̀wọ̀tọ̀wọ̀.
1: à ní bẹ́ẹ̀ ọkọ̀ yẹn ò dúró.
0: káì.
1: wọ́n máa ń ju búrẹ́dì láti inú ọkọ̀ fra fra.
0: àwọn èèyàn náà tó wá ń jà
1: sí. èyí tí ẹ kàn fi mọ kàn jù sí ọgbà àbí kàn mọ lójú.
0: ayò
1: náà wàá tún gbéra wọn sọlẹ̀ torí búrẹ́dì.
0: káì. ẹlòmíì yóò tún ṣe ra ẹ léṣe.
1: kò ní ṣe ra ẹ léṣe kẹ lórí búrẹ́dì tẹ́wé kò lè dẹ́jẹ́ sílẹ̀.
0: ẹlòmíì yóò ṣe ra ẹ léṣe kò tún ní rí búrẹ́dì jẹ.
1: ìyẹn ló bá yẹn padà náà tán gbogbo ọ̀nà gbogbo ọ̀nà ni ẹ fi padà náà tiẹ̀.
0: kàbíyèsí olódùmarè tọ ẹyin alára wa ohun tá a láàmọ̀ ṣe rèé lára àwọn tí wọ́n tiẹ̀ ń sọ wípé àwọn nífẹ̀ẹ́ láti wá lọ rèé sìn wá àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe máa ń sọ ni.
1: kàtà máa ń sọ nìyẹn.
0: ẹyọ
1: torí yín ni.
0: torí tiwa ni. gbàgede òṣèlú tiwa ó ti gbé ọ̀nà àrà dé báyìí torí yín ni o ẹ̀yin ọmọ nàìjíríà bẹ́ẹ̀ bá sì gbà wá gbọ́ pé nítorí yín ni ẹ dákun ẹ máa farabalẹ̀ máa gbọ́ wa dáadáa kẹ̀sì jájọ máa rìnrìn àjò ẹ̀mí. torí bá méjì kọ́ ṣé rí bá a bá lè jọ fọwọ́ sowó pọ̀ léyìí tá a kò sí lọ́dún 2027 ẹ̀kọ́ ó ṣojú omi mu fún wa lórílẹ̀‐èdè nàìjíríà torí pé ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ á bẹ̀rẹ̀ sínú túṣu désàlẹ̀ kòkó báyìí o a jẹ́ kẹ́ ẹ mọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ yín ní tòótọ́ àwọn kan máa ń sọ pé bó o lẹ́ẹ̀ṣẹ̀ dá wọn mọ̀ ó ṣe wá le tó bá náà ọ̀rọ̀ ọlọ́run gan sọ ó ní nípa ìṣe wọn lẹ ó fi mọ̀ wọ́n olóyè lẹ́kàn sọ ni ṣé èṣù ó lè padà di áńgẹ́lì lónìí.
1: ẹ jẹ́ amọ́kẹ́ kúrò nbẹ.
0: kò lè di áńgẹ́lì.
1: èṣù la máa jẹ́.
0: èṣù
1: áńgẹ́lì la máa jẹ́.
0: àwọn ẹlòmíì ó sọ wípé bó o la ṣe wá fẹ́ mọ àwọn èèyàn gidi. ẹ ń tẹ́rí wípé àti mọ́ ṣe bọ́ọ̀rì ò da.
1: bẹ́ẹ̀ni gbogbo ọ̀nà ayé ẹ̀bùrú ni.
0: ó ti ṣe rí ìgbọ̀wọ́ wà ńbẹ kò ṣe nǹkan gidi.
1: bẹ́ẹ̀ni
0: ẹ ń tí ètí ṣe rí ọlọ́run ti gbà fún láwọn abala abì kan.
1: bẹ́ẹ̀ni
0: àmọ́ kò sí nǹkan kan ní ìrànlọ́wọ́ tó ṣe fún àwọn tó súnmọ́. ìrú ẹni bẹ́ẹ̀ ń wá lọ́sàn-án kan òru kan wá ní òun lolùgbàlà òun fẹ́ gbà yín.
1: òní jésù.
0: ìgbà tó lórí ọ̀fẹ́ láti ṣe ohun díẹ̀ òjò lóòótọ́. ó wá ní ẹ̀fọ́ òun so lórí ohun púpọ̀ kò mọ̀ pé ẹ mọ̀ pé ó fẹ́ kó nǹkan yẹn lọ.
1: ọ̀rọ̀ ti sọ rẹ̀ ẹ bá fẹ́ gọ̀ làágọ̀. ọ̀rọ̀
0: ti sọ rẹ̀.
1: ẹyin tí ò bá lè wúlò ní kékeré.
0: ẹyọ
1: tẹ bá fún ni ńlá kò lè wúlò pẹ̀lú ẹ.
0: kàbíyèsí ọlọrun ẹyin tí ò bá wúlò nínú ohun
1: kékeré. kò lè w lórí àwọn tó máa fara kó àwọn tó máa pọ̀ sí lórí nǹkan tẹ́ ti gbélé lọ́wọ́ ti pọ̀ sí. ṣèwọ̀n tí gómìnà bá kó dáadáa báyìí àwọn ará ìpínlẹ̀ nìkan ló máa forí kó. gómìnà tó ò ṣe dáadáa nítorí fi ṣe ààrẹ fẹ́líọ̀ ẹ̀ yẹn kárí oko gbogbo nàìjíríà ló máa jẹ́.
0: orílẹ̀-èdè ó gbiná ni kábíyèsí olódùmarè tó olóyè lẹ́kọ̀ọ́ sọ ni
1: bàbá
0: iṣẹ́ tí àwọn èèyàn ràn wá ibi abáṣẹ́dé láàárọ̀ tó ní àjíṣẹ́ ọ̀hún ní ìlànà wípé bí wọ́n ṣe gbélé wa lọ́wọ́ o ẹ ti mọ̀ wípé ní gbàgede òṣèlú tá a wáyé bẹ́ ẹ bá ti ní kábà yín ṣe òun náà lábà yín ṣe àmọ́ ká tó lọ síbẹ̀ hùn ẹja lọ sí Èkìtì òní ni ètò ìdìbò ló ń wáyé ní Èkìtì. ká gbé ìdìbò ìpínlẹ̀ Èkìtì ká fi mọ́ ṣe àkàwé ká gbé gẹ́gẹ́ bí díngí ká fi mọ́ wo ètò ìdìbò ọdún 2027 àwọn tá à ń gbọ́ yìí àwọn tá à ń rí yìí ètò ìdìbò ọdún 2027 olóyè lẹ́kàn sọ ní bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ ti jáde sínú ìgboro ẹ ti wo ẹ ti gbó ohun táwọn èèyàn ń sọ ẹ ti rí ọwọ́ táwọn èèyàn fi ń mú ohun gbogbo lásìkò yìí ètò ìdìbò nàìjíríà lásìkò yìí ń gbóná jirijiri o kódà emi ti fe ri eto idibo bi iru eyi ta fe ri ni 2027 ri o tori pe oro ti fe dibo pa opa bo ba si ba bu lese ni loro fe da bayi lorilede Nigeria e ja gbe ipile Ekiti ka fi sakawe ka ma fi woye ki le ro po fe sele lodun 2027
1: e seun atokun nkan to sele lana yen ke ise atoka kan rere ari nkan ti won se ni ibokola
0: ayo
1: ta ba ni ka fi lana yen wu a mo nkan to nsele lowo lowo bayi be o ma nira ko ma je dibo ko se be
0: idibo 2027
1: o ma nira ko ma je dibo ko se be
0: kai
1: sugbon ni mi ba dun tawon ara ilu Ekiti ti won ba se bi omo oko le ni nkan ti mo oko fe ni pe ko ma je wi pe se mo won ni pe awon 1 million o le 1 million ti won gba card idibo lati idibo se mo ati ri bi to je pe eyan bi million meji lo gba card ati idibo sugbon ra ta fe idibo tan awon to je idibo bi kan lo si bi 300,000 se bi ko jora won
0: ben
1: mo se ni pe 1 million le idibo yen
0: eyo
1: e wo ru nkan ti ba je tan ba ni pe bi 700,000 jade idibo te ba tele fe ma ha 20,000 soju oni ti 20,000 le to ba re ro 700,000 oro mi oye
0: agboye
1: tawon eyan ba jade daada
0: ayo
1: tawon eyan ba jade daada oju ati owo oju ati ogun awon eyan le raye dibo fe tan fe sugbon to ba wa lori pe o mi eyan ra mi lenu jare ko se en to ma jade dibo ju awon to fe lo gba owo lo ẹ má lè ti wá ṣe yẹn bẹ́ẹ̀ yẹn wàhálà dé gbàdúgbò òlu nìyẹn
0: wàhálà dé nù
1: torí tó máa fẹ́ kà á wọ́n níwò pé eléyìí o ò ń ronú bí èèyàn gidi o eléyìí o ò ń ronú bí ẹni tó fẹ́ jẹ búrẹ́dì o ìbò nìbò ń jẹ́ òun lè ṣe máa ń bẹ àwọn èèyàn pé tó bá di ọjọ́ ìdìbò ẹjọ́ ẹ dákun ẹ jáde ẹ dìbò òṣèré jẹ́ lẹ́yìn
0: olóyè lẹ́kàn sán ni
1: bàbá
0: à ń ṣe àwọn èèyàn wa níyè ni o torí pé bàbá ni a mọ̀ wò ó ẹlòmí lè ní ṣe bó sì dìnà ẹlòmí ò mọ̀ wípé láàrin bí oṣù bíi mẹ́fà sísìnyí a tó tú tàn míì kọ lórílẹ̀‐èdè Nàìjíríà látọdún tó lọ òun náà láti ń sọ wípé ọdún 2027 ọdún 2027 kátẹ wá sọ wípé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ṣe mọ̀ wípé tó dàbí àná yìí oṣù mẹ́fà ó ti lọ fam.
1: Mo rántí last year táwọn kan ti yẹ pé wọ́n ní pé 2027 ò tí ẹ̀ sìn bẹ́ẹ̀ rárá àti wà ní june 2026 o
0: kàbíyèsí ọlọ
1: january dé tán
0: o dé tán
1: nínú ìwé tèmi ọlàlẹ̀ election o
0: kàbíyèsí
1: olódùmarè
0: bó ti rí lọ́jọ́ tẹ̀yìn bí ọ̀làní
1: ọ̀làlẹ̀ election.
0: Olóyè lẹ́kàn sán ni ẹja ti bí ìmú a fẹ́ mọ sí àwọn èèyàn wa níyè ni o torí pé lábẹ́ bó ti wù kó rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nǹkan ó dà
1: agbára ọlọ́run
0: àwọn kan máa ń sọ wípé kí làwa fẹ́ lọ dìbò fún ẹ mọ́ wulẹ̀ dára yín láàmú ẹni tí wọ́n ti kọ́ wọ́n ti kọ́ ìjẹ́jẹ́ mọ̀ wípé ohun tí mò ń sọ yìí olóyè lẹ́kàn sọ ni ọ̀rọ̀ tí àwọn kan sì dálẹ̀ nínú ọ̀sẹ̀ ni o níbi kan tí mo lọ tó ṣojú mi
1: kúrókòrò
0: mo sì tún sọ àlàyé fún wọn àmọ́ tèmi ò fẹ́ yé wọn dáadáa àwọn kan náà wà ń bẹ tí wọn ń gbó wa báyìí tó jẹ wípé irú àwọn èèyàn mi tí mo sọ ni wọn táwọn náà ń wòye pé ìgbàgbọ tí wọn ni pé wọn ti kọ wọn ti kọ ẹmọ wulẹ dára yín láàmú ẹni tí ó wọlé wọn ti mọ wọn olóyè lẹkàn sán ni ṣé bẹẹ lọ ṣe rí.
1: pẹlú ògo ọlọrun bẹẹ kọ lórí.
0: bẹẹ kọ o yẹ ṣàwòwò.
1: kò sí àní-àní ní ọkàn àwọn nàìjíríà lórí ìhà tí àwọn olóṣèlú wa kọ sí wa gbogbo ẹni mo fi lè sọ wọn ò fẹ́ràn wa.
0: wọn ò fẹ́ràn wa
1: ṣamṣam
0: kàbíyèsí
1: tó bá wá di àkókò ìdìbò
0: wọn máa ń láwọn fẹ́ràn wa
1: ẹ̀yìn bá fẹ́ pani jẹ́
0: ẹyọ
1: ṣáfàdà hàn yín ni
0: a bí ìṣẹ́
1: lọ a súnmọ́ yẹn tẹ́ kó tó wù wá bí ẹ
0: ẹni bí e kọ́
1: ẹwà kọ́ síwájú orí
0: a bí ìṣẹ́ lọ
1: bẹ́ẹ̀ gẹ̀rẹ́ ló ṣe rí ṣáájú àkókò ìdìbò
0: nípínlẹ̀
1: Èkìtì lé ní báyìí ṣé wọ́n pín búrẹ́dì.
0: Ṣé wọ́n pín búrẹ́dì?
1: Ìbéèrè nìyẹn.
0: Ṣáájú ìdìbò.
1: Ká ṣáájú wọ́n fẹ́ dìbò ṣé wọ́n pín búrẹ́dì?
0: Àbí ìṣe.
1: Ó ti hàn bẹ́yẹn wípé búrẹ́dì tó ń pín yẹn o wọ́n fẹ́ fi ra ìbò ni. Tó bá wá ṣẹlẹ̀ wípé wọ́n nílò káwọn èèyàn wá tẹ̀ka fún wọn. Ẹni tí ò ṣe fún yín lánàá tó bẹ̀rẹ̀ sí ní ṣe fún yín lénìí. Ṣé torí Ọlọ́run ló ṣe é ṣe ni?
0: Àbí ìṣe Olódùmarè.
1: Ó mọ̀ wípé wọ́n máa ka ìbò yẹn. Ló dẹ̀ fẹ́ kí nkankan gbé yín jáde kúrò ònú lé yín. Ìbẹ̀ tó fún yín búrẹ́dì lánàá. Ó jẹ́ kẹ́ ẹ gbóòórùn nǹkan tó ń sè fún ẹni ni.
0: Àbí ìṣe Olódùmarè.
1: Ẹ má jẹ́ kí
0: kíní. Ó fẹ́ fi ráyè yín fóònù. Ṣé mọ̀ pé nígbà míì téèyàn bá gẹ téèyàn bá jẹun tán ẹ̀yìn mọ̀ nǹkan téèyàn.
1: Orí èèyàn sọnù.
0: Kábí èso Olódùmarè.
1: Ẹni tó fún wọn búrẹ́dì lánàá.
0: Ẹyọ.
1: Èmi ò gbàgbọ́ pé ibi tó parí sí nìyẹn. Náírà tútù ti wà lẹ́ owó gbóná ti wà lẹ́ báyìí.
0: Kábí èso Olódùmarè.
1: Wọ́n fi búrẹ́dì yẹn kó yí eyín pé ó pọ̀ nílẹ̀.
0: Kábí èso Olódùmarè.
1: Ẹ jáde tó wá dọ̀là lọ́jọ́ ìdìbò gangan. A rè rà lójú ìpàdé dọjọ́ bù.
0: Olóyè lẹ́kàn sọ ni.
1: Gẹ́gẹ́ bí wọ́n sọ fáwọn tí wọ́n gbọ́ tán sọ wípé wọ́n ti kọ́ sílẹ̀ yẹn. Ẹni tí ò fún yín lówó lánàá. Tó fẹ́ fún yín lówó lọ́jọ́ ìbò. Ṣé tí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ yín bá wúlò fún yín ṣáfún yín lówó ni? Ohun tó ní wúlò ohun pàtàkì kan wà lọ́wọ́ yín tó fẹ́ gbà lọ́wọ́ yín. Òun ló sọ di Fada Christmas òjijì kì í ṣe pé inú ẹ̀ dá.
0: Tó
1: bá jẹ́ pé wọn kì í kàn ni ṣíṣì wọn ni fún wa kódà wọn máa yàkásí wa tó bá bá a. Ṣùgbọ́n wọ́n ń gbé wa mọ́ra wọ́n parọ́ fún wa. Torí wọ́n bí a ní nǹkan táwọn fẹ́ lọ́wọ́ ìbò ìka yẹn gangan tẹ̀lé nǹkan náà tó fẹ́.
0: Kábíyèsí Olódùmarè. Ìyún ni wípé tí wọ́n bá mọ̀ wípé wọ́n ì ń ka ìbò.
1: Wọ́n àti ẹ̀rí jáde campaign.
0: Wọ́n ní máa sọ wípé ẹ dákun ẹ wá dìbò fáwọn ẹ wá gba nǹkan.
1: A ní wọ́n ti ẹ̀ ní campaign rárá.
0: Kábíyèsí
1: Olódùmarè. Bí a bá ń kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, a máa bá lọ.
0: Olóyè lẹ́kàn sán ni. Èmi tó wá wo nǹkan kan o. Wọ́n á fẹ́ bí ń lè rè pé àbí bẹ́ẹ̀ ló ṣe rí ni. Ẹ ti sọ̀rọ̀ nípa wípé àwọn ará bí yìí wọ́n mọ̀ wípé wọ́n ń ka ìbò.
1: Bẹ́ẹ̀ni.
0: Nítorí náà ni wọ́n ṣe ń wá ọ̀nà láti wá ojú rere àwọn èèyàn pé àníṣe ẹ wá tẹ̀ fẹ́ mi kí tèmi ó lè pọ̀. Mo tó wá wòye wípé àbí wọ́n tún àwọn gangan lọ́dọ̀ ara wọn àbí wọ́n fẹ́ fi dá ẹ̀rù àti ìrẹ̀wẹ̀sì sọ́kàn àwọn tí wọ́n mọ̀ wípé wọ́n lè jáde àwọn ò kò ní í gba búrẹ́dì àwọn ò ní í gbowó pé táwọn bá ti fi ìrẹ̀wẹ̀sì sí wọn lọ́kàn wọn ò ní í jáde ní tiwọn àwọn tí wọ́n dìbò takò wọn.
1: Ẹ ṣé ẹni tó bá sọ pé torí pé àwọn kan fẹ́ gbowó lòun fi ní jáde
0: òun
1: fúnra ẹ̀ gan-an kárẹ̀ yẹ gẹ́gẹ́ bí èèyàn ni. Nǹkan tó yẹ kó máa ka lára gan ni bó ṣe máa rí pé òun rí pé àwọn èèyàn gidi tí wọn ṣe táwọn ti gbowó wọn jáde lọ dìbò kàn bá lè bójú àwọn tó wà lórí ìbò jẹ lórí tó fẹ́ fi búrẹ́dì gbàgbó jẹ.
0: Kàbíyèsí.
1: Ọ̀rọ̀ mi ò yé.
0: Àjọyé.
1: Ká ní wípé ó mọ nǹkan tó ń ṣe ọ̀rọ̀ tí mo sọ bọ́rọ̀ mi ò yé yìí olódẹjọ́ láàárọ̀ àdá.
0: Ẹyin o.
1: Tí ẹnìkan
0: tí mo fẹ́ ó dùn kán ni.
1: Àbáfi iṣẹ́ kan ní àárín iṣẹ́. Ìbéèrè tí mo ń béèrè ni pé mo ṣe ń lọ yẹn ṣe ń tẹ̀lé mi sọ̀rọ̀ wa ń yíra wa kò ju bẹ́ẹ̀ lọ.
0: Ṣé mọ̀ wípé ó ní àwọn ọ̀rọ̀ kan èyí tí wọ́n ń gbèyàn rìn àwọn abala tí ń gbẹ̀yìn rìn.
1: Ẹ̀yin òṣùwà mọ̀kẹ́tà yìí sọ báyìí o mi ò tẹ̀ já sí báyìí o ẹ má gbé mi dé mi tí mo mọ.
0: Kábíyèsí
1: Ọlọ́run kábíyèsí Ọlọ́run.
0: Ó ti yé yín bá wọn ti yé yín
1: bá.
0: Àníṣe ibẹ̀ ni.
1: Àní kò yé mi sẹ́
0: ẹ̀ kò yé yín àbẹ̀. Ní mọ̀ ṣàlàyé fún yín.
1: Ọ̀rọ̀ funfun lèmi sọ láti inú ọ̀kan
0: funfun. Nígbà tọ́rọ̀ tẹ́ ń sọ̀hún ẹ ti ní òye yín èmi ó túmọ̀ rẹ̀ fún yín. Àbọ̀rọ̀ mi ò yé.
1: Ẹ̀yin ni Ọlọ́run o kò fà ilé lọ́wọ́. Bí mo ṣe ń sọ lọ.
0: Ẹ yá o.
1: Àwọn ará bí yìí. Gbogbo ẹni mo fi sọ. Kana fẹ́ràn wa ni. Nàìjíríà òdòdó wà ní ipò tó wà báyìí. Wọ́n fẹ́ràn wa ló sún Nàìjíríà ibi tó dé yìí. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé tí ò bá sí àwa kò lè sí àwọn. Tí bá a sì ò bá sè.
0: Kí ni bá a là fẹ́ lá?
1: Àwa ni bá a sè.
0: Kábíyèsí.
1: Àwọn ló ń la.
0: Káì ẹ dákun o. Ọ̀rọ̀ yìí ó kí o.
1: Àwa làwa ló kí ń ṣe.
0: Àwa là ń ṣe.
1: Àwa là ń ṣe. Àwọn ló ń la. ijo tan
0: won la iyun na tun lagbara o won je tan
1: lila yen gan
0: won tun la
1: oh god
0: ka be se olodumare
1: tan tan gbon tan gbon mu tan
0: eyo
1: e to tun le ma wo won da hande won la
0: won la wa gbe
1: ijo ti won ti n la
0: ka be se
1: tan se ti n la
0: eyo
1: won je ki oro kankan si wa lenu ri o wa di ojo bo won wa gbe agbari ojuku won bi da si wa lo fun
0: agbari kile pe
1: potu eleori ah won fi nda si wa lo fun se fe ro wa re
0: abi se olodumare
1: gbogbo enu mo fi so ti ijoba ba so wi pe mo fi 20,000 si ori kankan
0: eyo
1: pe awon fe se eto eko ofe olorun mo pe eto eko ofe yan duro re
0: fun ori kankan
1: bene
0: lorilede nigeria
1: bene
0: elo le pe
1: 20,000
0: fun ori kankan
1: ori kankan aduro re
0: kai
1: idi ni pe mo se bayi mi ne kankan ti mo nko won
0: 20,000
1: ori temi
0: eyo
1: ma da sori te awon to si wa ni ile eko
0: eyo
1: oro mi oye a rin jina alawoko ni elenkeji ni pe won so won awon sise lowo lowo bayi abi won san
0: won san
1: e yo 20,000 lori ori kankan e fi je ki awon ile eko yen ko dun wo e fi gbe awon to keko be laruge awon kan te ma fun won lofe fun won lofe ile eko a dun te bi 20,000 se per capita lo welfare education nigeria te den no yato a wa loju ese bo je ori healthcare mo dupe lowo olorun mi ran ti odun ti mo wole iwosan mu se bayi ti joba ni budget 20,000 fun mi lori healthcare
0: eyo
1: emi ti mi o kin lo won da sori en to lo
0: soro
1: mi n ye yin beyen
0: mo n do
1: mo se n se lawon olugidi niyen sugbon e tun ba fun 20,000 le wa lori won ya ri ti ojo election a ma ma se 50,000 ojo election se ri pe nu won o da si wa rara ile se joko si owo yen owo yen wa nle ko ko won kan fi se kan gidi ni
0: ko won ni
1: ko won won
0: olori le ko so ni
1: baba
0: oro idibo 2027 na la se tun wa oro yi ni mo fe bi le re a fe so oro eto abo mo eto idibo odun 2027 awon kan ti so o wi pe lohun ti n be nle yi se se ro wi pe idibo yo waye lodun 2027 won bira won leere elomi o ni idibo ni waye ke elomi o ni ta n fe ku seyin o ti mo ri ohun ti n sele ni wipe eleyi gan o tun apero abi ijoba ni mama se ni awon eyan wa so wipe ijoba o se wa mama se ijoba o se wa mama se oro eto abo mo ni to je pe ojuse won ni awon kan ni ase moro se lu ni Nigeria won o deru sokan awon eyan ni lati mo jade dibo oloye le kan so ni ejo so le ri be
1: e seun atokun nkan ti mi fe ka yan kokan mo ni pe ijoba lagbara ijoba mo ni se mo ogun
0: a mo mo ni mo ogun
1: nkan ti ijoba ba fe
0: ayo
1: lo ma sele to ba wu won ki won se election
0: ayo
1: olorun mo pe won se ta ma de so ri pe awon fe da wahala si le na ni aye wa fun won iyen ta awon Nigeria ba faye gba nkan to n sele Nigeria le ni o se ma bere 2009 nigba ti yaro ati bo sibe Jonathan ti bo sibe ni kini ti n sele search election 2011 igba yen le so pe ko ti kari le kari oko bo se wa fon kale nsin yi sugbon Borno Yobe Adamawa ti kini yen ti gbile nigba yen se won selection be won se pelu Olorun won ni house nbe won ni gomina nbe won lona rebu nbe won ni senator nbe won dibo are lati be 2015 bakan na 2019 bakan na 2023 bakan na nkan ti ijoba ba fe lo ma sele ijoba fe ka election sele nbe yen o de sele nbe to ba di 2027
0: eyo
1: tan ba wa gbe kini kan de the country is in a state of war ki a national assembly extend by 6 months are you afraid any constitution lo to ti nkan ba
0: da kaso
1: pakaso lori lede edeka sun eto dibo seyin sugbon ni akoko ki akoko ta fe sun seyin ko le ju osu mefa lo nkan ti ofin so niyan da won le sun le ni o ko osu mefa yan pari o ko osu mefa yan ti pari ko to lo fodo osu mefa mi e kan sugbon
0: won le mo osu mefa mefa mefa kun lo
1: o na mo je so le kan bi ta won nigeria ba fe ko ri be
0: kabisi olodumare
1: sugbon nigeria ise ile alagbere wo le dan kan bayo nigeria nkan yan loju ese nkan yan loju ese
0: e gan ni mo fi fe bere bere yi ke kuku se bi ibere oloye lekan so ni mo fe ke ba n fi oju agbawo oro hun ninu ose yi o la n gbo awuye wuye wi pe awon egbe oselu kan won mo fe yo ko won ku ninu weye lati dibo se mo pe iwe iye porisirisi ke se ti
1: tonu
0: iwe iye ti idibo tori awon iwe kan be to ko ejo oselu o ba ti si nbe bo ba lo dibo ori iku ni
1: gege bi oro iko talu skin
0: to won ni o ko won pe tori awon kankan tawon kankan tawon kankan to ye won won ni won ni le lori ofe amo ko ti pe sigba na la tun gbo wi pe ajo tun ri si ko kari eto idibo lorilede Nigeria awon ajo
1: olominira
0: eyo olominira awon na ba ni iro o awon o le se bayi o a wi pe ta ni kokko yogan ta ni tun so pe awon o le se be o oloye le kan so ni e ba ntan
1: male se beta lo beta lo ngba
0: abi o
1: e seun atokun osisi ninu woye temi o
0: eh
1: o osisi besumo mi lo wa Nigeria yi
0: eh
1: be ni te ba ri omo ile ise ologun abolopa to ye ko ma daabo bo awon mo ilu to ba n fi irinse ti ijoba gbele lowo lati fi ma daabo bo awon mo ilu lati fi ma han mo ilu lewo igbesumo mi ni be ba ri oluko
0: eyin o
1: ni fasiti to ye ko ma kan awon ni eko
0: eyin o
1: ati bo se n gbele aye to be se n ya mo le lenu en bo se kini kan o pass bo se kini kan agbesumo mi ni ta ba ba ri adajo
0: eyin o
1: to n da ejo buruku to ta ko ofin na ninu woye temi agbesumo mi lo na
0: ba dajo ba ti n da ejo to tako ofin
1: o di judicial terrorist
0: kabisi olodumare awon ti yinbon nikan ko la gbesun
1: ni en ba ti se nkan to lodi si nkan to ye ko ma se ninu woye temi agbesun mo mene
0: kabisi olodumare
1: seri ninu woye temi o federal high court division abuja yen o ye kan fa won ka kan tu won ka yanyan
0: ki le ri
1: nkan ta ti ri nbe ki se ni lo ti bere to de je pe ko mu la kaye da ni
0: kabisi olo
1: peter lifu iyange ko james omotosho awon ejo ton oloruko yin ti ejo
0: eyo eyo afo ko jora ni afi wa
1: jora o lo ba te lo ba di wi pe kan ma se awon kan to je pe ko ye eyan bo ti le ko kere mo e kin so ti oloruko yin
0: o ye so
1: nigba kan to se n fa mora won lowo lori te lo ma se alaga pdp àwọn ìṣe alága pdp ìgbà yẹn umar damagun àti wike wọn sì jọ lẹpọ nígbà yẹn ni olórúkọ yín james olórúkọ yín bá ní wípé òun sọ pé damagun o òun ló láti jẹ alága ẹgbẹ òṣèlú pdp kódà títí wọ december 2025 ó gbé ọjọ́ àkàlẹ̀ 2024 kí ni tiẹ̀ nígbà tí wọ́n sọ damagun di chairman ṣé wọ́n lọ sọ di chairman fún wọn ni tán bá fẹ́ yọ kí n ti yẹ ó ṣe ní pé ẹgbẹ́ òṣèlú ò gbọdọ̀ yọ èèyàn nípò títí dìgbà báyìí kí ló fi kàn án
0: tí
1: supreme court dẹ̀ ti sọ wípé wọ́n fi olórí síbẹ̀ ni o wọ́n yọ ni o ọ̀rọ̀ ètò ẹgbẹ́ òṣèlú lásán ni pé kò kan ilé ẹjọ́ síbẹ̀ olórúkọ yìí gbé ìdájọ́ yẹn kalẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan náà tí wọ́n ṣe fún àti nǹkan tó ń ṣe fún wọn ẹ̀rọ àbámọ́ fẹ́ gbé sí appeal court gan ni báyìí ẹni tí ó dá irú ẹjọ́ kẹjọ́ wẹ̀yẹn ló bá di james peter lifu adájọ́ ló náà gbẹ̀rẹ̀. awon kokan kura won jo won ni egbe awon to ti se ise amofin ri emu asofin ri Nigeria won pe ra won ni Forum of Former Legislators oruko tan pe ra won niyan won lo ba Femi Gbajabiamila olori awon osise are won de ni pe awon wa o lati wa kede ati leyin awon o fun are Bola Ahmed Tinubu fun sa elenkeji democracy ni nkan to ba bin le se ose keji je mo nkan ti mo ri
0: enyo
1: lawon rabi ba gbera lodi ile ejo ni won ni wi pe awon fe gbe ejo kan kale ni waju ile ejo wi pe ki won fagile awon egbe osulu kankan won ni pe ADC ba ni ADC sese korajo ti won mele to mo igbo le fe da Ààrẹ tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ ìlàgbòonù ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́kan wọ́n ní pé kí wọ́n da ẹgbẹ́ ADC lágbo dáná. Wọ́n wá dúró ní ADC nìkan wọ́n mú Akọ́dù Adélékè lọ́sùn náà mọ́ wọ́n mú ZLP mọ́ wọ́n mú AA mọ́ wọ́n dẹ̀ tún mú APP mọ́ ó jẹ́ márùn-ún. Bọ́rọ̀ yẹn ṣe délé ẹjọ́ èmi lérò wípé ètò ìdìbò ti súnmọ́ ju kọ́yẹ̀ṣì máa sọ wípé ẹgbẹ́ kan kó dúró ẹgbẹ́ kan kó má dúró ní òtítọ́ àti ní òdodo ìlànà kan wà nínú ìwé òfin wa tó sọ wípé tẹ́ ẹ bá ṣètò ìdìbò tán ẹgbẹ́ òṣèlú kí òṣèlú tó wá fẹ́ dúró Nàìjíríà yìí o ó ń láti ní ó kéré tán ipò kan kì í ṣe kó jẹ́ ipò ààrẹ kì í ṣe kó jẹ́ ti gómìnà kì í ṣe kó jẹ́ sẹ́nítọ̀ kì í ṣe kó jẹ́ House of Reps. O le ma jẹ́ asọ assembly gan o le jẹ chairman àbí councillor ẹ ṣáà ní ẹyọkan tí ó bá ṣẹlẹ̀ wípé ẹ ní ẹyọkan rárá ẹ rí wípé nínú ètò ìdìbò ààrẹ ṣe ń gbọ́ mi o
0: àgbọ́yé
1: wípé ẹ rí wípé ẹ rí ìdá 25% 25% nípínlẹ̀ kan ìyẹn ni pé ẹlẹgbẹ́ báyìí ẹ̀ ń ṣe òṣèlú 25% vote tó máa dì ní Ọ̀yọ́ state nínú presidential election wọ́n láti dì fún yín bọ́ọ̀ tí ẹ̀ dìbò fún yín bò mí tẹ́ bá fi lè ní pé ẹgbẹ́ nìkan wọlé lórí ipò ní sínú ipò kan agbẹ́ ní 25% presidential election ẹ̀ ti yan yọ nìyẹn wọ́n lè fagilé yín mọ́ torí ẹlẹ́mà ẹ̀ tí ìgbìlẹ̀ oṣù jọ mọ́ wọ́n sì àwọn nǹkan ṣe ń kó yín jẹ́ ibì kan nìyẹn ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú bẹ́yàn sílẹ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n kà kalẹ̀ yìí ZLP wọn kó chairman rẹ́kẹ̀rẹ́kẹ́ ní Abia state síbẹ̀ náà wọ́n fi ṣe ADC Lekki Abejide ní Yàgbà federal constituency ní Kogi ADC ló folé ní 2023 síbẹ̀ náà wọ́n fi ṣe nígbà tí Akọ́dù Adélékè wá wo kíní yẹn bó ṣe ń lọ yìí INEC náà ní pé kíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má lé àwọn ẹgbẹ́ yìí òṣèlú ń bọ̀ lọ́ọ̀kan tẹ́bà parí 2027 election ẹ wálé ìṣèwá yẹ wo ọ̀rọ̀ mi òye
0: sọ̀rọ̀
1: mi
0: mo yẹ ń sọ̀rọ̀ àgbọ́yé
1: 2027 dé tán tó máa ṣe 2027 election tán ẹ wá fi kíní yìí wo pé ìtọ́ba kójú òṣùwọ̀n ní wọn ẹ̀fílẹ̀ ìtọ́ba kójú òṣùwọ̀n ẹ̀fílẹ̀ ìkẹta fi ń yẹ̀ wọ́n wò ẹ má lo 2023 yẹn ti pẹ́ ẹ lo 2027 tó ń bọ̀ ní ọ̀kan yìí nígbà tí Peter Lifo ń lọ síwájú tó ń lọ sẹ́yìn lórí ẹjọ́ yẹn má ṣe gbéra nìyẹn ló di court of appeal court of appeal dẹ́ẹ̀lì ní agbára ju federal high court lọ tọ́ba ní pé kí high court dúró lórí ọ̀rọ̀ kan wọ́n láti dúró ni court of appeal ní pé kọ́mọ̀ àìtí ìdá ẹjọ́ kankan lórí ọ̀rọ̀ yẹn pé kí wọ́n dúró di october táwọn máa gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ yẹn oṣù kẹwàá kódà kì í ṣe wọn ní kan dúró lásán wọn pè kí ẹni stay of execution ẹ má gbé ìgbésẹ kankan lórí ọrọ yẹn ní high court ṣe ń gbọ mi o
0: àgbọyé
1: síbẹsíbẹ ní ọjọ ajé tó kọjá
0: yìí
1: Peter Lifo ó gbé ìdájọ kalẹ pé òun ṣẹgi lẹyìn
0: àwọn ẹgbẹ
1: òṣèlú márààrún yẹn mo ṣe kọ gbọrọ yẹn mo bú sẹrin mo ní ìgbésùnmọ mi lélẹyìn
0: ìgbésùnmọ̀ mi
1: bí mo ṣe pè lójú ẹsẹ̀ nìyẹn INEC kò tiẹ̀ fi ṣe mí ní wọn fi ṣe méjì ọjọ́ kejì náà gbalẹ̀ ẹjọ́ lọ court of appeal náà lọ lójú ẹsẹ̀ wípé kíní yìí yóò ṣó ní ẹ̀tọ́ láti sọ wípé kí wọ́n fagilé ẹgbẹ́ òṣèlú court of appeal ní pé ìṣekúṣe kódà àwọn kan pè ní judicial rascality bẹ́ẹ̀ni nǹkan tí kò dára fi pè ní yẹn wọ́n ní judicial rascality ni fetalifu exhibit
0: èbó ńlá mọ̀
1: èbó ńlá pé ọmọ ìpáǹlé ìpáǹlé ọmọ kan ni tó gbé wíìgì sórí
0: àwọn gidi gan ń kú
1: bọ́n ṣe pè ní yẹn kọ́tẹ́mi wá ń sọ rẹ ẹ yẹ kí a mọ àyè court àti àyè inec constitution ò sọ wípé court ló máa sọ fún inec inec ìdí register party constitution sọ wípé inec ló máa register tàbí dì register kí ló kan court ń bẹ tí fetalifu fún wù àti òye kó máa wù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí.
0: Peter lufu àbí kílẹ̀
1: fọkọ lifu
0: sáré ò tí wàá máa ń fuyàn sóhun gan báyìí ara ti ń fuyàn sí peter lifu.
1: Ẹ bá máa gbọ́ kí ẹ bá lè mọ̀ wípé ó ti gbaṣẹ́ tí òye kó gbà nínú ìwé yìí dèmi. Ṣẹ̀mọ̀ ọ̀rọ̀ kan wà nílẹ̀ David Mark àti Nephew Balagombe lórí talalága ẹgbẹ́ gangan lórí inú ẹgbẹ́ òṣèlú ADC. Ní ọjọ́ ajé ló sọ wípé ẹgbẹ́ òṣèlú ADC yẹn tó bẹ nínú ìwòye tèmi òun nìkan lè ṣètò fẹ́ wà nílẹ̀ báyìí tó bẹ ó lè da ààrẹ tó wà nílẹ̀ lágbóná 2027. Olóò ti fagilé ẹgbẹ́ yẹn pé ẹgbẹ́ yẹn ò gbọdọ̀ gbérí mọ́ pé kí INEC yọ orúkọ ẹ̀ kúrò nínú ìwé àwọn ẹgbẹ́ òṣèlú tó wà Nàìjíríà ọjọ́ ajé nìyẹn òun. Nígbà tó di ọjọ́ ìṣẹ́gun ẹjọ́ méjì ló wà níwájú ètò kan ADC ìkan lórí találága tani òṣàlága ìkan lórí bí ṣẹ́gbẹ́ kó dúró àbí kó má dúró rárá ó yẹ kẹgbẹ́ dúró torí wọ́n ní constituency kan ní Kogi ó fagilé èyí tó máa pa nílẹ̀ lójú rèé bẹ́ẹ̀. Nígbà tó wá di ọjọ́ ìṣẹ́gun egun àwọn David Mark ni pé ó ti ń wùwà bẹ́ẹ̀ ni pé ó ti gbaṣẹ́ tẹ̀yọ́ kó gbà lórí ọ̀rọ̀ ADC bí àwọn ọ̀fẹ́ kí ó jẹ́ pé òun ló máa dá ẹjọ́ yẹn lórí wípé ṣé ha ni alága ni àbí b ni alága yẹn. Nǹkan tí supreme court sọ ni pé wọ́n ti kọ́ fa ẹjọ́ yẹn tí wọ́n ti dá ní april 30. Wọ́n ní kí wọ́n dá ẹjọ́ yẹn padà sí ọ̀dọ̀ emeka nwite ara àwọn tí ó wà ní fct abuja tí mi tẹ́ ọ̀rọ̀ wọn yé mi yẹn náà lòun náà bí kò jẹ́ pé òun ló máa dá ẹjọ́ yẹn ṣùgbọ́n petalifu ló já ẹjọ́ gbà. So àwọn David Mark wá ní pé petalifu ìwọ kọ́ ni supreme court sọ pé kó tún ẹjọ́ yìí dá emeka nwite wọ́n ní kó dá ẹjọ́ yìí pé kì í ṣe ìwọ yọ ara ẹ kúrò nínú ẹjọ́ yìí torí pé alákọ̀ọ́kọ́ o ti ń wùwà tó yẹ bó fi hàn pé ọ̀rọ̀ ìgbà fura fú ẹ ti ń fura ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan. Ìkejì ni pé ọ̀tọ̀ ni ẹni tí supreme court dìde sọ wípé kó dá ẹjọ́ yìí látò díjọ́ tuesday o. Ẹgbẹ́ tó lóun ti fagilé lánàá ó lóun ò ní kúrò lórí ọ̀rọ̀ wọn sẹ́ pọ̀ ló ṣì máa dájọ́ wọn díjọ́ tuesday. Ẹgbẹ́ olùfẹ́
0: ní peter lifu náà
1: ẹgbẹ́ olùfẹ́ dájọ́ lé lórí ẹgbẹ́ tó sì lè fagilé lánàá òun ló sì lè dájọ́ lé lórí ṣẹ̀bí ọ̀rọ̀ yẹn
0: ó ti gba ìfura
1: lifu ti ń gba ìfura.
0: Tọ́ ọ̀rọ̀ Nàìjíríà
1: bí mo dẹ̀ ṣe sọ amọ̀bi tíṣẹ́ yẹn ti wá torí àwọn kan lọ kí gbàjàbí àmìlà lọ́jọ́ kejì àbọ̀sẹ̀ kejì
0: wọ́n
1: gbalẹ̀ ẹjọ́ lọ wípé country register ADC ṣe hàn pé àwọn ọmọ Nàìjíríà ẹ̀ka máa fura sọ̀rọ̀ lífù àti gbàjàbí àmìlà àti fọ́rọ̀mọ̀ former legislators ọ̀rọ̀ wọn gbà fura.
0: Tọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà à ń taná sídi àwọn ọ̀rọ̀ oníkọ̀ọ̀kan èjèèjì torí bá méjì kọ́ aláwọn àṣìṣe tá a ti ń ṣe sẹ́yìn a gbọ́dọ̀ ṣe mọ̀ jẹ́rí tó bá jẹ́ wípé ọ̀nà tá a ń gbà náà la tún fẹ́ gbà lásìkò yìí ewu ń bẹ lóko lóńgẹ ò lóńgẹ gan báyìí ewu ni o ewu gidi gbáà ni a gbọ́dọ̀ palànàdà. Olórin Bàrí sọ ó ní bo là ń lọ sáàmọbi tá à ń lọ ẹ̀dákun bó bá jẹ́ wípé ọ̀nà tá a fẹ́ gbà wọ́n ti ṣẹ́bùrú wa ẹ̀wà já wá ọ̀nà Àbújá míì a lè wá ọ̀nà míì tá a fi débi tá à ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé mọ̀ wípé àwọn òkú lè ṣe ìwà ìpáǹlé jàgídíjàgan ṣùgbọ́n a ní agbára òdo gbọ́ ọmọ Nàìjíríà báàbá ní agbára ọ̀hún àwọn olóṣèlú wọn ò ní mọ̀ fojú wa mọ́ra bó bá ti tó àsìkò ìdìbò bẹ́ẹ̀ bá tó wá jẹ́ kí wọ́n tàn yín dà yín ní àgbo dàáná lásìkò tá a wà yìí eléyìí ó burú jà tọ ati de asiko lori eto gbagede oselo tawa na oni je kiki da oro amọ ta bere si ma gbe awon igbese to gayata awon igbese eyi to ni agbara baba si so pa fe gbe igbese eyin omo Nigeria edakun agbajo wo la fi so ya ajeje owo kan o gberu dori a jo fi ogbon ku ogbon ni o a jo da imo po mo imo a jo lo gbogbo oye ta jo nini o lati jo ti Nigeria de ebuti ogo e ti mo gbagidi oselo ti wa ki kan se lakan ti mo foro wa.

0: wọ́n gbà wá mọ́ parọ́ fún wa hàn yín. Àwọn òṣèlú orí ọ̀fẹ́ rẹ̀ kó dàbí wípé à mú ẹgbẹ́ òṣèlú kan a fẹ́ mọ́ fi ṣògún bá lára wọn nígboro o. Torí pé bí wọ́n bá dọ́dọ̀ tiwà tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọkúsọ, àwọn ó já wọn o. Ṣé ẹ sì mọ̀ wípé ìgbà míì àwọn míì olóṣèlú míì mo kọ wọn, ṣé kí n sọ fún yín, pẹ̀lú ìrírí tiwa ni o pẹ̀lú wọn, òrọ̀ níyì ni. Òmíràn wọ́n fi wẹ̀ wọ́n, ni wọ́n fi bí wọn, wọ́n fi wẹ̀ wọ́n, òun ni wọ́n mu dàgbà. Àwọn olóṣèlú Nàìjíríà ọ̀pọ̀ wọn ń sọ pé gbogbo wọn o, àmọ́ ọ̀pọ̀ wọn òrọ̀ níyì òun ló kọ wọn. Olóyè Lékan sọ ní nínú ọ̀sẹ̀ tí ó fẹ́ tẹnubodò yìí, a dé ìgbésẹ̀ yìí tó ní agbára wípé bàbá sọ wípé Nàìjíríà yóò dà a sọ̀rọ̀ kan ń jẹjọ. Ibẹ̀ mo ti fẹ́ ká bẹ̀rẹ̀. A mọ́ ń ṣe àṣìṣe kan lásìkò ìdìbò, kí làṣìṣe tá a mọ́ ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹgbẹ́ la mọ́ ń wò, kí ń wo èèyàn tí ń bẹnu ẹgbẹ́. Òun ló fà á lásìkò Goodluck Iṣẹ́rántí. Àwọn èèyàn ọ̀rọ̀ Goodluck sú wọn. Kí ló sì fà á lásìkò ọ̀hún? Ọ̀rọ̀ Chibok ni o. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé Goodluck lílọ ló lọ ńlẹ̀ yìí o, òní ni kò ní dọ̀la. Ẹ sì mọ̀ wá lórílẹ̀-èdè Nàìjíríà wípé ebi tá a bá ti sọ pé ó dàárọ̀, kì í fẹ́ sọ pé ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́. Ó sú àwọn ọmọ Nàìjíríà tán. Àwọn ọmọ Nàìjíríà wọ́n ti ẹ̀ wá wò wípé kí lọ ta nétífu o, ta ní padà bọ̀ o, torí pé nǹkan kan ti sú wa. Nta bá ti rí gẹ́gẹ́ bí alternative, òun náà là ń bá lọ. Àti ẹ̀ nífẹ́ wò wípé sóhun tá a fẹ́ gbà bí alternative.
1: Sọ̀rọ̀ native ni.
0: Sọ̀rọ̀ native ni o, àbọ̀ta native. Ṣé mo wípé bàbá ń nǹkan kan tó bá tí ò bá tẹ wà lọ́rùn. Ẹlòmíì ò mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ òyìnbó gan-an ìtumọ̀ rẹ̀ ń bẹnu Yorùbá. Bàbá lè gbé kalẹ̀ dáadáa tá a sì rọ́ nírọ̀ tó lè jókòó dáadáa. Bàbá ń sọ pé ọ̀tánétífù ìyún ọ̀tánétífù. Èyí tá ń lò tẹ́lẹ̀ ọ̀tá rẹ̀. Kábíyèsí Olódùmarè. Tọ́ nígbà wọn á gbé ọ̀tá anétífù dé fún wa. Wá wò wípé sí ọ̀tá tí wọ́n mú wá fún wa yìí gan-an. Sí sọ̀tá ti wà gangan. Sọ̀tá ẹni tá ń sọ ẹni àbọ̀tá ti wà gangan. Sọ̀tá ìwà ìṣe ni àbí ọ̀tá èèyàn ẹlẹ́ran ara bí tiẹ̀. Ṣé kìí sí ọ̀tẹ̀? Òun ni wọ́n fi hun kinní yìí o láti ṣe àkóbá fún àwọn èèyàn tí ń bẹ nínú ìlú. Ṣe mí ní ṣe méjì àgbà ò ọ̀tá nétífù. Nígbà àgbà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin náà ẹ ṣèdájọ́. Ṣé àpadà mọ́ sọ wípé ànámọ̀ sì dá o? Ṣé mọ̀ pé nígbèyàn bá ti ń wà ná téèyàn ń kan sára sáná nǹkan burúkú ni o. Tọ́ níbo la wá ń bọ̀rọ̀ ọ̀bọ̀? Alternative tó dé ewúrẹ́ wọnú rẹ̀, àgùntàn wọbẹ̀, ajá wọbẹ̀, ọ̀bọ wọbẹ̀ lóríṣiríṣi. Èmi ò rò pé ìjọba ń da nǹkan gidi sí agbada wa Nàìjíríà o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa já mi. Ẹ kú mọ̀ wípé àwọn ò ní ba nǹkan jẹ́, àmọ́ a ṣojú abẹ́ ń kó bó ṣe rí. Torí ìwà wọra wa, ṣé ẹgbẹ́ ló yẹ ká dìbò fún ni? Olóyè Lékan sọ ní àbí èèyàn.
1: Ẹ ṣé ọ̀rọ̀ yìí jẹyọ ní ọjọ́ Àlàmísì.

0: àti mo wà ní orí ètò kan ní orí ìkànnì yín yìí. Mo dẹ̀ sọ fún wọn, mo lájọ tí mo ti ń dìbò. Mi ò rántí rí pé mo dìbò fún ẹgbẹ́ kan náà délẹ̀ rí.
1: Ẹ dìbò fún ẹgbẹ́ kan délẹ̀ rí.
0: Ṣẹ̀bi àyè sábà ṣe ìbò báyìí tó máa jẹ́ pé ballot paper kan wéra máa fún yín. Ìjọ tá a fẹ́ dìbò ààrẹ. Wọ́n á fún yín ní ti ààrẹ. Wọ́n á fún yín ní ti senator. Wọ́n á fún yín ní ti house of reps. Mẹ́ta náà máa kọ́lé yín lọ́wọ́. Àwọ̀ tó wà lórí wọn ló máa ń yàtọ̀.
1: Tàbí
0: máa mọ̀ pé
1: ààrẹ rẹ o. Ti senator rẹ o.
0: Ti rep rẹ. Ní ìjọ tá a fẹ́ dìbò gómìnà méjì náà máa kọ́lé yín lọ́wọ́. Ti gómìnà àti house of assembly. Ìjọ ti chairman. Wọ́n á kó ti chairman fún yín àti ti councillor. Mi ò rántí ibi tí mo ti dìbò fún ẹgbẹ́ kan lẹ́ẹ̀mejì rí. Pé
1: ẹgbẹ́ ha
0: fún gómìnà ẹgbẹ́ chairman o mo dì fún ẹgbẹ́ ha councillor náà ẹgbẹ́ ha kò ṣẹlẹ̀ rí.
1: Ọmọ ní ẹdì látòkè kanlẹ̀.
0: Nǹkan tó máa pé wọn nìyẹn. Ṣé tó bá pé àwọn aṣọ pé àwa. Nǹkan tó pé wọ́n ń bẹ̀rẹ̀ ni pé tí wọ́n bá dé bẹ́ẹ̀ tán ṣé mọ̀ wọ́n ṣe kó méjì ti ra wọn yẹn. Constitution wa ò perfect lóòótọ́ ṣùgbọ́n òun kọ́ ló fa nǹkan tá a fi wà níbi tá a wà yìí. Tí wọ́n máa kó ti president fún yín yẹn. Ẹyọ kan aláṣẹ. Àwọn méjì tó kù yẹn ìjánu náà jẹ́ fún aláṣẹ. Iṣẹ́ legislature nìyẹn. Ẹ máa di executive mú. Kán máa di nǹkan tí ìyẹn kan di. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti di. Fún gbogbo wọn lójú kan. Èyí tí ẹ kàn fi máa ṣe mítìnì ìjọba nílé iṣẹ́ ìjọba. Wọ́n lọ máa ṣe mítìnì ìjọba nílé ẹgbẹ́. Tẹ́lẹ̀ bá ti ní pé ibi tá à ń lọ rèé. Ibi tá à dẹ̀ ń lọ nìyẹn.
1: Nàìjíríà wà di ọ̀rọ̀ ẹgbẹ́ kan.
0: Òun ló máa wá di wípé.
1: Bùkátà ẹgbẹ́ kan.
0: Òun ló máa di wípé president àlọ́ ń fẹ́ ya $5 billion. Owó tó ń lọ síbi $7.5 trillion. Ó jẹ́ pé láàrin wákàtí mẹ́ta ilé àti buwọ́lù. Láyé ìgbà tí àwọn ẹgbẹ́ tó kù tó wà nínú ilé dáadáa kò rí bẹ́ẹ̀ o. Oṣù kan wọ́n sì lè wà lórí ẹ̀. Tó bá yá gan wọ́n lè láwọn òṣèlú mọ́ pé àdápadà. Ẹ lọ wádìí ẹ̀. Ní ìgbà tí Ahmed Lawan jẹ́ ààrẹ. Ààrẹ ilé aṣòfin àgbà. Bàrí ló ń fẹ́ yáwó kan náà yẹn. Ilé reject yẹn. Ẹ gbọ́ mi.
1: Àgbóyè.
0: Ṣùgbọ́n ní ìsìn tó jẹ́ bí irúdán ti fẹ́ pé 100% nínú ẹgbẹ́ kan báyìí kò sí nǹkan táàrẹ́ ló ń fẹ́ ṣe lénìí tí ò ní rí ṣe ilé abúwọ́ lójú ẹsẹ̀ ni. Táwọn èèyàn bá máa takò àwọn ọmọ ìlú ni kò ní jẹ́ ilé. Nǹkan tẹ̀mí ò ṣe kí ń dìbò fún ibìkan látòkè délẹ̀ ni alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé èmi ti mọ̀ wípé ẹgbẹ́ kan ló ń ṣèjọba o. Èèyàn ló ń ṣèjọba. Ipò wo ló sọ pé ó fẹ́ ṣe ń tiẹ̀ o sọ nǹkan tó fẹ́ ṣe. Ṣebí mo kúrú ṣe sọ àìdìbò kan náà àìdìbò kan pé lọ́jọ́ kan Nàìjíríà. Ló máa ń pọ̀ mọ́ra wọn. Ti president ẹ jẹ́ kí n wo àwọn tó làwọn fẹ́ jẹ ààrẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èèwo lèmi lérò wípé tó bá débẹ̀ tán. A gbé orílẹ̀-èdè a gbé èmi fún rárá mi síwájú. Màá dìbò fún rẹ̀ yẹn bẹ́ẹ̀. Fún ti sẹ́nítọ̀ ya sọ tiẹ̀. Wọn kì í kóre oríire ràyàn ní ìdí òṣèlú. Pé ẹ àti ní president tó da torí yẹn dìbò gba àwọn house àti senator tẹ bá ṣe yẹn àbámọ̀ la kẹ́yìn yẹn.
1: Àbámọ̀ ni.
0: Ẹ máa gé kajẹ ni. Ìwọ tó ló fẹ́ jẹ senator o. Kíní kan ṣàwà lórí yẹn tó ló fẹ́ gún ẹ jẹ senator. Ṣàlàyé kíní yẹn fún mi kí n gbọ́. Màá gbọ́ ti gbogbo ẹgbẹ́ káàkiri. Èyí tó bá mú yẹ̀sì létí mi, òun máa dìbò fún. Bọ̀dá honourable. Ẹlẹ́fẹ̀ jẹ́ House of Reps. Sista honourable ẹlẹ́ lọ sí House of Representatives. Ó dà bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ó wù yìí ni. Ẹ jẹ́ kó yé mi ìdí tó yẹ pé wọ́n á fi pé mi tẹ̀ bá débẹ̀. Ẹ sọ tẹnu yín kí n gbọ́. Tí n bá gbọ́ káàkiri. Ok eléyìí ló ju ọpọ mọ nǹkan tó ń ṣe. Yàtọ̀ sí pé ẹ̀wọ́ náà ti sìn mí ti pẹ́ ẹ̀wọ́ ti ṣe ọmọ ẹgbẹ́ dáadáa ẹ̀yọ́ ìyàwó náà wàá máa lọ sí House of Reps báyìí. Ọ̀rọ̀ mi ò yé
1: àdóyè
0: ń láti sọ nǹkan tó ń fẹ́ lọ ṣe ń bẹ̀. Òun láà fi wá wò pé eléyìí ló yẹ ká dìbò fún. Tọ́ni yẹ ká dìbò fún. Èmi ń sọ ń báyìí ẹ ká máa fọ́n ìbò ká.
1: Ká máa fọ́n ìbò ká. Tọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà a fẹ́ ṣe ojú òpó lẹ̀.
0: Ká tó ṣílẹ̀ mo lá ọ̀rọ̀ kan tí mo fẹ́ yẹ kí a sọ. Ọ̀rọ̀ ètò ààbò yìí ni àwọn tó wà ní ibẹ̀ yẹn. Ọ̀nà tí ìjọba ń gbà mi lè dá wọn lẹ́bi o. Ṣùgbọ́n mi ò rò bóyá kí nìyẹn. Kọ́lọ́ ń jẹ́ kó wọ́ọ̀kì ni. Wọ́n fẹ́ yàwọ̀ gbóyè ni. Kọ́lọ́ ń jẹ́ kó wọ́ọ̀kì ni. láàrin ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n sì ṣẹ̀kan fúnra wọn bẹ́ẹ̀ tí sójà bá lọ lẹ́wọ́ tẹkinọ́lọ́jì lẹ máa lò kì í ṣe pé kẹ́ ẹ fẹsẹ̀ rẹ wọnú bú yẹn kò ṣeé ṣe. Mo ti sọ́rí níbí báyìí drone wà tó máa pinpoint target látòkè tí wọ́n nira dẹ̀ take your house. Ẹ kó àwọn drones yẹn wọlé ẹ hide it ẹ ṣàṣàmọ àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe bí nínú igbó yẹn. Mo tún kà láàárọ̀ ibi kan báyìí wọ́n pẹ́ àwọn ẹni ibi tó wà nínú wọn ti lé ní 200.
1: Olóyè lẹ́kọ̀ọ́ sọ
0: àní wọ́n náà ti pọ̀ sí nínú igbó yẹn.
1: Olóyè lẹ́kọ̀ọ́
0: sọ ló sọ láàárọ̀ yìí.
1: Iṣẹ́ yìí gangan láti ṣe àwárí àti báwọn ọmọ wọn ó ṣe jáde. Ṣé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ ni àbí iṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà?
0: Àbí ti ìbílẹ̀.
1: Àbí ti ìbílẹ̀. Àbí ti ìjọba àpapọ̀.
0: Ẹ ṣe. Ọlọ́run mọ̀ wípé ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò lè ní
1: iyì.
0: Ní abẹ́ ìṣèjọba tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà báyìí yẹn abala òbí òfin tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí o. Tétò ààbò bá mẹ́hẹ̀ ìjọba àpapọ̀ nìkan ni.
1: Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan. O ni mo fẹ́ kẹ́ ẹ bá ń tàn mọ́lẹ̀ sí. Nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí, ọkùnrin kan bẹ gbajúgbajà ni tí gbogbo èèyàn mọ̀ bọ́rọ̀ bá ti di ká máa fẹ̀hónú hàn Very Dark Man VDM. Ó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn nítorí ìtàwọn ọmọ tí wọ́n ń bẹ ní àhámọ́ àwọn ajínigbé òun náà ni. Ó ṣe bẹ́ẹ̀ ó lọ sí ọ̀dọ̀ gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Nígbà tó débẹ̀ ó ṣàlàyé ohun tó gbé wá. Àmọ́ fọ́nrán ọ̀hún nígbà èmi náà gbọ́rọ̀ lẹ́nu gómìnà ní tilẹ̀ ń tọ́lọ́hún. Ọ̀rọ̀ ohun béèyàn bá sì tún wò ó lóòótọ́ yóò tún fẹ́ pẹ̀tù sí èèyàn lọ́kàn. Àmọ́ tó bẹ̀ ju gbogbo ẹ̀ lọ ibi tí mò ń bọ̀ kọ́hún. Ibi tí mò ń bọ̀ rèé. Nígbà tí gómìnà wá ń sọ̀rọ̀ gómìnà sọ̀rọ̀ kan ó ní ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè yìí wípé ojúṣe ìjọba àpapọ̀ ni. Gómìnà ní àwọn olórí ọ̀fẹ́ láti pàṣẹ fún ọlọ́pàá wípé tí àwọn bá pàṣẹ fún
0: Civil Defence
1: Commissioner ọlọ́pàá yóò pe IG pé tóun bá ní kí Commissioner ọlọ́pàá ó ṣe nkankan ó gbọ́dọ̀ gbàṣẹ látòkè.
0: Kì í ṣe Commissioner. Ẹni tẹ́ ṣe gbà sí ilé-iṣẹ́ Civil Defence Ààbò Ara Ẹni Làbò Òlú. Gómìnà ò ní ẹ̀tọ́ láti sọ pé ẹ jókòó síbẹ̀ yẹn. Lábẹ́ òfin tá à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Gómìnà ò lẹ́tọ̀ọ́.
0: Ṣé tí yóò pàṣẹ fún Civil Defence tí yóò pàṣẹ fún ọlọ́pàá ṣé òun ló fẹ́ pàṣẹ fún sójà tán bá gbọ́rọ̀ sí lẹ́nu wọn kà pọ̀n lé torí wọn kà pọ̀n lé ni. Òótọ́ ọbẹ̀ mo sọ fún yín.
1: Gómìnà ò láṣẹ láti pàṣẹ fún àwọn.
0: Ohun mo ṣe ń sọ wípé àbòsí àwa èèyàn náà ó rí bákan. Ní ìgbà tí wọ́n kó àwọn ọmọ gbé tí wọ́n jí àwọn gbé ní Chibok aláàkọ́ rẹ̀ tó ṣẹlẹ̀ ní 2014 Jonathan bring back our girls là ń pariwo. Pàápàá jùlọ láti ilẹ̀ Yorùbá bíi. Ó wá di ìsìn báyìí tí wípé Yorùbá láàrẹ̀ ló wá di wípé Mákindé bring back our children. Sọ pé Tinubu bring back our children. Àbòsí ni.
1: A ti fa àbòsí sí.
0: Àbòsí ni.
1: Tọ́ mo ti fi eléyìí yọ lábẹ́lábẹ́ torí ìjọba àkókò. Ẹ̀yin tí ẹ wà ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn North. Ìbàdàn North East. Ìbàdàn North West. Ìbàdàn South East. Ìbàdàn South West. Ìbarapá Central. Ìbarapá East. Ìbarapá North. Àti Ìdó Local Government.
0: Ọyọ́ South ni yẹn.
1: Ọyọ́ South
0: ni. Ọyọ́ South
1: ni. A ní kí Nàìjíríà kó ba lè dá. Àwọn ìgbésẹ̀ kan ń bẹ táàmù gbé. Gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ẹkùn ìdìbò Ìdó àti Ìbarapá. A kàn sí ẹni tí ń sojú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ta lẹ́ni ọ̀hún ẹnjìníà Rẹ̀mí Òsénì. Wípé àwọn èèyàn wá ń sọ wípé láti ìgbẹ́ ti wà ń bẹ̀. Kí lẹ ṣe o. Wọ́n wá sọ̀rọ̀ ilẹ̀ kún àwọn ti ṣe léyí àwọn ti ṣe tọ̀hún wọ́n sì fi àwọn nǹkan kan hàn wá lóòótọ́ wípé ẹ wẹ́nu lẹ̀ kẹ́ ẹ wẹ́nu ọkọ̀ àwọn ti ṣe léyí o àwọn ti ṣe tọ̀hún kódà àwọn tó fẹ́ ṣe sẹ́nítọ̀ ẹ fẹ́ ṣe sẹ́nítọ̀ tí ẹ ṣe iṣẹ́ rí ju yín ṣé ẹ ti ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ wọ́n ní ká wẹnu ilẹ̀ ká wẹnu ọkọ́ tọ̀ àwa sọ wípé àní jẹ́ kó mọ lọ́dọ̀ tètè wà nìkan a wà sí ojú òpó lẹ̀ lórí gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí a ti gbé kalẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìjọba ìbílẹ̀ yìí tá a ti dárúkọ yìí tó bá jọ mọ́ tètè yín a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín o a fẹ́ gbọ́ ibi tíṣẹ́ dé kí ni àwọn nǹkan tó kù kí ni àwọn nǹkan tẹ́ rò wípé wọn ò tí ì ṣe torí pé gbogbo ìjọba ìbílẹ̀ pátápátá gbogbo àwọn tí ń ṣojú gbogbo àwọn tó sọ pé àwọn fẹ́ dìbò àwọn fẹ́ tẹ̀ka nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan gbogbo ẹ̀ láde torí ọmọ nàìjíríà ni
2: tọ́ nọ́mbà tẹ́ pè sí rèé o nọ́mbà tẹ́ pè sí rèé o 0916 893 1000 0916 893 1000 Number kejì re 0915 333 4893 0915 333 4893 Number kẹta re 0911 3 mẹrin 893 a fẹ́ di ojúde lọ́run ná bá a bá padà dé a mọ̀ gbé pé ẹ mọ̀ yín kò ń bẹ̀ o ẹ̀ ń lẹ́ ń bẹ̀ o ẹ kú ò kalẹ̀.

0: tọ ẹja tun mo kin ku kale ni gbogbo bi te tin gbo wa ati ni baba ti lo autun pada wa ati pada de o ipeloku ta fe mo gbe bayi loko kan ejeje se ti ko number ohun sile to o ye ja mo gbe pe hello
1: hello e ta ro
0: e mo ka ro sa o ta lo npe ati bole
1: ti pe sa
0: Mr. Olayo
1: lori oro lati patambi bayi
0: okay
1: lori oro ona igbo re mi o si ti ejo wa eja nla le gbe o wallahi tallahi no bi la ila illa huwa te mi ba ri o to se bi to se bi baba yen wallahi nigeria o ti da ni community ti mi a pe won fun program won wa won de fun wa ni bohu lai je pe won meni kankan ri ninu wa won fun wa bohu won tun promise wa ni transformer ni te nigeria community apata bbc layout nnpc so mo wa gboro kan lenu won to je pe o so bright ni won ni ibo ti a ma di fawon o enikeni to ba fe fi kun ibo awon Ọlọ́run ni fún ṣe. Tó fẹ́ fi kún ìbò àwọn tó fẹ́ gbá wọn wọlé ní ọ̀nà ìlú Ọlọ́run ni fún ṣe. Ẹni tó bá tún fẹ́ yọ ìbò àwọn kú Ọlọ́run ni fún ṣe ní ìrí olóṣèlú tó ẹ́bà sọ fẹ́ láyé nípa ẹni tó bá fẹ́ yẹ wọlé ní ọ̀nà ìlú àbò fẹ́ fi kún ìbò òun Ọlọ́run ni fún ṣe ní ìrírí ẹ̀ rí. Àwọn náà ni ẹni àkọ́kọ́ tí wọ́n bọ́ ta sọ wípé iye báyìí ni wọ́n ń fún wa ní ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n ní ká lọ fi ṣe nǹkan sí. Constituency ta ti jáde tari táwọn tó kù wọn níbẹ̀ tako wọn pé àwọn kì í sọ bẹ́ẹ̀ wọn kì í sọ bẹ́ẹ̀ so oríṣiríṣi iṣẹ́ níbi.
0: Wọ́n ti gbà mọ́ wọn lẹ́nu tọ́ mọ́ bínú ìpè ló kọlu ra wọn tọ́ nọ́mbà mi tẹ̀ lè pè sí rèé 0915-333-4893. Hello.
2: Yes, hello.
0: Emo, Karo, sir. Talon, kwa ati bole ti mpe.
2: Karo, sir. Ipe, so. Me, ye, ati ti me omoni.
0: Baba.
2: Karo, sir.
0: Yes, sir.
2: Aku, wiki. Olo, ye, sonny.
3: My chief, sir.
2: Boki, ye, sir. Karo, sir.
3: Olo, ye, sir.
2: Boki, ye, di apos.
0: Eshin, ojo, ni, ti, yo.
2: Aba, mota, shomu, ti.
0: Eshin, o.
2: Karo.
0: Yes, sir.
2: Eku, sir. Orí iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe ẹlòmí ò mọ̀ mo dẹ̀ máa ń dúpẹ́ lọ́wọ́ rédíò tẹ̀sán yìí west radio yìí pé bó ṣe ń tẹ̀síwájú ọlọ́run máa jẹ́ kó máa tẹ̀síwájú sí bó ṣe jẹ́ pé orí òótọ́ la ṣe ń tẹ̀lé yín bì ọlọ́run wa ní jẹ́ kó òótọ́ yẹn kó kúrò lẹ́nu
0: lágbára
2: ẹ rí bàbá olóòótọ́ ni mò ń wo nínú ọkàn mi ni o báwo làwọn èèyàn wọ̀nyí ti bá sọ pé àwọn èèyàn báwo làwọn èèyàn wọ̀nyí ta ṣe máa tó bá fẹ́ lọ dìbò tí a ní máa gba rẹ́dì tá a ní máa gba ráìsì tá a ní máa gba iṣu ìjọ́wò la fẹ́ ṣe lè gbà wẹ́n a sọ́fà tó tó almost 4 years náà la fi ń sọ́fà àwọn èèyàn dẹ̀ gbé búrẹ́dì wá wọ́n gbé nǹkan wá wọ́n dẹ̀ ń ha àwọn èèyàn dẹ̀ ń ṣera wọn ṣùgbọ́n wọ́n dẹ̀ ń gbà á. Ẹ̀rú gbà ni ó lórí ọmọ nǹkan láti ṣe sí ìlú yìí ó àti sọ sọ́sọ́ gbogbo rédíò ṣèyàn àwọn tẹ́rù tó ń wà yìí tẹ́ẹ̀bá tọ́ba ókè ẹ sọ̀rọ̀ kan ní ìsìn ọ̀rọ̀ yẹn náà jẹ́ ti chéńjì má jì mí ìyẹn olóyè kan ní sọ̀rọ̀ kan sùn. Wọ́n ń tọ́kọ́ jẹ́ wípé wọ́n máa ń kọ́ ni wọ́n ti wọ̀ pé ẹni báyìí ló máa wọlé wọn ò ní máa kó owó wá kó máa kó búrẹ́dì wá kó máa kó ráìsì wá dàtí ìbò máa ń kàn bó bá tiẹ̀ máa rí ìdí ẹ̀ iṣẹ́ gbogbo ẹ̀ náà máa rí now kí ló ní káàkiri ẹ̀ wá lè dúró pé ókè o ẹjẹ́ ká tiẹ̀ ṣe nǹkan tó tọ́ ẹjẹ́ ká ókè o a fẹ́ ṣe nǹkan tó tọ́ a fẹ́ gbé ẹni tó máa tọ́ ká gbé wọlé ibi tí a bá kí ń sọlẹ̀ ló ní ìtura máa da yín lò kí ni kí ló ń sọ àwọn pásì tó lè wọlé nìyẹn pásì ni ò lè wọlé àwọn pásì méjì yẹn náà lè lọ dìbò fún ó ti wá mọ wa lára mo bẹ ọlọrun náà ẹ ọlọrun á jẹ kí iye wa sí o
0: ẹ ṣeun ojú òní tìyín àdúrà tí wọn fi káàdì ọrọ wọn lẹhùn ẹlòmíì ò mọ pé àdúrà pàtàkì ni nìkan bí ó bá sàdúrà fún yàǹgbà mi ó ní ọlọ́run ó ṣe ó ń yé olórí àdúrà ni. Hello.
1: Àkọ́sù wa lórí afẹ́fẹ́.
0: Tọ́ Mr. Gbọ́láhàn.
1: Mr. Bọ́lá jí mi látàkálà ìṣẹ́.
0: Ah, ẹ dákun ẹ mọ́ bínú. Ó yín fẹ́ jọra.
1: Ẹ
0: ṣeun bàbá. Yes, sir.
1: Ẹ kú ọ̀rọ̀ ìlú látàárọ̀.
0: Ẹ ṣeun, sir.
1: Olé ìsàn ní.
3: Bọ̀dá mi.
1: Ìmọ̀lẹ́ ayọ̀ ayọ̀ náà Nàìjíríà.
3: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀, sir.
1: Mo tún ti sọ lé ní ẹ̀yin Nàìjíríà pé o. Ẹ̀yin bí àwọn àpọ́sù báyìí bí àwọn fámìlì wa kí kákan máa ṣaláìgbóhùn wa. Ẹ̀rí olóyè ìsàn ní. Gẹ́gẹ́ bí olóyè Akintunde ṣe sọ ń sìn ọmọ nìyí. Wọ́n ní
3: báwo
1: la ti fẹ́ ṣe pé láì ní gba owó ìdìbò owó kádìbò ká síbẹ̀. Ṣe rí àwa aláàlì gbà á. Àwọn kan wà wọ́n á gbà á ṣáá ni. Àwọn federal government ti wọ́n ti dá ìṣe àti òṣì sínú ayé. Mo náà fi ń kiré ti ìlú. Ọlọ́run dẹ̀ bẹ́ wa mọ́ ìṣe àti òṣì. Àwọn tó ń darí wa náà ń kiré ti ẹ̀ sínú ìlú. Àwọn kan á lọ gbà á ọ̀gbọ́n dá sí Ọlọ́run ni kó kàn mọ́ mọ́ yàn fún wa lórílẹ̀‐èdè. Kó rán àánú ẹ̀ sínú àwọn adarí wa láti ṣe ohun tó tọ́ sí ohun tí ò tọ́. Ṣé ẹ rí nǹkan kan lèmi kàn sì mọ̀ ní Nàìjíríà yìí? Olóyè ìsàn ni.
3: Bàbá.
1: Tí wọ́n bá lè ṣe fún wa, Nàìjíríà ń lójútùú. Ẹ rí i pé nígbà tọ́rọ̀ ṣáínà fẹ́ dojúrú ńgbà kan, nígbà tó ń gbófin kalẹ̀ débi pé tó o bá di ìjọba lówó, ìdájọ́ ọkú. Ṣé rí tí ò bá ṣẹlẹ̀ ní Nàìjíríà, Ọlọ́run má jẹ́ òjẹ́ pé bá ti máa bá yí re torí wọ́n ti bí corruption sínú Nàìjíríà yìí débi pé sẹrẹmi àti olóòsàn nínú ìlú kúrọ fún yín. Bá a la ṣe a fẹ́ ṣèjọba ń sìn tá a la fẹ́ dùn lọ́kàn tá a bá ti wà láàrin wọn. Tábà lè ṣe bá ṣe ń ṣe wọn ó gbọ́n wa dànù ni àbí kán pààyàn dànù. Gọ́ọ̀gbẹ̀mí àti yín sí referendum rep lẹ́nì àbí senate. Bọ́ ṣe ń ṣe báwọn ẹ̀ka bí ó ṣe ń ṣe láti máa ṣe o. Torí náà bá a bá ṣe wọn ó fi ní ìṣèyàn nítorí náà corruption ti ba iye Nàìjíríà jẹ. Kán gbé òfin. Ẹ tó bá ti jàjọ bí ìlú ló lè kan pa òun ló lè túlù iṣẹ. Ọlọ́run bàbá.
0: Tọ́ ẹ̀sùn ojú òní tìyín.
3: Natasha ń ṣe èrè tí kígibe ń ṣe àfẹ́ṣe.
0: Olódò sì wà bí.
3: Bẹ́ẹ̀ ọ sì wà wà.
0: Hello. Hello.
1: Apostle.
0: Tọ́ Mr. Gbọ́láhàn rè.
1: Apostle.
0: Oyin wa jọ.
3: Mr. Bolaji.
0: Mr. Bolaji.
1: Ẹ má. Olóyè ìfọ̀nrín.
3: Bàbá.
1: Ṣé a fi àlẹ́ wa?
3: Àtìpọ̀lẹ̀ ọlọ́run yín kọ́.
1: Ṣé ẹ ti mú kọ́?
3: A ṣe ta lè ṣe o.
0: Atakara.
3: Bóyá mo mu tí mo lè gbọ́ gbóná. Olóyè
1: ìfọ̀nrín màgbà mí. Apostle ẹ màgbà mí.
0: Ah.
1: Nàìjíríà ó máa ti ń pààyàn tó máa ń fún níṣẹ́. Bágbóṣù mi pàpàyàn tí wọ́n á sì fún níṣẹ́. Nígbà tí ọ̀dọ̀ pọ̀ lọ rẹpẹtẹ tí wọ́n wáṣẹ́ káàkiri fún wọn níṣẹ́. Àgbéṣù mọ̀ mi á dẹ̀ pààyàn. Á dẹ̀ fi sáàrin ọlọ́pàá. Á dẹ̀ fi sáàrin sójà. Ẹ mà gbà mí. Àbí? Yẹ́rí mo fẹ́ káwọn èèyàn sìn kan. Wíkẹ́ sọ pé wọ́n ṣe máa pààyàn káàkiri láì tí wọ́n á ń pòṣẹ́ sí nígbà tí wọ́n á pààyàn lọ́yọ̀ sí. Àpàbí ó sọ pé ó di 2027 kán tó máa pààyàn mọ́. Ọ̀pọ̀ bèlò náà sọ pé kán bá ti kúkú wá pé ìjọba yóò wọlé. Káwọn èèyàn máa lo àwọn ọ̀rọ̀ yìí o. Kán jẹ́ à lo 2027 opportunity tó wà nílẹ̀ ká gbìyànjú ká wá fọlọ́ ṣìkìjì wa. Ká gbìyànjú ká máa wọ ara wọn á mọ̀ pé wọ́n pẹ àwọn ẹ̀yà àwọn pípò yìí gbogbo ọ̀nà tí wọ́n fi máa wọlé náà máa tán. Ọ̀ká káwa náà gbìyànjú ká wá fọlọ́ ṣìkìjì ara wa. Inú ò rí ìlú báyìí rí o. Kẹ́ni wọ́n máa ń confuse kankan tó máa ń bí mi inú. Wọ́n ní X-Men àti Bandit ní Aquadictionary. Headman ló ń ṣe pé àgbẹ̀ àwọn pípù tó ń ṣe iṣẹ́ tó ń ṣe kidnapper or fẹ́rù kan yìí kákàtúwà káyọ̀ wọn sí. Wọ́n á máa pọ̀ bí issue. Wọ́n á máa pè wọ́n ní headman. Wọ́n á máa pè wọ́n ní bandit. Ṣé ìjọba àbáwò generally ọ̀tọ̀ ní túmọ̀ headman ọ̀tọ̀ ní túmọ̀ bandit. Àwọn pípù èyí tó ṣe lọ́yọ̀ ṣe yìí àwọn fẹ́rù sì lè kákàtúwà káyọ̀ wọn sí. Kọ́n máa pọ̀ bí issue fún ara. Kọ́n máa sọ pé ìjọba àwọn tó jìyàn gbé
2: I'll be terrorists to come out to one. Come on, I'll back to one yet, man. I'll bandit one. Because my own rule to put one bandit up yet, man. It's my personality, me, no cosmos, your own rule. I question mommy. You're born with you, gun. You're about not pushing a million terrorists or kidnapper. So, I'm going to talk about where it's my bandit here, who see a car who qualifies for the point of Rara. Come on, beautiful.
4: Yabdo kan re je ni re karo
0: ah se e travel ni
4: mi travel be wole ni
0: ah to awon eyan lo po
4: ni wole mo tete ri ole san ni
3: ya mi
4: e ko ola o
3: e ko jo meta
4: o ni ogun
3: ah meta ina mo
4: e se o e ko e ku toju wa lori ilu yi o
3: ise ilu ni ma
4: jamba o ni se yin o
3: mi ata ina mo
4: akapo so ati gbogbo wa ta ru go to tabe dasi o
0: Amen.
4: Agbara Olorun gogo wa lajere ni.
0: Amen Olorun. Amen. Amen.
4: Na to ba gbo, a le ku o.
0: Amen Olorun. Amen Olorun. Amen Olorun.
4: Ibara tebe sori ati so enu ti bo. Gogo wa patapata ka bo si ta ka dibo. Ibo ni ibo kan ti o. Gogo pe mo mo kuku ko ni. Won ba fe ko won ni ma gba so wa won ni ma gbe rice wa won ni ma gbe se mo wa fu wa pe ka gba ka ma je awon na mo yi pe gbo wa o kant e je ka yora wa ko nu ya ile na npe ni ya emi ori de ra kankan ninu gugu e lati jo ta ti bere ka ja fara wa yo e ja yora wa ko nbe awon ti o ba le ma gbowo lowo won ko akuku ba de di bo ibi ibo kanu ko se fe na ko pe n to ba fe ko ko ru pe n to ko ko dibo fe ti o kan e ba fe ni pe bai bai ni to le fa wa ku onu kini lai se be lo mo to ja ma ba lo ba se n ba lo yi o e wo gas ti di 2002 gbogbo nkan pata ko si kankan to se da wole kaya mo wa mi lo lo pe pa le mo lo wa Nigeria Olorun ko ja fun wa bo so pe yo ja fun wa
0: amen lo amen
4: lo sarawa gan ti ready ati ja fun ra wa ka ja fun ra wa e ma be to bo oni re yin o
3: amen
0: ojo oni tin
4: yo agbara lo
0: to mama la won tete ko wole
3: e bi wa ko o
0: awon lo wo po lojo o bi se n wole emi o wole yo tun jara won hello
1: hello
0: Hello,
1: Sebi gbogbo alamo pe kori eto abo le Yoruba na fi da iko amate kun sile. A si ni awon ajagbara nle Yoruba lori sibisi awon agbe ko ya nbe awon ofisi nbe awon fi jiye ni nbe. Ki lori ti state government ti won awa agbo awon yen kan ru won lagbara. Awon ni ase lori awon yen state won lo wa awon da won na wa. Iyan alakoko be se wa ni elekeji lori ti oro ti ido ibarapa suju be ti e menu ba ke oro ibu re yo se ni se ngo mi da
0: adoye
1: le yata seri lati igba ti a ti ndibo ta ti mi federal re ni ido ati ibarapa oku roba bi gbe yan ba ta oku se je ni won o di odun odun kere ni kan ba tun wa ipo ka to ri won bo titi honorable yo se ni yo ya to o kere ju la yo se kan yo yoju le yoju tawon eyan re
5: pẹ̀lú ibi tẹ́ ẹ ràn mí lọ́wọ́ mo tún ní wàá ṣàbẹ̀wò sí yín ni o. Ó ṣe gbọ́ o, transformer lóríṣiríṣi, títì lóríṣiríṣi, empowerment fáwọn òfin, empowerment fáwọn oṣù ọwọ́ almost 150 million náà fi ṣe empowerment fáwọn bí wọ́n tẹ́lẹ̀ ọ́stéjì tọ́tún lápọn ẹgbẹ́ àkọjá ìjọ lọ́ta lọ bẹ̀. Ṣé local government kọ̀ọ̀kan àbí kọ́ ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan bá ní ilé èèyàn bẹ́ẹ̀ yẹn fún wa Nàìjíríà? Èwe kò nígbàgbọ́ pé yìí kò yàtọ̀. A máa rí àpẹẹrẹ pé wọ́n ṣe iṣẹ́ ìdàgbàsókè sí ibi tí wọ́n ti wá. Ọlọ́run jẹ́ ó bàjẹ́ o.
0: Ẹ ṣeun ojú òní
5: kí ọ̀rọ̀ ìgbà àbò àdúrà lè ta sí níbi orílẹ̀-èdè báyìí.
0: Ẹ ṣeun. Tọ́ a ní lè gbé ìpè kankan mọ́ báyìí. Ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè wá mọ́ bínú wínníwínní ọwọ́ àgọ́ kò bá wa ṣeré rárá. Wọ́n ní ohun èèyàn báyìí òun náà ni ohun Ọlọ́run. Àwa ò sì ní dúró sídìí ìbàjẹ́. Àìsàn olóṣèlú ò ẹgbẹ́ wa dáadáa. Àìsàn olóṣèlú. Àmọ́ bá a bá rí olóṣèlú tí ń ṣe dáadáa, ẹ̀yà kíkú iṣẹ́. Kó ba lè tún ṣe míì. Bá a bá sì rẹ ń túkù díẹ̀ káàtó tí ò tí mọ̀ ṣe bó ṣe tọ́. Àní bàjá. Àní fi ẹnu bà á jẹ́. Àmọ́ àmọ̀ràn létí ni wípé ṣòran tí ò. Wípé lọ́jọ́ kìíní àná káwọn èèyàn ó tó dìbò fún ọ. Olóṣè báyìí ó ṣe tọ̀hún. Ntọ́ olóṣè so ò ti ṣe. Tọ́. Mo sọ̀rọ̀ kan síwájú mo ka àwọn ìjọba ìbílẹ̀ kan síwájú. Nílànà wípé ẹ jẹ́ kí a kùnà mọ́ kinní yìí láti ẹsẹ̀ kùkú kórílẹ̀-èdè Nàìjíríà kó ba lè dà. A kàn sí àwọn tí wọ́n ń ṣe ojú wa. Mo sọ̀rọ̀ nípa ọ̀nàrẹ́bù rẹ̀ mi ò sí ni. A sì tún mọ́ kàn sáwọn yòókù náà. Àwọn tí wọ́n bá fún wa láàyè. Láti dọ́dọ̀ wọn á dọ́dọ̀ wọn. Àmọ́ mò ń ṣe léyìí torí wípé ọ̀pọ̀lọpọ̀ ni mọ́ wà ń kọ agbára tí wọ́n sọ wípé àwọn ti ní àwọn nǹkan kan sọgbà yáwọn ká o torí náà àwọn kan ò lè dọ́dọ̀ àwọn o. Àwa àti ọ̀nàrẹ́bù rẹ̀ mi ò sí ni a sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú. Èmi gan mo lù wọ́n lọ́gọ̀ ẹnu ẹ̀jẹ̀ ń sọ báwọn. Mo lù wọ́n lọ́gọ̀ ẹnu o. Àwa bí wọ́n lè rè. Ẹ̀dùn ọkàn àwọn èèyàn làwa gbé lọ sọ́dọ̀ wọn. Wípé àwọn èèyàn sọ báyìí, wọ́n sọ báyìí, wọ́n sọ báyìí. Wọ́n ní ká lọ sọ́dọ̀ wọn ká lọ bí wọ́n lè rè. Àmọ́ ń gbà tá a débẹ̀, ọ̀pọ̀lọpọ̀ kọrin re kì wọ́n lóòótọ́. Àwọn kan náà wọ́n ti ń pè wá yìí tí wọ́n sì ń sọ nípa ohun tí wọ́n ṣe. Èmi wá sọ̀rọ̀ kan fún ọ̀nàrẹ́bù rẹ̀ mi ò sí ni. Mo ní kò tán síbẹ̀. Àwọn èèyàn wá gbọ́dọ̀ jẹ mùkútùn ìjọba àwara wa. Wọ́n níṣẹ́ tọ́lọ́run fi rán àwọn náà mu. Ẹ wá jẹ́ àṣebàyí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Ká bẹ̀rẹ̀ láti Ọ̀yọ́ South. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ South. Láwọn ìjọba ìbílẹ̀ tí mo ti dárúkọ yìí. Bá a bá ti parí ètò yìí a pè nọ́mbà síta. Nọ́mbà ẹ kàn sí wa. Ṣé mọ̀ wípé à ń sọ̀rọ̀ ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà? Bó bá tásìkò àwọn tá à ń sọ yìí náà a gbé wọn wá sórí agbègbè yìí láti wá ṣíkà láti wá sọ̀rọ̀. Àwa tá a wá ní kẹ pé nọ́mbà báyìí a fẹ́ ṣe níṣe wípé àníṣẹ́ ṣé lóòótọ́ ni? Kí lẹ̀yìn nílò lọ́dọ̀ tiyín? Kí ni wọ́n ti ṣe fún yín? Eléyìí kọjá wípé ẹ mọ̀ gba 2 naira ẹ mọ̀ gba 3 naira o. Àníṣẹ́ kí ni wọ́n lè ṣe tí ó jẹ́ àǹfààní àti tẹ̀síwájú wa lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn nǹkan wo lẹ nílò ní agbègbè yín? Wọ́n ní ìrọ̀rùn igi ó ní ìrọ̀rùn ẹyẹ. Bí agbègbè àtàyíká wa bá dùn ún gbé tọrọ ajé wà táwọn oníṣẹ́ owó oníṣòwò tí wọ́n rí iṣẹ́ ṣe Nàìjíríà yóò dà. Ọ̀rọ̀ búrẹ́dì kọ lélẹ́yìí o. Ọ̀rọ̀ mọ̀ pín ìrẹsì mọ̀ pín ẹ̀wà kọ lélẹ́yìí. Nọ́mbà tẹ́ pè wá sí rèé Ọ̀yọ́ South 08058 81 6462. Then you to nike to pe wa o 080 58 81 6462. Ajo to Nigeria ise ni gbo awon ti won si nsoju wa bere si fa won sirin bayi won ni ile igbimo sofin keji la won wa awon to fe lo se senator to oloye de kan so ni
3: baba
0: o ye jawa mo lo ki le yan risi
3: kule ba da Nigeria ne ni awon yan lo ma so erongba kan won e to ma de fe ma e to ba se fun won o agbara olohun ose to nbo a to pa de agbara olohun
0: agbara olohun to olugbe mi go moto so lo ko temi your radio apostle a to ma pade lori eto gbagede oselu lose ti nbo power ba ti dide oju oja yo joko Isola Adekunle o joko yo ajabo oja fun wa o atawon nkan o dabi epo gbe baba eleye wa loni emi na fe sin eye o Stephen fe sin ekunte to titi ojo mejo ere o dabo.

tó wà lẹ́jọ́ mi ti wà lára ń dì báyìí. Kẹ́ lè wá nǹkan fìdílé kẹ́ fìdílé nǹkan kẹ́ mú gègé yín. Àmọ́ kí n tó dé kálejò mi sọ̀rọ̀, ṣé ẹ rí ètò yìí? Ó wà fún ẹ̀yìn ìyá lọ́jà àtẹ̀yìn bàbá lọ́jà ni tàbẹ́yìn olókoòwò kéékèèké. Àbí wọ̀ tún fẹ́ kí ọ̀rọ̀ rẹ tàbọ́kọ rẹ pé ó ṣe ayẹyẹ ọjọ́ bí ẹ bá ń kí ẹ bá ń kí ẹ mo fẹ́ jí kẹ́ ẹ bá ń dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́.

0: àwọn tótó yìí wà fún nù. Ẹ̀dákun gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè ànílé gbépè ẹ wá nǹkan fìdílé. Tẹ́ẹ̀rọ orúkọ àlejò mi ni Abansado Ọlárewájú Samuel. Pápápá ẹ bá ń tan máìkì àlejò mi, ẹ bá ń kí àwọn aráalé.
1: Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílé. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko lódò. Mo kí gbogbo ọmọ ẹgbẹ́ Dokman lápapọ̀, Deo Chicks Merchant Association of Nigeria, Olúyọlé chapter. Ẹ kú wákàtí. Orúkọ mi ni Ọmọ́tọ̀ṣọ́ Lárewájú Samuel, tí gbogbo èèyàn mọ̀ sí Ambassador.
0: Ambassador.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ bá mi yànnà náà àwọn oríṣiríṣi nǹkan ọ̀sìn abìyẹ tó wà.
1: Ta bá ní ká máa kà ní mí ní méjì mẹ́ta. A ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan àbìyẹ́ èyí tí à ń sìn yálà ní ilé tàbí lóko. Inú ẹ̀ láti ní broiler, a ní layers, a ní brahma, a ní noila, bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ náà ní pẹ́pẹ́yẹ wà, a ní tòlótòló, a ní ìta ń pè ní geese náà, pẹ́pẹ́yẹ àwọn òyìnbó, a dẹ̀ ní ti ìbílẹ̀ wa náà, ìta lè sìn ní inú ilé, ta sì lè sìn ní oko wa.
0: Ṣé pẹ́pẹ́yẹ náà owó ni?
1: Owó ni pẹ́pẹ́yẹ àti ìbílẹ̀ àti èyí tó jẹ́ ta greek. Owó ni nísìn báyìí.
0: Pẹ́pẹ́yẹ.
1: Bó o ní márùn-ún sí mẹ́wàá nínú ilé, ìwọ náà ó kúrò nínú ẹni tí rọwọ́ mú lọ sẹ́nu láti jẹ àbí láti mu.
0: Ṣé okòwò ìyẹn tún lè sokòwò pẹ́pẹ́? Torí okòwò tí mo jẹ́ káwọn èèyàn mọ̀ ni pé tẹ́ ẹ bá wa ṣàlàyé ní ọ̀sẹ̀ tó lọ lọ́rùn pé okòwò búrẹ́là àti léyàsì. Àmọ́ pẹ́pẹ́ yẹ tẹ́ tún wá dákọ̀ yìí.
1: Gbogbo ẹ̀ náà lámẹ́nuba.
0: Lámẹ́nuba.
1: A sọ díẹ̀ díẹ̀ lórí ẹ̀.
0: Díẹ̀ díẹ̀.
1: Lórí àsìkò wa. Tabaníká bẹ̀rẹ̀ láti ibi tí pẹ́pẹ́yẹ yẹn. Pẹ́pẹ́yẹ ìbílẹ̀, a lè sínú ilé, a lè sí lóko, èyí tó jẹ́ pé ó ti dowó nísìn. Bẹ́ẹ̀ náà ti ní ti eléìbó ẹ̀ náà. Owó ni. Tabá tí wọ́n á ní ká lọ sórí ti tàwọn broiler náà. Yàtọ̀ sí broiler oṣù mẹ́fà. Yàtọ̀ sí tàtijọ́ tó di pé àwọn oṣù mẹ́fà. Kó tó di pé àpàjẹ. Ó sì tó pà láǹsìn nísìn báyìí. Ibi tán ti ń tan oúnjẹ kágbére. Ibi tán ti ń tan oúnjẹ káàkiri. Ọ̀sẹ̀ mẹ́sì fún wa dáa ń jẹ. Wọ́n tán pàtó fún wa dáa ń jẹ. So ìyẹn broiler. Ṣé máa produce? A lè ní ká sin layers yẹn ní ìwọ̀nba péréte nínú ilé pé a kẹ̀sìn 50 àbí 100 yóò ní iye tí ó mọ̀ fún yín lójoojúmọ́. Gbogbo alámọye tí wọ́n ń ta crate ẹ̀yìn náà nísìn báyìí.
0: Ojoojúmọ́.
1: Bẹ́ẹ̀ ni.
0: Owó ojúmọ́ nù.
1: Owó ojúmọ́
0: ni. Bàbá mo wá rìn kankan nínú ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ kàn sínú kéèjì bí inú igi báyìí tẹ́ ẹ kó síbẹ̀. Ìrántí orúkọ kínní
1: mi. Ok, ìyẹn là ń pè ní ọ̀yà. Ọ̀yà grass cutter.
0: Ọ̀yà.
1: Ọ̀yà
0: ni. Ṣé okòwò tó ń lọ ọ̀yà
1: ni? Bẹ́ẹ̀ ni, okòwò tó lówó lórí gidi ni.
0: Gidi.
1: Okòwò tó lówó lórí gidi tó ṣe dáadáa ni.
0: Ìyẹn tún lè sin ọ̀yà.
1: Ẹ lè sin ọ̀yà ńlé kò sí wàhálà kankan kò náyàn wàhálà.
0: Ọ̀yà máa máa ń sáré.
1: Irọ́ ọ̀yà ìbò yàtọ̀ sí ti ìbílẹ̀. Kò ní ṣe pẹ̀lú pé bóyá kẹ mu ní mu pé bóyá yóò sá lọ. Wọ́n yìí sá lọ.
0: Ọ̀yà ìsálọ. Ọ̀yà
1: greek ìsálọ. Bá a ti ń sin ewúro bẹ́ẹ̀ náà là ti ń sìn wọ́n. Bá a ti ń sin ewúro là ń sìn wọ́n. Bẹ́ẹ̀ bá ní ọ̀yà tó jẹ́ abo mẹ́ta láàrin ọdún kan ẹ ti di mílíọ̀nù nìyẹn. Ọ̀yà abo mẹ́ta akọ méjì.
0: Ọ̀yà abo mẹ́ta.
1: Akọ méjì.
0: Akọ méjì.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ìyẹn ti di mílíọ̀nù nìyẹn.
1: Ẹ di mílíọ̀nù nìyẹn láàrin ọdún kan.
0: Láàrin ọdún kan.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣé ọ̀yà máa ń bímọ tí ó máa bímọ lóṣooṣù ni?
1: Kì í ṣe pé yóò mọ bímọ lóṣooṣù. Tẹ bá fẹ́ ra ọ̀yà nísìn kólónì ni à ń ta ọ̀yà. Èyí tó ní ṣe pẹ̀lú à ń pè ní kólónì. Àwọn míì ò pè ní family. Family àbí kólónì. Ó ní ṣe pẹ̀lú pé akọ méjì abo mẹ́ta. Òun là ń pè ní kólónì. Ẹ sì tún lè pè ní family náà. Tẹ bá ní abo mẹ́ta akọ méjì. Ká wò pé abo mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gùn nínú oṣù kan náà ní January. Nígbà tí ó bá fi pósù márùn-ún sí mẹ́fà wọ́n bímọ. Nígbà tí gbogbo wọn yẹn náà bá bímọ láàrin oṣù mẹ́fà yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta.

Ẹkásán o, àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín, ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti pàṣẹ ìtújáde síta tó ń ti àfikún àwọn ikọ̀ aláàbò sí gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ nípa ìlànà eléyìí tó pè ní NIPSS. Àjọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí ètò owó ọ̀fẹ̀yìntì tuntun, ó wá ṣe ìfidánilójú fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò wọ́n ti fi dá àwọn olùdìbò ìpínlẹ̀ Èkìtì lójú pé ètò ìdìbò gómìnà yóò wáyé bẹ́ẹ̀ yóò sì lọ ní gerege bó ti yẹ. Orílẹ̀-èdè Amẹ́ríkà yóò dáwọ́ dúró lórí ìṣúná àtìlẹ́yìn ètò HIV àti AIDS nílùú South Africa. Orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n jẹ́rìí sí àdéhùn jogún omi Ísírẹ́lì tó ń ti Hezbollah bí ìkọlù bó ti ń tẹ ọwọ́ iwájú sí i nílùú Lebanon. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, Àsàbà ti ṣètò àti gbàlejò ìdíje àṣekágbá Ife ẹ̀yẹ ti ààrẹ orílẹ̀-èdè yìí. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ ìtújáde síta tó ń ti àfikún àwọn ikọ̀ aláàbò sí gbọ̀ngàn àjọ tó ń kẹ́kọ̀ọ́ nípa ìlànà orílẹ̀-èdè yìí, ìyún NIPSS Nìkòrò ìpínlẹ̀ Plateau, lẹ́yìn ìkọlù àìpẹ́ yìí tó wáyé ní gbọ̀ngàn iléeṣẹ́ náà, èyí tó mú ẹ̀mí àwọn ọmọ ológun méjìlá tó ń ti òṣìṣẹ́ ọlọ́pàá kan. Ọ̀rọ̀ wá jáde lórí ìgbésẹ̀ ìdarí ọ̀hún lánàá òde yìí látẹnu igbákejì ààrẹ Kazeem Shettima ní àkókò tó ń ṣe àbẹ̀wò sí gbọ̀ngàn náà lórúkọ ààrẹ. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ti wá wí o, ìkọlù ọ̀hún ló mú kí ìjọba àpapọ̀ fi kún akitiyan wọn lórí ìgbésẹ̀ dídáàbòbò àwọn àjọ ìlú tó fi mọ àtìlẹ́yìn tó ń ti ìrànwọ́ fún àwọn ikọ̀ aláàbò láti rí àrídájú pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò wáyé mọ́. Ní àkókò tí Shettima na ọwọ́ ọjà ìbánikẹ́dùn ìjọba àpapọ̀, ó kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn òṣìṣẹ́ elétò ààbò tó jẹ́ pé wọ́n ṣubú lójú ogun ọ̀hún tó ń ti àrídájú eléyìí tó ń ṣe fún wọn wípé àtìlẹ́yìn ìjọba àpapọ̀ wà fún wọn. Igbákejì ààrẹ wá kéde pé ààrẹ Tinubu ti ṣètò ìlànà ààbò pàjáwìrì ní gbọ̀ngàn ọ̀hún tó ń ti bí ó ti ṣe darí ọ̀gá àgbà àjọ NIPSS láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ikọ̀ aláàbò gbogbo láti bá lè fi kún okun ètò ààbò ní agbègbè náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọ̀rọ̀ léde lórí ìpinnu wọn láti bẹ̀rẹ̀ ètò mọ̀dámọ̀dá owó ọ̀fẹ̀yìntì yún CPS pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà wọlé ṣiṣẹ́ nínú ọdún 2025. Wọ́n tọ́ka sí pé ìgbésẹ̀ ọ̀hún ló ní í ṣe pẹ̀lú àfojúsùn láti rí àrídájú pé ètò owó ọ̀fẹ̀yìntì tó fẹsẹ̀ múlẹ̀ ó wà fún àwọn òṣìṣẹ́ ìjọba. Nínú àkọ̀ránṣẹ́ tí kọmíṣánná fún àlàyé ọmọọba Dọ̀tun Oyelade fi léde, ó sọ̀rọ̀ nípa ohun tó ń kọ àwọn òṣìṣẹ́ lóminú lórí ìmúṣẹ ètò náà. Gẹ́gẹ́ bí kọmíṣánná ṣe wá fi léde, ìpinnu ọ̀hún ló tẹ̀lé àbá eléyìí tó wá látọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ owó ọ̀fẹ̀yìntì lórílẹ̀-èdè yìí, ìyún àjọ PENCOM, níbi tí wọ́n ti ń gbà wọ́n lámọ̀ràn lórí fífi àwọn òṣìṣẹ́ tuntun tán ṣẹ̀ṣẹ̀ gbà sínú iṣẹ́ síbi ètò mọ̀dámọ̀dá ọ̀hún fún ìpamọ́ owó ìfẹ̀yìntì eléyìí tí ó fẹsẹ̀ múlẹ̀ tí ó sì jọjú fún wọn láàrin bí 30 ọdún. Ọmọọba Oyelade tẹ̀ wájú nínú àlàyé rẹ̀ nípa bí ètò owó ọ̀fẹ̀yìntì mọ̀dámọ̀dá ọ̀hún bó ṣe fẹsẹ̀ múlẹ̀ ju ti ètò àǹfààní àtijọ́ lọ, èyí tí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ sì ń rí bíi pé ó nira. Ní èsì sí ìkọlóminú wípé ìjọba ń gbìyànjú àti gbé ojúṣe sísan owó ìfẹ̀yìntì fún àwọn alábòójútó ìṣúná ìfẹ̀yìntì PFA, kọmíṣánná ṣe ìkódànù ọ̀rọ̀ náà, ó sì dúró lórí pé ìpínlẹ̀ yìí wọ́n wà ní ìfarajìn eléyìí tó kún sí ètò ìgbé àlàáfíà àwọn òṣìṣẹ́ tó ń ti òṣìṣẹ́ fẹ̀yìntì. Olú
olodije dupo gomina ninu egbe oselu alaparada PDP ni ipinle Ekiti Dr. Wole Oluyede lo ti safiyan ikolominu re lori bi nkan se nyo nile ti nrora nfa kere kere nile nipa ero eto odibo bivasi lakoko ibo tin lo lowo ohun nilu ipinle Ekiti Dr. Oluyede o soro lori bi idaduro ohun bo se se ipalara fun eto ayewo oruko ko to de pe won pada debo fun bi o ti wa te waju nu oro re bakan na o ni ajo lominira eleto odibo lorilede yi yun INEC na ti foro lede saaju lori pe awon ti setan awon si ti gbaraji lati se gbogbo n to ba ye lori eto odibo ohun ko le ba lo ni gege ati ni alaafia commissioner to ri si oro eto odibo agbegbe rec ni ipinle Ekiti Bome omoseinde mi oro awon oludibo lati kopa ninu eto odibo na pelu atenumo pe ajo ohun wa ninu ifarajin lati jise eto odibo na ninu akoyawo laise ojusaju to fi mo fifi esi danwo na ranse si oju opo ayewo esi ibo hun ni akoko ti omoseinde mi ba won oniroyin soro o safihan pe ajo INEC ti yanju gbogbo n to le da bi isoro tabi idilowo to fi mo awon ilana eyi ti won se fi lole lati ri aridaju pe ati osise to n ti awon ohun elo idibo won de ibe to ye ni akoko to ye

0: Ijọba orilẹ-ede Amẹrika ti ṣàfihàn ọ̀rọ̀ lórí pé àwọn yóò dá ètò ìṣúná tí wọ́n fi ń gbógun ti ìtànkálẹ̀ àrùn HIV àti AIDS dúró nílùú South Africa. Àkójọpọ̀ ìròyìn ṣàfihàn pé àwọn ènìyàn tí ó ń ka wọn ju mílíọ̀nù mẹ́jọ lọ nílùú South Africa ò ní wọ́n ní àrùn HIV tó jẹ́ òǹkà eléyìí tó pọ̀ jùlọ lágbàáyé. Ìpinnu ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ ìlú ní orílẹ̀-èdè Amẹ́ríkà ló fihàn pé ó ní í ṣe pẹ̀lú ìpinnu orílẹ̀-èdè South Africa lórí ẹ̀sùn ìkùnà wọn láti dáàbò bo àwọn aláwọ̀ funfun péréte eléyìí tí ó wà nílùú ọ̀hún, ẹ̀sùn tó jẹ́ pé ìjọba South Africa kọ̀ jálẹ̀ sí. Ẹ̀wẹ̀, ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ìlera ìlú South Africa wọ́n tọ́ka sí pé àwọn kò tí ì gbọ́ ọ̀rọ̀ ìfitónilétí lórí ìpinnu ọ̀hún, ṣùgbọ́n àwọn ti ń gbé ìgbésẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wá láti lè ṣètò ìdádúró fúnra lára ẹni. Títí wọ ọdún 2025, ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti ń ṣe àtìlẹ́yìn akitiyan South Africa lórí àrùn náà pẹ̀lú àpapọ̀ owó tùlùtùlù tó jẹ́ 400 mílíọ̀nù owó ilẹ̀ òkèrè dọ́là nínú ọdún nípasẹ̀ ìṣúná pàjáwìrì ààrẹ fún ìtura lórí àrùn AIDS. Aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti fọ̀rọ̀ léde wípé Israel àti Hezbollah ti gbà sí àdéhùn jogun omi wọn lẹ́yìn ìkọlù afẹ́fẹ́ tẹ̀léǹtẹ̀lé Israeli eléyìí tó wáyé ní apá gúúsù ìlú Lebanon èyí tó mẹ̀mí lẹ́nu àwọn ènìyàn 57 níye. Àdéhùn ọ̀hún ló tẹ̀lé ìkọlóminú tó ń wáyé lórí ìtẹ̀síwájú ìkọlù èyí tó yọrí sí bí àwọn ọmọ ológun Israel mẹ́rin ṣe jáde láyé nípasẹ̀ àwọn Hezbollah nílùú Lebanon èyí tí wọ́n ń pè ó ń fojú tẹ́ḿbẹ́lú ìdúnadúrà láti fòpin sí ogun tó wà láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Hezbollah kò tí ì fìdí ọ̀rọ̀ múlẹ̀ lórí ìgbésẹ̀ ìdáwọ́dúró ogun náà, ṣùgbọ́n akọ̀wé àgbà wọn Sheikh Naim Kazim ó tọ́ka sí pé iṣẹ́ àkànṣe èyí tí àwọn fẹ́ lò láti fi jẹ Hezbollah run wọ́n pé ó ti kùnà. Ààrẹ orílẹ̀-èdè Bolivia Rodrigo Paz ń lò ti ṣe ìkéde pàjáwìrì ìlú òfararọ lónìí lẹ́yìn ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìgbésẹ̀ ìfẹ̀hónúhàn lòdì sí ìjọba lórí bí nǹkan ṣe wọ́n gogogo àti ìfúngunmọ́ tó wà lórí ọrọ̀ ajé èyí tó ń mú wàhálà lágbára fẹjú sí lórílẹ̀-èdè náà. Ìfẹ̀hónúhàn ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ àwọn àgbẹ̀ tó ń ti àwọn alátìlẹ́yìn àárẹ̀ àná Evo Morales tí wọ́n ń lò láti fi béèrè fún ìkọ̀wé fipò sílẹ̀ Paz. Ìròyìn wá ṣàkójọpọ̀ rẹ̀ pé ìdẹ́ẹ̀nà mọ́ lójú pópó wáyé níbẹ̀ òun náà ló sì fọ oríṣiríṣi nǹkan bíi àìní àní tó ń jẹ ohun èlò ìtọ́jú àti bí nǹkan ṣe wà lójú kan lórí ọrọ̀ ajé wọn fún bíi 50 ọjọ́. Ààrẹ Rodrigo Paz ló fọ̀rọ̀ léde lórí pé ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ọ̀nà láti jẹ́ kí ìdápadà àṣẹ àti òfin wà. Tẹ́ ẹ bá gbàgbé ẹ ó rántí pé ní oṣù tó kọjá lọ ó ní Paz buwọ́lu òfin èyí tó fààyè gba àwọn ọmọ ológun láti dá sí wàhálà abẹ́nu wọn. Bó tilẹ̀ jẹ́ pé ó ti kọ́kọ́ pé ìkéde pàjáwìrì ìlú òfararọ òun ni yóò jẹ́ ohun tí òun ó ṣe kẹ́yìn tí ó bá wáyé pé àjọsọ ọ̀rọ̀ àwọn kùnà láti fẹsẹ̀ múlẹ̀. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, gbọ̀ngàn eré ìdárayá Stephen Keshi ní Àsàbà olú ìpínlẹ̀ Delta yóò mọ gbà àlejò ìdíje àṣekágbá ti àwọn ọkùnrin àti obìnrin níbi ìdíje ife ẹ̀yẹ ààrẹ tọdún 2026 pẹ̀lú olúborí ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ Elkanemi Warriors tí ó mọ kojú àwọn ọkùnrin Ìkòròdú City lọ́jọ́ Àbámẹ́ta 11/7. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ìkòròdú City na ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nasarawa United ní àmì ayò 4-2 lórí Aṣọ́léwòmí kí n gbà sí lẹ́yìn ọ̀mẹ̀ kan sí ọ̀kan ní gbọ̀ngàn ìṣeré Samuel Ogbemudia nílùú Benin ní Katsina. Ikọ̀ Elkanemi Warriors jáwé olúborí pẹ̀lú bí wọ́n ṣe fẹ̀yìn Wiki Tourist janlẹ̀ ní àmì ayò 3-1 ní gbọ̀ngàn Muhammadu Dikko èyí tó fún wọn ní ààyè níbi ìdíje àṣekágbá fún ìpele kẹrin ife ẹ̀yẹ ààrẹ lẹ́yìn tí wọ́n ti jáwé olúborí nínú ìdíje náà lọ́dún 1991, ọdún 1992 àti ní ọdún 2024. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinúbú ti pàṣẹ fún ìtújáde síta àwọn ikọ̀ aláàbò sí gbọ̀ngàn ìkẹ́kọ̀ọ́ ìlànà orílẹ̀-èdè yìí tó wà ní Kúrò nípínlẹ̀ Plateau lẹ́yìn ìkọlù àìpẹ́ yìí tó wáyé níbẹ̀ èyí tó gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ológun méjì tó ń ti ọlọ́pàá kan. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí ìpinnu wọn láti bẹ̀rẹ̀ ètò mọ̀dámọ̀dá owó ìfẹ̀yìntì pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí wọ́n gbà síṣẹ́ lọ́dún 2025. Wọ́n tọ́ka sí pé ìgbésẹ̀ ọ̀hún ó ní í ṣe pẹ̀lú ìmúdára ètò owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìjọba. Bí ìpínlẹ̀ Èkìtì ṣe ń gbáradì fún ètò ìdìbò gómìnà ní òní, àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè INEC wọ́n fi ń dáhùn olùdìbò lójú pé àwọn ti ṣetán láti ṣiṣẹ́ kí ìbò náà kó lè lọ ní gerege àti ní àlàáfíà. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà fọ̀rọ̀ léde lórí pé àwọn ṣe ìdádúró ìṣúná ètò eléyìí tí àwọn fi ń ṣèrànwọ́ láti gbógun ti ìtànká àrùn HIV àti AIDS nílùú South Africa. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fọ̀rọ̀ léde lórí pé Israel àti Hezbollah ti gbà sí ìdáwó ogun dúró lẹ́yìn ìkọlù inú afẹ́fẹ́ Israel ní apá gúúsù Lebanon èyí tó gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn 57 níye. Ààrẹ ìlú Bolivia Rodrigo Paz ló ti ṣe ìkéde pàjáwìrì ìlú òfararọ lónìí lẹ́yìn ọ̀sẹ̀ ìfẹ̀hónúhàn lòdì sí ìjọba lórí ohun tí ń ròkè nípa ọ̀wọ́ngógó ìgbé ayé àti ìfúgunmọ́ ọrọ̀ ajé tó ń mú rògbòdìyàn ìlú ọ̀hún fẹjú sí i. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, gbọ̀ngàn eré ìdárayá Stephen Keshi nílùú Asaba olú ìlú Delta yóò máa gba àlejò ìdíje àṣekágbá àtàwọn ọkùnrin àti obìnrin fún ife ẹ̀yà rẹ̀ ọdún 2026 pẹ̀lú olúborí ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ Elkanemi Warriors tí wọ́n máa kojú ikọ̀ Ìkòròdú City ní ọjọ́ Àbámẹ́ta 11/7. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 lójú òpó Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lé lórí. Ẹ lè kàn sí kulu ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú òkàlẹ̀.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

0: ẹ̀bùn tó máa gbàdúrà rẹ̀ yẹn padà.
1: Tọ́ ẹ̀yin náà tún gbè mọ́ wọn lẹ́yìn ni.
2: Tọ́
0: torí ṣé ilé tí ó rí gbé yẹn wọ́n lè bá wà kankan kó tán bá wá bóyá lé tó máa bí àbí ẹni rẹ̀ torí irú èèyàn bá yẹn ó lè pa ẹ̀gbọ́n yẹn dànù.
2: Kó
0: lè pa o tí kan tí ò lè ṣẹlẹ̀.
1: Ṣùgbọ́n bá èmi ṣe rí èmi wò ó pé ṣé àwọn èèyàn ò rí lè wicked báyẹn náà wọ́n ṣáàtì ọlọ́run ṣáàtì gbógo fọlẹ̀ rẹ̀ bí mo ti ń sọ.
2: Ikú tó fẹ́ pani tó ṣì ní ní fìlà ó lọ̀rọ̀ yìí o.
1: Ṣé ẹni tó pè wá kó tó di pé ẹni tó pè wá gbẹ̀yìn pé wọ́n ní pé ọ̀rọ̀ yìí àti inú bíbélì o irú ẹ̀ ti ṣẹlẹ̀ inú bíbélì
2: o.
1: Ṣé Lea àti Rákélì ṣé òun á tún padà gbé papọ̀ ni? Ẹ bá gbé ní ṣọ̀kan.
2: Wọ́n gbé ní ṣọ̀kan ta ló sọ fún yín wípé inú wọn dùn síra
1: wọn. Àwọn ọmọ ìyá ni wọ́n inú wọn máa dùn ná.
2: Ṣé ẹ mọ̀ wípé ẹ bá ka bíbélì dáadáa yóò mọ̀ wípé àárín wọn ò fi gbogbo ara gún o.
1: Bí kò wá dọ̀tà kọ́.
2: Torí pé bí ẹ̀gbọ́n ṣe ń bímọ ṣe mọ̀ wípé Ọlọ́run bíbélì sọ wípé Ọlọ́run bojú àánú wo ẹ̀gbọ́n nítorí pé wọ́n kórìíra ẹ̀ ó ṣe nínú ó di pé ó ń bímọ. Àbúrò wa lọ bọ́kan pé ọ̀nkú ó ní ọ̀nkú pèmí náà lọmọ tèmi náà. Wọlé ti ọmọ ọ̀dọ̀ òun kó má lè bí ọmọ tí a máa gbé yìí. Ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ o.
3: Ẹ̀lú mọ̀mà èmi tí mo pè é ẹ̀kan náà ni. Ọ̀rọ̀ tí à ń sọ yẹn nínú Rákélì òdù sí Lea kí ló tó sọ fún Jákọ́bù wípé pa mí ó wọ̀ fáti fún mi lọ́mọ jẹ́ kí n kú ṣàtìlọ́ ó lórí kú padà.
2: Àbí
3: ṣe dun jẹ́ pé bẹ́ẹ̀ ni o lè dénú láéláé. Ọlọ́run ní jẹ́ ká irú ẹ̀ o.
1: Àmì
3: ìkọ́ ìpàmì jẹ́ burúkú ni o. Ẹ kú iṣẹ́ máa.
1: Ẹ ṣeun
2: gan ni ilé yín ò ní dáàrú.
1: Ṣùgbọ́n even upon ṣẹ́ẹ̀rì ẹ̀jẹ̀.
2: Forgiveness ò ní ìyẹn ò ní ká tún make ara wa vulnerable to attack. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ní mo ti gbàgbé òwe yìí o.
1: Bẹ́ẹ̀ bá ti
2: rántí. Màá rántí tó bá yá.
1: Ẹjẹ́ mi ò ẹjẹ́
2: ìsọ̀ tọ̀dọ̀ yín
1: ké. Èmi máa sọ ṣẹ́ẹ̀rí my stand today is pé kán jọ kẹ́gbọ̀n mọ́ bínú Ọlọ́run ti jà fún. Ẹyin o Ọlọ́run ti jà fún ó dẹ̀ ti gbógo fọlẹ̀ rẹ̀ kó gbà wọ́n sílé kí ló wà ń bẹ̀. Ẹ gbọ́ ó wọ́n lè wá gbà sílé kò ṣàlẹ̀ àbúrò lè gbọ́dọ̀ ẹ̀ títí ayérayé.
2: Wọ́n ní pé option
1: ni ẹja pe yi ojú ọjọ́ ti ń
2: ṣe. Ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ o.
4: Ẹ̀lú ma ẹ má jẹ́ ká gbèsè láàyè. Wọ́n ti introduce yífù sínú mind ẹ̀ tẹ́lẹ̀. Tó bá tún wá padà wá tó bá accept wọn that means pé ó finish rẹ̀ wá lè lo ayé wọn bó ṣe fẹ́ lò. O ti tọ́ ọ̀rọ̀ ó máa ń korò ó dẹ̀ máa ń kanra láti sọ. Ó má gbà àtìyẹ́ o àtàbúrò ẹ̀. Kó má gbà kankan láyè inú ayé ẹ mọ. Lẹ́yìn ẹ̀ka sọ ẹ̀ka àárọ̀ tó bá nìkan kó fún wọn. Aláàbẹ̀ fún gbogbo wa.
2: Ẹ ṣe ṣe mọ̀ wípé ìkan lára àwọn èèyàn wa tán pè wọlé lẹ́ẹ̀kan wọ́n ní option mi ni wípé ó lè lọ gbalé fàbúrò síta. Iná ìsìsì yìí jóni lẹ́ẹ̀mejì òun làwọn èèyàn wa ń sọ yìí. Ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn wa inú wa ti ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe bá wa pè wọlé lórí ètò ìrànlẹ́ tòní. Ohun tí ẹ̀yin èèyàn wa tẹ́ fẹnu pọ̀ sọ náà ni wípé iná ìsìsì kì í ṣe kíni
1: kìí
2: jóni lẹ́ẹ̀mejì. Ohun tó ṣẹlẹ̀ lánàá kò tún gbúdọ̀ ṣe ni lónìí o. Wọ́n ní tí àgbà bá ṣubú àwẹ̀yìnwó àwọn ohun tó kọ lẹ́sẹ̀. Ṣèbí torí wípé ó make ara ẹ̀ very open to them. Ni wọ́n ṣe ráyè gbọ́ wa ẹni ìmọ̀ lọ́wọ́. Bó ti ẹ̀ jẹ́ wípé arákùnrin yẹn náà ó kù díẹ̀ káàtó lọ́dọ̀ tiwọn náà.
1: Ó kù díẹ̀ káàtó àyè dá lẹ́jọ́ ṣùgbọ́n ọlọ́jọ́ tilẹ̀ ṣe ohun tí ó ṣe.
2: Ó ti ṣe ohun tí ó ṣe. So ẹ̀gbọ́n nítòótọ́ inú wádùn bẹ̀yẹ sọ wípé ẹ ti dáríji àbúrò yín. We are very happy about that torí pé nǹkan tí bíbélì kọ wa náà nìyẹn wípé ìdáríjì ká dáríji àwọn tó ṣẹ̀ wá.
1: Ẹ̀sìn méjèèjì gan ni.
2: Ẹ̀sìn mẹ́ gbogbo pé ẹ̀fẹ̀ dáríji ẹni tó ṣẹ̀ wá kí Ọlọ́run náà kó lè forí àìṣedéédé ti wa kó lè fi ji àwa náà. Ṣùgbọ́n pé a dáríji ni ìyẹn ò ní wípé ká tún wá lajú wa lẹ̀ kíta lùbọ̀ kókó wọ̀. Option tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn lèmi á fọwọ́ sí wípé tẹ bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ lè lọ gbalé fún wọn níta kì í ṣe dandan wípé kán gbé inú ilé ẹ̀. Torí wípé tán bá gbé bẹ̀ náà wọ́n tún lè ó tún lè wà open to attack in one way or the other. Ọlọ́run ò ní fi wá fáyé mú.
1: Àmì
2: ọ̀yà oore ń tẹ ayé ọkọ ẹ.
1: Ṣẹ́ẹ̀rí ẹyin sọ ilé yìí sì dákọ̀ tèmi. Ṣẹ́ẹ̀rí mo sọ lálákọ̀ọ́kọ́ pàwọ̀ òbí ọ̀run ń tà ń fà in ta nfa laarin awon omo ta bi ohun lo nlo yen gege bi obi eja sese obi

Ẹkú dédé àsìkò yìí o, níbi gbogbo tẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín, ètò kan tí Ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó fi òǹtẹ̀lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí, a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí, nítorí wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́, ó ṣòwe àwọn àgbàlagbà. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí, a máa lọ ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbégbé sí ayé wọn ní ìgbà èwe, èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè ló wá sétí gbọ́yìn láti kàn ní World Radio 89.3 FM, èyí nìkan ga gbọ́n mágbẹ, èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè ló wá sétí gbọ́yìn láti kàn ní Wells Radio 89.3 FM. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Ẹ máa gbóhùn wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná, ẹ kú kalẹ̀.

0: E kaabo pada. Eto agbalode na lo ntesiwaju e ma ba mi ka lo. Era dadi wa, era sa. E ka san sa, e se te gba wa lalejo lati wa kiyin nile loni lori eto agbalode. Era sa, awon ara le fe mo, won fe mo alejo pataki ti mo gba lori eto toni. E so ruko yin fun wa, awon fe mo ruko yin. Be se kekere dagba kini ojo ri yin ilu te ti jade wa e je ka mo sa
1: e ka bo
0: e sa
1: oruko mi ni Pastor Michael Jogo.
0: Okay sa
1: mo wa 74 years old.
0: Okay
1: mo gbe mi na fun ngba die ki to wa si Ibadan mi na mo ti lo si primary school e mo lo si secondary school ni Saki wa lo si HSC Loyo ngba mo kuro school mo sise leko ko ko bere si sise ni bank of the north
0: niye leko
1: leko on wa transfer agbe wa si Ibadan ni bank of the north mo lo bi odun marun sibe mo wa pada lo seku mo sise ni aluminium company ko to nje metalo mo lo 14 and a half years sibe ki to tun pada wa si Ibadan mo wa join well of salvation global ministries gege bi missionary.
0: Yeni je ranti odun te bere te darapo mo Well of Salvation Global Ministry
1: yo le ranti mo fi be ranti mo but it's not over 31 years
0: nje le so awon ojo ri kan kan fa sese ranti awon kan ti e die nipa ilewe yin bi omodun melo le bere ilewe alako bere odun melo ni yin nigba yen ki loruko mama ati baba ki loruko ijile te ti pe jade
1: nipa ti mo bere primary school omodun meje ni mi
0: le bere
1: primary school ni St. Peter's Anglican School nina.
0: Okay sir.
1: Uruko baba mi ni Sunday Jogo.
0: Okay sir.
1: Uruko mama mi ni Mrs. Jeanette Jogo.
0: Pate wa pari ilewe ni primary school ilewe alako bere e wa lo si ilewe
1: secondary school Baptist High School Shaki. Mo je lodun marun sibe kin to wa lo si Oyo lati se higher education
0: yen HSC
1: higher
0: school
1: mo de lo odun meji sibe
0: odun meji le lo nibe gbate wa jade nko
1: wa se bank.
0: Okay gbate se ton ni HSC le fi lo si
1: bank of the north
0: ko yen wa
1: ani bank koleko ni Broad Street.
0: Okay sir
1: then ngbati mo lo bi odun marun be wa transfer mi wa si Ibadan bank of the north no.
0: Ìyẹn ẹ̀ka wọn tó wà ní Ìbàdàn.
1: Ẹni.
0: Ẹ̀ka wọn tó wà ní Ìbàdàn, wọ́n ti gbé wá láti Èkó wá sí Ìbàdàn.
1: Ìbàdàn. So mo wà ní Ìbàdàn ní bank yẹn fún bí ọdún méjì oṣù tún padà lọ sí Èkó. Mo wà ń bá aluminium company kan ṣiṣẹ́ tó ń jẹ́ Metalum Limited. Ibẹ̀ mo ti lo 14 and a half years kí tó tún wá padà wá sí Ìbàdàn. Mo wá join Well of Salvation Global Ministry gẹ́gẹ́ bí missionary. So a lọ sí villages táwọn wà lókà kiri. After that, mo yẹ lu ọdún mẹ́wàá ní Malawi mi àti ìyàwó mi. Nígbà tí mo kúrò Metalum Reko ní aluminium company, mo padà wá sí Ìbàdàn. Mo dẹ̀ ṣe Ìbàdàn ní Junior's International College, International School.
0: Junior's International School ní Ìbàdàn.
1: Ní Ìbàdàn.
0: Ìgbà tẹ kúrò ní aluminium company yẹn lẹ darapọ̀ mọ́ Junior's International School.
1: Ní kíni ọ̀ṣọ́sà mi Ìbàdàn.
0: Ọdún mélòó lẹ lò bẹ́ẹ̀ gbàwó gan lẹ darapọ̀ yẹ rántí ọdún tẹ darapọ̀ mọ́ Junior's International School iṣẹ́ wo dẹ̀ lẹ̀ ń ṣe pẹ̀lú wọn níbẹ̀.
1: Èmi ni account manager.
0: Okay sir.
1: So mo lo bí ọdún mẹ́ta síbẹ̀ kí n tó wá join ministry.
0: Ìyẹn Well of Salvation Global Ministry.
1: Ẹn tó ni Junior's yẹn o ni President Well of Salvation Ministries Evangelist Mrs. Bademosi.
0: Okay sir.
1: O ni President wa. So ibe mo wa titi mo fi retire at the age of 70.
0: Ni rin ajo yin ni gege bi iranse Olorun ni Well of Salvation Global Ministry. Ibo gangan le ti sise ibo lawon ise iranse wo le se kini awon eka bi te ma te wa lasiko yen.
1: By the grace of God mo sise ni eleta ni Ibadan ni biba e.
0: Gege bi iranse Olorun nibe.
1: Bi pastor mo lo odun meta sibe fun pastor church kan. Àti kọ́kọ́ ṣe ní ilé ìfẹ́ òkè ọ̀gbọ́ ní ilé ìfẹ́ so a lọ sí many villages so ìgbà tí mo kúrò ní òkè ọ̀gbọ́ was the letter I gave the pastor. So nga ti mo lo bi odun meta ni eleta gege bi pastor on ran mi lo si Malawi Central Africa so mi ati obla jo lo
0: odun wo ni yen sir
1: 2008
0: le lo si Malawi
1: lo si Malawi a de pada wa ni 2008
0: je mo odun yin nigba na
1: odun mewa la lo
0: igba odun me lo yin nigba te lo rin ajo yen lo Malawi
1: igba I was about 55 or so so a lo odun mewa
0: en tes wa ju ni se baba
1: Abo Olorun. Si mi ati yawo mi a lo odun mewa sibe as a missionary and as a pastor.
0: Okay, sir.
1: Lẹ́yìn gba ta lo odun mewa ba pada wa si office wa ni Ibadan Bibai. So gba ti mo pe 70 years mo wa lo si retirement.
0: Ẹlẹ́fẹ̀yìntì gba te pe àjọyọ̀ ọdún.
1: Bẹ́ẹ̀ni.
0: Gba te fẹ̀yìntì yẹ si máa ń ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ mọ́lẹ̀ ń sọ fún wa ni àbí iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú ó kàn jẹ́ pé ó níwọ̀n bá bí tẹ̀ lè ṣe dé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ta bá wo ìrìn àjò yín dájì láti bẹ̀rẹ̀ ẹlẹ́ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ọmọ ọdún méje láti bẹ̀ ẹ lọ sí ilé ẹ̀kọ́ girama láti bẹ̀ ẹ lọ sí HSC ìrìn àjò yín tẹ̀síwájú bẹ̀ láti bẹ̀ ẹ tẹ̀síwájú ẹ ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ kẹ tó wá lọ darapọ̀ mọ́ àwọn tó ń ṣe alumíníọ̀n gbogbo ìgbà ìrìn àjò yín tẹ̀síwájú ǹjẹ́ lè sọ àwọn ìrírí tẹ bá pàdé nínú àwọn ìkóríta kọ̀ọ̀kan ìrìn àjò yìí láti kékeré pẹ̀lú àwọn òbí yín ọwọ́ wo ná fi mú yín báwo ni ìtọ́jú ṣe lọ nínú ìdílé nígbà náà.
1: Ìgbà mi wa primary school ni mi ná. Well, school mi jìnà sílé náà ìgbà yẹn school wa miles mẹ́ta ni.
0: Sílé.
1: Sílé. Táàmì ṣe lọ táàmì ṣe bọ̀.
0: Ẹ máa ń rin ṣe lọ rin ṣe bọ̀ ni.
1: Bẹ́ẹ̀ni mo jẹ lo ọdún méje síbẹ̀ láyé ìgbà yẹn primary 7 la máa ń lò kì í ṣe primary 6.
0: Ṣé lóòótọ́ ó dé primary 7 gbà náà?
1: Primary 7 gbà náà. In 1956 to 1965. So ati gba ti mo pari primary 7 mo se idanwo si secondary school Baptist High School Saki. Igba mi o koja si Baptist High School Saki mo de lo odun marun mi sibe.
0: Gbogbo be se ma n lo si ile iwe ngba na lati primary school yen tele ma rin se tayo tayo le fin se ni pe lawon ore ni abi e ma wo ni mo pe iya ni kini yi
1: igba ta ko bere o nira die but igba to wa ya o amora. Báwo yẹ pé tábà ń lọ báyìí a máa ń lọ in group.
0: Ẹ máa ń kọ̀ wọ́n rìn ẹ máa pọ̀ tẹ́jọ́ máa lọ papọ̀.
1: Bẹ́ẹ̀ni so ìgbà tí mo wà ní form 5 ní 1970 ni school yẹn bá ra school bus.
0: Ṣé nígbà tẹ wà ní secondary school náà ẹ máa ń rìn náà ni àbí primary nìkan lẹ ti ń rìn lọ school padà.
1: Secondary school.
0: Ẹ rìn náà ni.
1: A tún máa ń rìn. Same thing náà ni a máa ń rìn. Ṣé ìgbà tí mo wà form 5.
0: Yes sir.
1: Ní 1970 ni. Àṣẹra school bus.
0: Nígbà tẹ̀ ṣe wá form 5.
1: Àbára school bus. So school bus ló gbé wa lọ ló gbé wa bọ̀. But kò lè gbé gbogbo wa lọ lẹ́ẹ̀kan náà. So
0: àwọn ọkọ̀ ajúròde tó máa fi padà wá gbá àwọn yòókù.
1: So our senior class la máa ń lọ last.
0: Ìgbà tẹ wá lọ fún HSC náà. Ṣé ìrìn àjò yẹn náà ń tẹ̀síwájú bẹ́ẹ̀ yẹn náà àbí ìgbà tẹ tiẹ̀ lọ sí ìlú mi fún HSC mọ́tò wà ń bẹ̀ náà àbẹ tún máa ń rìn náà ni.
1: Àbí mo lọ sí HSC mo wà ní boarding house.
0: Boarding house lẹ wà.
1: Boarding house lẹ wà ní school compound.
0: Nínú ọgbà iléèwé ló wà.
1: Nínú ọgbà iléèwé ló wà.
0: Ṣé lásìkò yẹn tẹ máa ń lọ iléèwé tẹlẹ máa ń kọ̀ wọ́n rìnrìn lọ ẹ̀yìn àtàwọn àbúrò yín lẹ́jọ́ máa ń lọ àbí ẹ̀ máa ń dánìkan lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ìdí tí mo fi ń bèèrè ni pé báwo ni ìtọ́jú ṣe rí nígbà náà? Ṣé àwọn òbí yín wọ́n máa.
1: Pẹ̀lú àwọn ọ̀rẹ́ náà ni.
0: Pẹ̀lú àwọn ọ̀rẹ́ lẹ́jọ́ máa ń kọ̀ wọ́n rìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì máa rí tẹ bá wá lọ bẹ́ẹ̀ yẹn a fẹ́ káwọn ọmọ wa sìn kí wọ́n kẹ́kọ̀ọ́ látara yín ni o dádì. A fẹ́ mi gan pàápàá mo ti ń mú àwọn ẹ̀kọ́ kan méjì mo ti ń rí gbámú nínú àwọn nǹkan tẹ́ ń sọ fún wa. Ní àsìkò yẹn tẹ máa ń rìn bẹ́yẹn tayọ̀ tayọ̀ lẹ fi ń rìn tẹ máa fi dé iléèwé yín o dẹ ni kí iléèwé máa ń lọ ẹ tún kẹ́kọ̀ọ́ ẹ tún padà wálé ẹ tún ṣiṣẹ́ ilé o.
1: Tayọ̀ tayọ̀ ni o. Ìgbà mí gan mo máa ń lọ lẹ́ẹ̀mejì bá gbàgbé nǹkan.
0: Ẹ tún padà lọ lílọ
1: mú.
0: Ẹ tún wá bẹ̀rẹ̀ rìn ẹlẹ́ẹ̀kejì.
1: Bẹ́ẹ̀ni ó ti mọ́ra.
0: Ẹ dẹ̀ tún padà bọ̀ lọ́sàn tẹ bá kàwé tán.
1: Bẹ́ẹ̀ni kò dẹ̀ jìnà lójú wa mọ́.
0: Kò jìnà lójú mọ́ máìlì mẹ́ta dẹ̀ lẹ pé àbí máìlì mẹ́ta kọ́.
1: Máìlì mẹ́ta.
0: Máìlì mẹ́ta yẹn ó dàbí.
1: A lọ àbọ̀.
0: Báwo lẹ ṣe lè fi jíwe rẹ̀ ní ìsìn máìlì mẹ́ta? A tó láti bo síbo. Fún àwọn tí ò mọ túmọ̀ máìlì mẹ́ta kò fi yé wọn dáadáa.
1: Máìlì mẹ́ta a tó afẹ́ tó 4 kilometers báyìí ó jìnà gbà yẹn. And time yẹn ayé ò ti lajú gan. Kú tí mò ń sọ yẹn. Inú gbolo wà.
0: Inú gbolo tún wà.
1: Inú gbolo wà. ajẹ ma gba gbe ta ba ni lo ta ba ni wo
0: ṣugbọn ke to bere rin yin o e mo pe ni yin o se ni kekere e ti ma boya e ti ki e ba sinu abi e ti jeun e ti yo daada to le ti o jeun wo godo bere ririn kilometer 4
1: bo te mo wa ni school mo ma wa ni boarding room boda ni mi gba yen onje lewe la ma je so se mo laaro yan le
0: mo ro pe nigba te wa ni HSC le join boarding house o
1: ni secondary school na boarding school wa ni Shaki arrent of sea abigi
0: okay
1: ta fi se boarding school
0: bele ti ma rin lo lewe
1: bele
0: okay
1: so ta ba fe je laaro o le se ogi
0: ogi le ma mu
1: atakara so ta ba rin lo a fi file tori apo ta ba lo bayo ma bayo awon lo mi ti won ta na ri se lo
0: pelu gi yen te ba wa de lewe se se ma je nkan mi ke to bere ni ajo te ba pada
1: ma ni break na ma ni break ni school aje bon o je school se ma ri kekere wa na ni
0: bo se ri nbayen na ni e ko po
1: ko po
0: a ro pe isin nikan ni o je mo ni won tori poro owo gogo o je se
1: o je po and time yen gan to ba tete de dining room oni bo je mo ki oyo yen lo te wo ju ti HSC Olivet Heights
0: Olivet High School
1: a ma gba window wo dining room gan pe ta to ba ti lago bayi ire ni elomi a gbe ounje eyan meji papo
0: lasiko yen
1: bene
0: elomi de ma wa wa ti oni je
1: o ti oni o je je so gba yen ire ni competition la se anti sunday en lo buru ju tori bread at eyin o ma fun wa bread at eyin si se kan elomi a dibe ba a ko eyin sapo en to ba pe de
0: o tumọ si pe nigba yen o eyin omo ilewe gbọdọ ja fafa
1: seriously
0: aben ti o ba ja fafa to ba rin se to ba yole irin ajo ko ni ri nkan kan de ba ni ibi to ti ma jeun
1: and time and discipline wa ni school go discipline wa to je pe awon juniors gan won respect awon seniors won ko ya bi sin mo gbadun live mi ni school sha
0: so iwe eri te wa gba nigba te pari ilewe te pari HSC ohun le wa fi sise ni ilewe ifowopamọ ni le fi sise ni bank
1: agbolo
0: kilo wa de te wa kuro ni bank te fi wa ya si ibi ton tin se aluminium te te si waju ni ise banka
1: igba ye igba ti mama mi salai si ni December 1, 1973 mo lo seku so gba ti mo lo seku mo bere ise ni bank so ati bank yen ni wa pada wa si Ibadan after 5 years ma se le aluminium company metalum for 14.5 years ki to wa po si well of salvation global ministry as a missionary so missionary ibe mo wa titi mo fi rete
0: era sa mo gbagbo pe awon ara le na tin ri eko kan awon mo wa isin won tin reko kan meji mu meta mu gba mu lara awon ko ti daddy wa ti won tin ba wa so iyen pastor Mike Joel daddy igba ti en salaye oro lo lekan nipa be se mo lo ile iwe be se mo rin e ba ṣàkíyèsí àwọn ọmọ wa ìsìn yìí èmi gan ti ilé wọn ò ti lé òjìnà sí iléèwé ó máa gbowó mọ́tò ni jẹ́ ẹ lè fi ẹ̀kọ́ tẹ̀yìn tí ẹ là kọjá nígbà yẹn ẹ lè fi wé ẹ̀kọ́ tàwọn ọmọ ìsìn yìí kí lẹ rí bẹ́ẹ̀.
1: owó mọ́tò kẹ ẹsẹ̀ ní ìgbàyànjẹ máa serious pẹ̀lú studies wa torí táìmì gan àwọn teachers wọ́n máa ń nọ̀wà gan ni
0: tàbá léètì dé
1: ẹgbà tàbá fail ẹgbà discipline one school serious ń gbà yẹn so time yẹn máa serious gan pẹ̀lú studies wa gbogbo irin tí mò ń rìn yẹn mi ò ka kún kankan torí ti mọ́ra mo sì sọ lákọ̀ọ́kọ́ nígbà mi ti bá gbàgbé nǹkan ní dormitory wọ́n á padà lọlé
0: kò dẹ̀ ròyìn lójúmọ́ kò dẹ̀ ń ṣe pé bóyá nígbà tẹ ẹwẹ tó mògì kúrò ńlé láàárọ̀ tí ó tún máa wá rìn lọ sí iléèwé
1: tí kò
0: ní rẹra ó sì gbọdọ̀ fojú sẹ́kọ̀ ẹ̀ torí pé bí nǹkan tẹ sọ ẹ ní ẹ gbọdọ̀ fẹ́ẹ̀lì ẹgbà tún ni ó túmọ̀ sí pé gbogbo ẹ̀yin ọmọléèwé gbà yẹn gbọ́dọ̀ tún máa tẹ pamọ́ ìwé kíkà láti dájú pé ẹ fẹ́ẹ̀lì wọ́n tún máa fún yín lóúnjẹ break oúnjẹ kékeré tún ni kódà ẹlòmíì gan tún lè mọ rí ẹ ṣàlàyé
1: àmáróúnjẹ ẹni
0: ẹ máa ń ra ni
1: so bí àpò ipa ṣe rí ló máa ra oúnjẹ
0: yọ
1: ìgbà míì a máa mú sisi la máa mú lọ sí school
0: sisi
1: àwọn mẹ́ta dẹ̀ ni
0: lẹ máa pín sisi yẹn
1: àwọn mẹ́ta ni ṣe wọ́n pé 1959 sí 65 since la mo lo si school ta ma pin ade ma manager ade ma yo ngba mi go amara kulikuli
0: ninu sisi yen na e de ma ra onje ninu sisi yen e de ma yo
1: kulikuli bi mewa ni so ma pin meta meta lo toto ama yo ade ma gbadun pa yen
0: te ba tun wa pada bon le te tun rin bon le egungun tun ti ji pepe lati rin
1: inu orun
0: ninu orun le ti ma fi rin te ba wa dele e tun ma tun gbewe ka abi e tun ma lo soko ni abi e ma
1: ta ba de secondary school ami ta ba de body ama duro digba ta ba ma ni lunch period so o ma lago ama lo jeun ta ba pada ta ba ti jeun tan ama ni prep prep e gbala ti ma ti gbogbo ama ma kawe
0: akoko ta awon omo ilewe ma n kawe ni
1: yen iwakati kan pa yen almost every day ama ni prep loso ama ni prep lale then every Sunday la ma ni social night tori inu oko la wa gbogbo be ti laju sin ati gbajumọ gan ni
0: kí ni nkan tẹ wá lè sọ dádì wa lórí bí ẹkọ ṣe ń lọ lónìí àti bó ṣe ń lọ nígbà náà ẹ rí pé láti bẹ̀rẹ̀ láti ibi àlàyé tẹ ṣe fún wa ẹ jẹ́ pé wá pé kódà ẹ tún gbọ́dọ̀ fojú sí ìwé ṣùgbọ́n wọn sì yí wọn ti ẹ̀rìn wọn ṣetán láti rìnrìn kankan dípò dípò pé wọn máa tún dé iléèwé tán máa fojú sí ìwé wọn máa tún fìyẹn kẹ́wọ́ pé ìyẹn ni àwọn ò ṣe fojú sí ẹ̀kọ́ wọn dáadáa kí ni nǹkan tẹ lè sọ kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹ̀kọ́ kíkà nígbà náà àti nísìnyí.
1: Àti kàwé ń gbà yẹn èèyàn gbọ́dọ̀ serious gan ni o in fact ìgbà yẹn mo lè ha textbook kan.
0: Sorry.
1: Tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe ìdánwò a máa ní nǹkan tó jẹ́ pé a máa guess pé ilé ìmọ̀ jáde ilé ìmọ̀ jáde ilé ìmọ̀ jáde so àwa ha sórí and time tí ìdánwò bá ti ń dé báyìí a máa pinra wa a máa wọ inú igbó lọ. A lè pinra bóyá bí márùn-ún mẹ́fà tó jẹ́ pé sọ́bíẹ̀ kan lájọ ń ṣe.
0: A
1: máa kàwé papọ̀ a jẹ́ máa bíra wa question. Ìgbà mí gan a lè máa kàwé títí di òru. Tàbá ti ń rí apáṣà tó ń bọ̀ báyìí a máa sáré paná. But everybody was serious gangan yẹn torí o gbúdọ̀ fail.
0: Mo ṣàṣàkíyèsí pé dádì ń tẹnu mọ́ ọ̀rọ̀ kan wípé o gbúdọ̀ fail. Pẹ̀lú gbogbo ìrìn àjò wọn ṣe ń rìn tó jẹ́ pé àwọn ọmọ wa sí gan àwọn ń gbádùn ni ta bá fi wé báwọn dádì wa ṣe gbégbé ayé wọn gbà ti wọn ìgbádùn làwọn ọmọ sí yìí náà wà ṣùgbọ́n ẹ sì rí pé kódà èmi gan tiẹ̀ ní fojú síwé a tún fi nǹkan kẹ́wọ́ pé kò sówó tóun fi máa ràwé kò sówó tóun máa fi wọ mọ́tò òun rẹ̀ òun ò lè gbé ìwé kà bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nígbà tí nítorí pé pẹ̀lú gbogbo ìrìn yẹn náà pẹ̀lú gbogbo ìlàkàkà yín ẹ rí dájú pé ẹ fojú síwé ẹ tún kírààmù wu ìwé sórí kẹ bá lè rí dájú pé ẹ páàsì ìdánwò túmọ̀ sí pé ẹ fojú síwé dáadáa. Tá a bá wá wo àwọn gbàgbọ́ báwọn ọmọ wa sí náà wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ nílé àwọn náà fi ń ṣe iṣẹ́ ṣe wọ́n fi ń ṣàtúnṣe ibi tó ti mẹ́hẹ. Tá a bá wá ṣàkíyèsí lónìí a rí pé kò rí bẹ́ẹ̀. Dádì mo wá fẹ́ béèrè kan sà nítorí tata dé yìí wípé tá a bá wo ẹ̀kọ́ wa lónìí a rí pé kò fara pẹ́ bó ṣe rí tẹ́lẹ̀ nítorí ẹ ṣàlàyé ọ̀rọ̀ kan ẹ nígbà tẹ ṣe tán ní secondary school òun lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ báǹkì ṣé ìwé ẹ̀rí HSC ńgbà yẹn ó ṣiṣẹ́ ní báǹkì ni àbí ó kàn wáyé pé téèyàn bá ti ka ilé ẹ̀kọ́ gíga tán ó lè ríṣẹ́ báǹkì tí àwọn pé nísìnyí èèyàn kan gbọ́dọ̀ ka ìwé ilé ẹ̀kọ́ yunifásitì kó rí dájú kó ju òṣùwọ̀n ó jáde pẹ̀lú ìwé ẹ̀rí tó dáa kó tó lè ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́sí ṣùgbọ́n lọ́dọ̀ yín báwo ni wọ́n ṣe ń gbàyàn ṣiṣẹ́ nígbà náà tó fi jẹ́ pẹ́ fi ríṣẹ́ báǹkì ní lẹ́yìn ìgbà tẹ ṣe tán ní ilé ẹ̀kọ́ rama.
1: Ṣé ẹ rí gbà yẹn tí wọn bá jáde secondary school ó mọ̀ pé ó ti gbìyànjú.
0: Ó ti gbìyànjú.
1: Kò dàbí ìsìn kò sí pé permutation kò sí pé teacher kọ̀ọ̀kan nìkan tó bá ti rí pé ó pass dáadáa táìmù ẹ kò sí pé o gbúdọ̀ ṣe nǹkan báyìí kó tó lè ṣiṣẹ́ báyìí tó bá ti pass dáadáa wọn á fi ṣe ṣiṣẹ́ yẹn. Gradually wọn máa bá train ẹ títí wàá fi mọ ṣẹ́yìn dáadáa.
0: Ìyẹn dẹ̀ ló ràn yín lọ́wọ́ tẹ fi ṣiṣẹ́ takuntakun nílé ilé ìfowópamọ́sí ìyẹn ní bank kẹ tó wá tún wá darapọ̀ mọ́ but e se tan pelu ise aluminium e tu wa wa si ilewe e wa sise ni juniors international school gege bi account manager yen na tun ran yin lowo tori pe ti ni awon eko e ti ni awon iriri ni ile ile ifowopamo si lati
1: ah gbogbo tun yan ti mo lo ni ise aluminium
0: yes sir
1: accounts mo wa
0: accounts na le nse ni be account manager na le je nbe iyen le wa gbe wa si ile
1: mo practical experience mo
0: iriri yen tabanika ma si le ni meji awon iriri yen ki n se kekere
1: yabo olo
0: iyen le gbe wa si ile iwe lati wa sise gege bi account manager ni juniors international school aha ko to di pe e wa gba ipe ise ranse lati sise fun olorun lati je ranse olorun irin ajo te fi bere ise ranse titi te fi lo malawi te fi de te fi feyinti sugbon ise n tesiwaju pelu ise olorun kokoko gba ifeyinti koda agbara lo tun fun yin lati ma tesiwaju
1: beni
0: mo wa fe bere daddy ni korita irin ajo emi te fi bere ise olorun ise oluwa kini awon nkan te ri kini awon te gbe se ninu iwasu yin rere awon ise takutaku te se fun olorun kini awon eso awon iriri kankan fun wa nibe
1: e se se ri pe bi bi so pe ka go into the world lati wazu pe science and wonders will follow ko je pe ka joko si bi kan ki science and wonders ma tele wa oni ka lo
0: ka lo sinu aye
1: ka lo wa
0: sun ire
1: dem science and wonders
0: ise ami ati ise iyanu a si tele
1: so go type ti mo wa ni ori field mo gbadun e ta ma ba gbadura fun awon eyan healing e to ba sick a wa okay gbogbo yen and time mi agbara kan wa to je pe ko te kin re wa a de ma n gbadun ise yen gan ni kan challenge ti mo ni mi ni pe ni problem challenge ti mo ni nigba ti mo lo si Malawi mi o gbode iwo
0: ipenija te ba pade ni rin ajo
1: yen mi o gbede won so won ba mi interpret or somehow ti interpreter bi ba to ba se mistake
0: e ma mo
1: ma mo ma ni ko ti mo so ko ni e then ni awon lo mi nu congregation yen wa correct die ti mo fi catch up but odun mewa yen mo gbadun to ba se immigration kini tori odun meji meji la ma ri ni paper wa and ka to renew e ko easy and mo dupe pe president wa evangelist Lila Balimosi o send owo si wa for the 10 years our be has went to allow us to go be so lo je kise yen wa
0: ati je kise yen rorun ni sise
1: ko to ma fun wa ni joy ni pe ta ba wazu ta de bi ta won yo ba kisi sun aye won aha
0: ayo lo je
1: be ni
0: pipe ise ranse un so eso
1: a de ma follow up
0: e ma lo nbe won wo nile lati daju pe won tesiwaju ninu irin ajo igbagbo gbogbo ile gan to lati ma je ke mo tesiwaju ke gugu yi ma le si tori pe e ri pe ise yen un so eso un se daada
1: ojo kan ba ti mo lo fun bible study so bata shetan o ma bi mi ni question question pupo to ma je ki pe time ati ma gbe nu village gan gan gan gan gan ita gbe ojina si church so ile wa shu dem come one bo God is faithful
0: amen
1: mo de wo ta je Nigeria bu ba ti soro mo wa bo mo wa ibe wa da
0: e ni kon le de nlo
1: ni kon le nlo mo ba ri moto kon ji kon lu ba do awon kun mele awon wa ni e mi lo so fun pe awon eleyo ise ibi ni won se mo de jina si le mba yo mo de ti de idaji ona mo sare gbadura kan loko pe iwo olorun iwo lo ro ni wa bi bayi o da gbogbo mi wo lo se se bayi mo yin lo won to ko ma bo lateyin ino e o ma to no ya ma te se morin ti e ba ti lo bayi moto mi a ma bo lati waju bayi moto se lo moto se bo na ni je pe awon pipo yen o ra ihe nkan to won ni si bayi ti mo fi se kona mo se kona ile mi mo fere ge olorun wa faithful
0: olo to lo olorun
1: no wa faithful.
0: Mm. Eri nla lele.
1: But that was the only challenge mo ni gba yen.
0: Mm.
1: But ko pe na la wa ko lo si village.
0: Eri nla lele yi o. Mm. O da ke yan sise fo Olorun. Eni ba sise fo Olorun, Olorun a ma ran, Olorun a ma dabo bu. Ko si ni jogun ofo. Tori Olorun a ma be ni heart.
1: But nba ta ko lo si village e.
0: Mm.
1: Awan ise wa wa wa more fruitful. To da ma ra ilo o ma be wo. And ile won o kin pe su be yen.
0: Mm.
1: Ko to jago mefa bayi gbogbo ati ta.
0: Mm.
1: But mo gbadun ise yen.
0: Nigba te wa pada wa si Nigeria, bawo lo se, bawo lo se ri lara yin.
1: Eh gba tun pada wa na, wa fi mi service. Tori gbogbo awon fili e, won ti lawo yan be.
0: Mm.
1: Wa fi mi service. So after that, we'll pay 70 years.
0: As you can see me, dear. She won you, and you pay Kishan, she mama, that's why you love Bele, and she mama, but you have found one lady, and my bad draft, I'm one
1: job, and my
0: bad draft, she alone, come on, boo, see. Although, what's for my sabbara, you don't
1: have that, you
0: could soon, you could have any rain.
1: Once the missionary, always the missionary.
0: Always a missionary. Ilé ológo ta de le pa loruko Jesu ma a ma de be ani de ni awa ti ile ológo
1: ami Jesu
0: e pele daddy e ra sa n gbadun yi awon ara ile de n gbadun yi pa kan na e wo daddy wa to je pe won bere pelu ise ni ile fowo pamọ si ton tu wa sise pelu nibi ton tin se aluminium leyin yen won tun sise ni ile iwe alako bere Junior International School gege bi account manager ni won tin sise ni gbogbo awon ile ise yi síbẹ̀ pẹ̀lú gbogbo iṣẹ́ takuntakun tó ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún a rí pé bàbá tẹ̀síwájú wọ́n gbọ́ ìpè ọlọ́run láti darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ wọ́n jẹ irinṣọ́ àgùntàn tí wọ́n ṣiṣẹ́ fún ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ láti ìlú ìbàdàn níbí kó tó di pé iṣẹ́ ìránṣẹ́ tún gbé wọn lọ sí orílẹ̀-èdè míì ìyẹn orílẹ̀-èdè Màláwì tí wọ́n fi ń tẹ̀síwájú bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé wọ́n gbọ́ èdè wọn níbẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run inú wọn dẹ̀ ń dú ayọ̀ wọn ń kú nítorí pé kí ni iṣẹ́ yẹn ń so èso tayọ̀tayọ̀ náà sì fi ṣe kó tó di pé wọ́n wá padà wá sí
1: ilé
0: ẹ̀yìn àtìyàwó ilẹ̀jọ́ ń ṣiṣẹ́ yẹn tayọ̀tayọ̀
1: ẹ̀yìn àtìyàwó mi ọdún mẹ́wàá
0: lẹ́nu ní Màláwì kan tó wá padà wá sílé tó fi pé àádọ́rin ọdún tó tó di pé wọn ò ṣiṣẹ́ ká máa wàásù káàkiri mọ́ ṣùgbọ́n ibi tí wọ́n wà àdúrà ń tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ ń tẹ̀síwájú níwọ̀nba tiwọn ọlọ́run dẹ̀ ń gba gbogbogbò ó ń gbọ́ wọn ṣiṣẹ́ takuntakun ọlọ́run á túbọ̀ máa ròyìn lágbára dájú
1: òní
0: rẹ̀yìn lágbára ọlọ́run ẹra sà ẹ̀pẹ̀lẹ́ sà. Mo fẹ́ kẹ yànnàná ẹ̀ fún wa nígbà tí ẹ wá darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ ọlọ́run tẹ bá wo ẹ̀yìn wò tẹ wo àwọn iṣẹ́ tẹ ti ṣe sẹ́yìn tẹ ń gbowó oṣù ṣe mọ̀ pé nínú iṣẹ́ ìránṣẹ́ kò sí nǹkan tó ń jẹ́ owó oṣù wọ́n kàn máa fún níwọ̀nba láti pérése láti máa tọ́jú ara yìí ṣé kò sígbà kan tí ẹ̀mí yẹn máa sọ pé ah kí ló dé tí mo tiẹ̀ wá gbọ́ ìpè iṣẹ́ ìránṣẹ́ tí mi ìjókòó mi jẹ́jẹ́ sí ọ́fíìsì kí ni àwọn nǹkan ṣé kò sí irú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn kò sí irú ìrírí bẹ́ẹ̀ yẹn tẹ bojú ẹ̀yìn tẹ wò pé ah ká ní mo mọ̀ ní o kò yẹ kí n gbọ́ pé gbàtọ́ náà ń pè mí o ó yẹ kí n máa ṣiṣẹ́ ọ́fíìsì mi lọ nítorí pé gbàdúrà wà ń bẹ̀ àbí mo fẹ́ kẹ ṣàlàyé fáwọn ará ilé kán ba lè mọ̀ pé tayọ̀tayọ̀ lẹ fi gba iṣẹ́ ọlọ́run
1: kò sí kò sí tayọ̀tayọ̀ náà mo fi gba iṣẹ́ ọlọ́run torí ministry tó rọ mi lọ wọ́n san owó lé mi wọ́n dẹ̀ fún ọlọ́wọ́ lóṣooṣù.
0: Ó túmọ̀ sí pé ìrọ̀rùn ni
1: ìrọ̀rùn ni ìrọ̀rùn
0: ló bá dé ṣé bó ṣe rí fáwọn ìránṣẹ́ ọlọ́run mi àwọn míì tó lọ ṣiṣẹ́ ìránṣẹ́ náà ni.
1: Kì í ṣe gbogbo yan ṣe mọ pé bí mo fi ní advantage ni pé ministry ló rán mi lọ àwọn tó dá lọ fúnra wọn ìyẹn ló wá
0: ṣòro díẹ̀ àwọn yẹn bá pè ní jàpàdé
1: but ìgbà tó jẹ́ pé ministry ló rán mi lọ so mo ní base so ọdún mẹ́wàá yẹn gan ó dàbí oṣù mẹ́wàá torí mo gbádùn iṣẹ́ yẹn gan
0: ni
1: èmi àtìyàwó mi.
0: Hallelujah. Ní gbogbo ìgbà tẹ lọ ìrìn àjò yẹn pẹ̀lú ẹ̀yàwó yín tẹ lọ ìrìn àjò lọ sí Màláwì tẹ̀ ń ṣiṣẹ́ ìránṣẹ́ tẹ fi dé mo fẹ́ kẹ lo ìrìn àjò yẹn kẹ fi gba àwọn ọ̀dọ́ wa lónìí nímọ̀ràn àwọn tí wọ́n ṣiṣẹ́ ìjọba àbí iṣẹ́ tara wọn tí ọlọ́run gbìyànjú láti lò wọn, ṣùgbọ́n tán ní rárá pé wọ́n ń wo bó ṣe máa rí, báwo ni ìrìn àjò yẹn ṣe máa rí, ṣó máa dùn àbí kò ní dùn. Kí ni nǹkan tẹ rí sọ fáwọn ọ̀dọ́ tí wọ́n bára wọn nínú rí ìrìn àjò tẹ bára yín yìí?
1: Tọ́lọ́run bá pèèyàn, Ọlọ́run á pèsè.
0: Tọ́lọ́run bá pèèyàn, Ọlọ́run á pèsè.
1: Kò sí ni Ọlọ́run á pèsè, kò sí bó ṣe fẹ́ rí. But ẹlòmíì tó bá dédé lọ pé òun ríṣẹ́ kò fẹ́ wáṣẹ́ lọ, ìyẹn yàtọ̀. But tí wọ́n bá ti gbọ́ pé Ọlọ́run tó dẹ̀ lọ, Ọlọ́run máa pèsè gbogbo ẹ̀yìn ẹ̀.
0: Ó túmọ̀ sí pé kéèyàn má bẹ́ẹ̀, kó tó bá ti gbọ́ ìpè Ọlọ́run tó lọ, Ọlọ́run á yà lẹ́nu, á máa pèsè gbogbo ẹ̀yìn ẹ̀. Ṣùgbọ́n àwọn tó lọ tó jẹ́ pọ́gbọ́n orí wọn nìkan náà fi lọ, ìyàwó yẹn náà máa ń bá ìpèníjà ìṣòro pàdé. Ọ̀rọ̀ lẹ̀ ń gbọ́ yìí o, ẹ̀yin ọ̀dọ́ wa ẹ̀ní.
1: Tọ́lọ́run bá ti pè yín, ẹ lọ.
0: Tọ́lọ́run bá ti pè yín tí ní pé kẹ gbọ́ràn.
1: Kẹmọ̀pọ̀ lọ́wọ́ á pèsè, kò sí ni. Gbogbo nǹkan tẹ́ bá nílò, wọ́n lọ́wọ́ á máa pèsè, kò sí.
0: Ẹ pé ìgbà tọ́lọ́run pè yín, gbogbo ìwé ẹ̀rí yín pátá lẹ kó kalẹ̀.
1: Pátápátá.
0: Lẹ fi gbọ́ ìpè Ọlọ́run.
1: Pátápátá.
0: Gbogbo ìwé ẹ̀rí lẹ kó kalẹ̀. Ṣé ẹ̀rù kó máa rọrùn fún àwọn ọ̀dọ́ wa ìsìn láti ṣe irú ẹ̀? Kán kó ìwé ẹ̀rí lẹ pẹ̀lú gbogbo akitiyan láti kàwé láti
1: ṣe. Tọ́lọ́run bá pè wọ́n, tọ́lọ́run bá gbọ́ pé Ọlọ́run, tó bá pẹ́ Ọlọ́run ló pè wọ́n, á rọrùn fún wọn.
0: Á rọrùn fún wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó sì dá wọn lójú pé Ọlọ́run ló pe àwọn.
1: Bẹ́ẹ̀ á rọrùn fún wọn. Tó bá yẹ kán kàn rí pé lágbájá ṣe, àná fẹ́ ṣe, tó yẹ pé Ọlọ́run ló pè wọ́n, á nira díẹ̀.
0: Ẹ ṣe dádì wa, ẹ ṣe.
1: Olúwa ṣe.
0: Ẹ ṣe sà. À ń gbádùn yín o, àwọn aráalé ń gbádùn yín. À ń tẹ̀síwájú nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Mo fẹ́ béèrè ìbéèrè kan. Ní ìkóríta àgbà tẹ ti wá wà ní orílẹ̀-èdè tẹ́ni ẹ máa ń gbàdúrà, ẹ máa ṣe máa ń wàásù ìrere fáwọn kan tó bá wà ní àrọ́wọ́tó yín láti tọ́ wọn sí ọ̀nà ìgbàgbọ́, láti tọ́ wọn sí ọ̀nà ìmọ́lẹ̀. Ẹ wo bí àtẹ̀ ń ṣàlàyé ìrìn àjò tẹ̀mí fún wa, bẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ nìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà kẹ tó lọ sí Màláwì, tínú yín dùn táyọ̀ yín pé iṣẹ́ ìránṣẹ́ yẹn so èso. Ó dàbí tó tún kàn mí lára tẹ́ sọ pé ìrìn àjò ọdún mẹ́wàá tẹ ṣe ní Màláwì, ó dàbí ọjọ́ mẹ́wàá, nítorí pé kí ni ẹ rí pé iṣẹ́ yẹn.
1: Bí oṣù mẹ́wàá.
0: Ó dàbí oṣù mẹ́wàá. Ẹni pé iṣẹ́ yẹn so èso, ẹ̀rí tẹ̀lé àwọn nǹkan tẹ lọ ṣe lọ́hùn-ún, ẹni pé ó ní èrè lórí, torí pé kí ni Ọlọ́run gba gbogbogbò, Ọlọ́run tẹ gbọ́wọ́ yín ṣiṣẹ́, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ń tẹ̀lé nítorí pé ẹ gbọ́ràn.
1: Ògo ni fọ́lọ́run.
0: Hallelujah. Nítorí pé ẹ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run wípé kẹ jáde lọ, kẹ lọ káàkiri gbogbo àgbáyé láyé, kẹ sì máa wàásù ìyìn rere. Mo wá fẹ́ sọ, mo fẹ́ kẹ gba àwọn ọ̀dọ́ wa lónìí níyànjú wípé àwọn tí Ọlọ́run ti ń bá sọ̀rọ̀, bọ́lọ́run ṣe bá yín sọ̀rọ̀, bọ́lọ́run ti ń bá sọ̀rọ̀ pé kán fi ìwé ẹ̀rí wọn sílẹ̀ kí wọ́n gbọ́ ìpè láti ṣeṣẹ́ ìránṣẹ́, káwọn náà di missionary, kán máa wàásù ìrere káàkiri. Ìmọ̀ràn wo lẹ rí lẹ ní láti sọ fún àwọn tó ń tẹ̀lé yín lẹ́yìn bẹ́ẹ̀ àti àwọn ọ̀dọ́ wa òní?
1: Nǹkan tí màá sọ fún ni pé tọ́lọ̀ bá pè wọ́n, kán dáhùn ìpè Ọlọ́run. Tí tó bá pè Ọlọ́run ló pè wọ́n ni, Ọlọ́run máa pèsè gbogbo nǹkan tó bá nílò.
0: Ọlọ́run á pèsè gbogbo nǹkan tí wọ́n nílò.
1: Gbogbo nǹkan tó bá nílò, Ọlọ́run á pèsè. And ẹni tó bá dẹ̀ ṣe Fọlọ́run, nǹkan tó máa ní láyé yìí àti lọ́run, a mọ̀ pé Ọlọ́run wà faithful.
0: Ọlọ́run jó lóòótọ́ síbẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ṣé rí advice tí màá fún ẹ, ẹni tọ́lọ́run bá pè, fún tọ́hun lọ́ọ̀kì ni, pé Ọlọ́run select ẹ pé Ọlọ́run mi, sọ pé wà lọ ṣiṣẹ́ fún mi, fún tọ́hun lọ́ọ̀kì.
0: Ó kú oríire pé Ọlọ́run ti ẹ̀ pé Ọlọ́run ti ẹ̀ dáhùn mọ̀ gẹ́gẹ́ bí ọmọ wípé yá wà lọ ṣiṣẹ́ fún mi.
1: And tó bá dẹ̀ dáhùn tó dẹ̀ lọ, a rí pé gbogbo nǹkan a máa rọrùn yín, gbogbo nǹkan a máa rọrùn fún. But ẹni tó bá sọ pé ẹni tọ́lọ́run bá pè tó bá fẹ́ lọ, and tọ́lọ́run bá tẹ̀ pinnu pé eléyìí gbúdọ̀ lọ, gbogbo nǹkan a máa le fún mi báyìí.
0: Torí pé kò gbọ́ pé Ọlọ́run.
1: And tọ́lọ́run bá tẹ̀ sọ pé iléeṣẹ́ ilé máa lọ, gbogbo nǹkan tó bá ti dáwọ́ lé báyìí kò ní fi ọ sí rere. But tọ́lọ́run bá ti pè wọ́n báyìí, kí wọ́n tẹ̀ fi gbogbo ìwé ẹ̀rí tó nílẹ̀ kó lọ. Kò dẹ̀ ní pé kí wọ́n lọ fún special studies. Tí wọ́n bá débẹ̀, elmi mo a foro si ledu a mo ko to ma so but nkan ti ma advise won pe en to ba debe ko ma gbe aye mi mo
0: aye wa mi mo
1: ko de ma ku fa duwa to a to ba ku fa duwa to lo ba soro agbo
0: agbo
1: to ba gbadura ba olo agbo olo ma nwo kan olo ba ri pe yes ele pe daji pe okun e mo si mi pe o de wa sibe lati wa sise mi ko se pe boya o wa lati wa wa se kan lati kan ko si nkan to ma so olo aba ke o and daju daju won to agbadu se yen agbadu se se wa ipo olo lo pe o to de gbohun olo to de lo gbogbo kan ma ro fun ni
0: e se daji wa oro le gboyan eyin odo wa nile eyin ti e te sa nba emi yen jiga kadi to lo npe yin pe e wa sise fun mi wa sise fun mi te n wo pe ah ibo mo fe gbe baba mo se fe rin ori daddy wa ti salaye ton ti so fun wa ton ti gba wa ni moran bi pe tolo ma pe o ma ba ero okan e jiga kadi to ba gboran si pe olorun olorun mo bo se ma se ona eni rere lati daju pe ohun gbogbo to n se o yori si rere won tun je ko je wa pe ko ni o nilo lati lo si ile iwe kankan ko to di oniwaasu ti olorun pe bi pe ko wa waasu yin rere gbogbo awon gbogbo wa pata gege bi omo olorun gege bi onigbagbo ni olorun pe lati waasu yin rere ko si pe eyan lo fun eko kan pataki ko to be si ni ma waasu yin rere Jesu Christi oro le gbo yi daddy mo wa fe bere ibere kan ni kori tata de yi
1: obo kiri kan wa tun tun fe so
0: yes sir
1: ko se to ma se folo tolorun ni reward
0: ko se to ma sise folorun tolorun o ni fun lere
1: ko si kin to lo mi o ni keke ngba ti mo de ba igbara oga ministry wa won fi moto temi di
0: ere lo ja si tori pe gboran si ase olorun
1: to je pe salary mi gan le ra moto o tun gba ti mo gbo ipo olorun ti mo lo ti mo de ba ministry ti mo ba sise o ra moto fun mi
0: amen
1: ko pari sibe o o tun kole fun mi so kini mo tun fe
0: ko se en to boluwa sowo to padanu
1: ko si o ko si
0: ere lo ma n ja si to ba wa wa nbi te gbo ohun ti daddy wa n so lataro to olorun ti n fe soro ni ona kan abo miran pipe ko wa sise fohun oro lo gbo yi o ko se en to boluwa sowo to padanu o ere lo ma n ja si ko ba gboran si ipe olorun olorun setan ati ye lenu lati se ti eni rere niwọn igba to ti gboran wa ri pe ohun gbogbo n lo n deede ibi kan ti ewa to kunmi lominu ladi ni ẹni ti ọlọrun ba pe to kọ to lohun o lọ a ri pe gbogbo nkan to ti ẹ n se ni ọfiisi to wa abi to ro pe ohun o le file lati sise fọlọrun a ri pe gbogbo ẹ gan ko wa niye
1: won
0: a kan ma daru a kan ma ri bakan bakan afi to ba gbọ ipe wa ri pe gbogbo n gbọ a ma lọ deede a ma lọ deede to ba n sise fọlọrun ọlọrun ma ma sise ti ẹ naa a ri pe ọna nla fun ẹ ni gbogbo ọna. Ẹ ṣe dadi ẹ ṣe sa ẹ bá rí gan an mọ̀ pé iṣẹ́ yẹn ó hàn lára yín títí dìsín ọ̀rọ̀ yẹn sì ń jáde gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run láti máa wàásù ìrere láti máa tọ́ àwọn èèyàn sí ipasẹ̀ òtítọ́ láti máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn. Dadi a wà ní ìpele ìdárayá báyìí irú oúnjẹ wo lẹ fẹ́ràn láti máa jẹ tí ara yín fi ń dán báyìí a jẹ pé àwọn oúnjẹ kan wà tó yẹ pé ó kọjá bẹẹ torí gbogbo àwọ yín ló ń dán mọ́rán-mọ́rán.
1: Ògo ọlọ́run ni
0: ògo Jésù oúnjẹ wo lẹ fẹ́ràn láti máa jẹ lẹ́yìn ògo ọlọ́run.
1: Rice náà ni
0: rice lẹ fẹ́ràn jù ṣé ìwọ ni rice yẹn ṣé jọlọ́ọ̀fù ni àbí
1: white rice àbí stew
0: àti stew òun lẹ fẹ́ràn jù ẹ lè jẹ́ lẹ́ẹ̀mẹta lójúmọ́ kọ́ nìyẹn.
1: I'm telling you
0: ṣé lóòótọ́ mo kọkọ rò pé bóyá ó kéde lẹ máa sọ ni tó lára yín ń dán yàtọ látorí désàlẹ ni ògo ẹwà ọlọrun ó hàn lára yín ẹni bá fi ọlọrun ṣàkọkọ ọlọrun náà máa ṣe ti ẹ ni ó hàn lára yín pé ẹwà ọlọrun wà lára yín ẹ pẹlẹ sá ẹ jẹ ká wá tún tẹsíwájú tẹ bá dá wà kí ni ohun tẹ máa ń fẹràn láti ṣe tẹ bá dá nìkan wà.
1: Tẹ́lẹ̀ o nígbà dá nìkan wà mo mọ láìkí máa ka bíbélì.
0: Ẹ máa ń fẹ́ràn láti ka bíbélì tẹ bá dá wà ẹni tẹ́lẹ̀ nísìnyí wá ń kọ́.
1: e to ko ni ojundu mi bayi.
0: Okay sir.
1: Je pe mi o le ran data tele mo.
0: Okay sir.
1: To mi le ma ka be le bi mo se feran so nkan to ma se si pe adua.
0: Mm.
1: Mo de ma meditate gan ni. To ma meditate gan ni at adua.
0: Mm. Adura gbigba.
1: Mm. Bo tele to je pe oju odu mi to je pe ma ran data. O ma ka be le gan ni. Mm. O le da ki o ka be le repete.
0: Mm.
1: To gbogbo nkan ti mo ti ka tele. O ni mo lo bayi.
0: O le n lo bayi to gbe ti ka seyin, o je ji wa nbe.
1: Bene.
0: Mm. Afani niyan fun wa lati ri daju pa nka oro Olorun, nka Bibeli wa dede. Tori gba mi wa be pe eyan le mo raye lati gbe Bibeli yen ka. Sugbon in to ti ka to ti wa lopolo e, a ma lo, yo si ma wa si opolo e to ba fe mu se
1: nlo e. Ati opolo e wa lori field.
0: Mm.
1: Ti ya don o bade.
0: Mm.
1: Oyin oni ni ta lati sare gbe Bibeli pe kini. Oro lo to ti fi soko te o lo ba so te o lo ba
0: so ja jade
1: so ko je pe boya ori lo wo kan wahala kan bayi o ni o fe sai lo gbe gbeli nkan to ti ka tele to ti wa lopun e o lo ma so jade o lo ma so jade so se pataki ti o ba rayi at spare time o ma ka oro lo da da
0: da
1: da da
0: anfani wa ninu keyan ma ka ro Olorun tori te ti dojuko ba de oro Olorun yen leyan le lo
1: eyan o le kaju
0: lati fi dojuko satani
1: eyan le so pe won ti kaju bele ju lai lai.
0: Mm.
1: To ba mo bi ti o ye ko ka ko si bele e emi mo a dari se bi ti bi to mo ma ka.
0: Mm.
1: To ba de kaju bele yen wa ri ku gbadun e gbadun e gan ni.
0: Mm.
1: To mo se wa bayi gan mo la ka ti kaju bele.
0: Mm.
1: Atadua.
0: Mm. Mo gbagbọ pe awọn adura te n gba fun wa ni kọkọ ni orilede Nigeria o lọn lo n sise fun wa yi
1: Yesu se
0: to n sise fun gbogbo orilede agbaye te n gba adura fun
1: Yesu se
0: be se n gba Olorun n gbọ aanu de n fọhun Olorun atubo ma gba adura yin sa
1: ami Jesu
0: e ni se lasan loruko
1: Jesu
0: ami Jesu e se deju ere lagbara Olorun e ra sa e pele sa
1: ami
0: mo fe ke gba awon omo wa isin niyanju awon omo wa isin ẹri pé lásìkò tí yín ẹja fáfá ẹ ń ṣiṣẹ́ takuntakun ìjà fáfá yín láti kékeré bó ti ẹ̀yẹ́ pẹ̀ ń rìn lọ rìn bọ̀ ẹ sì ń ṣiṣẹ́ ilé ẹ sì ń kàwé ẹri pé torí pé ẹja fáfá òun ló tún ràn yín lọ́wọ́ láìmọ̀ pé tẹ bá dàgbà gan ẹ tún ṣiṣẹ́ fọlọ́run ẹ tún lọ rìn àjò láti máa wà sún yín rere ìjà fáfá yẹn ó ràn yín lọ́wọ́ títí de àkóríta tẹ wà lónìí nítorí ọ̀fẹ́ Ọlọ́run mo fẹ́ kẹ gba àwọn ọmọ wa ìsìn lónìí kọ́ má ṣe yọ̀lẹ́ wípé kí wọ́n káwọn náà já fáfá nínú ẹ̀kọ́ wọn kí ni àwọn nǹkan tẹ́ ní láti sọ fún àwọn ọmọ wa.
1: Ṣé àwọn ọmọ ìsìn wa yàtọ̀ sí ìgbà tí wa àfi tí Ọlọ́run bá máa ràn wá lọ́wọ́.
0: Lọ́nà wo sà.
1: Nígbà yẹn a lè wojú òbí wa tó bá bá wa sọ̀rọ̀ ayé ẹgbà ni ọtí sìn àdúrà ló yẹ kí wọ́n máa fi tẹ̀lé ọmọ sí àdúrà tẹ bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ tẹ bá sọ̀kọ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni behavior yín gan bẹ́ ṣe ń ṣe gan ló máa ṣọ́ so tẹ bá fẹ́ gẹ́gẹ́ bí òbí tẹ bá fẹ́ kí wọ́n ṣe nǹkan tẹ bá fẹ́ ẹ̀yin náà ẹ jẹ́ kí wà tí ń dà torí wọ́n máa wò yín ẹgbà ò help wọn wọ́n máa wò yín ẹgbẹ́ experience at example ló ṣe ẹsùn ìrírí.
0: Ìrírí àti àpẹẹrẹ rere tá a fi lélẹ̀.
1: Ọkàn ló help báyìí.
0: Òun ló máa ń ràn yín òun ló máa ń ràn àwọn ọmọ yẹn lọ́wọ́ ní ìsìnyìí.
1: Ẹgbẹ́ ọ̀ṣẹ́ mọ́. Kẹ́tẹ́ máa bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí kẹ́ máa ṣe bí pé kẹ́ máa kàn wọ́n kẹ́ máa bá wọn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí.
0: Òbí sọ́mọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìmọ̀ràn rèé fáwọn òbí wa nílé. Bí pé àkókò ìkóríta ta wà yìí bí wọ́n àwọn òbí wa ṣe kọ́ wa nígbà táwa kékeré bẹ́ẹ̀ kọ́ la ṣe máa tọmọ wa nísìnyí ìyàtọ̀ ti wà nínú títọ́ ọmọ ní òde òní a gbọ́dọ̀ fìfẹ́ tọ́ àwọn ọmọ wa ni a ká fìfẹ́ kọ́ wọn kì í ṣe gbogbo ẹ̀ ní ẹgba ẹgba ẹgba ẹgba.
1: Ìgbà tí wa ẹgba ẹgba ni.
0: Nígbà tí àtijọ́ ẹgba ni táwọn ọmọ fi ń gbọ́ ṣùgbọ́n nísìnyí ẹgba ọ̀ràn.
1: Ìfẹ́ ni kẹ pé wọn kẹ máa bá wọn sọ̀rọ̀ kẹ máa fún wọn nímọ̀ràn nǹkan tó ń fẹ́ gan náà nìyẹn.
0: Tí wọ́n bá bá ọmọ wí nínú ìfẹ́ èèyàn máa rérè ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ gbá nà wọ́n jù wọ́n tún máa di wọ́n tún di ọmọ líle mọ́yàn lọ́wọ́ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìmọ̀ràn fáwọn òbí wa. Ìmọ̀ràn fáwọn ọmọ náà pé káwọn náà ṣe kí ni àwọn ọmọ wa ìsìn kí ni ìmọ̀ràn tẹ ní fún wọn sà.
1: Kọ́ máa fún òbí wọn ní respect.
0: Kọ́ máa bọ̀wọ̀ fóbi.
1: Kọ́ máa bọ̀wọ̀ fóbi. Then as much as possible, come going with that Makabili.
0: Come on, no, Makori, that you come Kabibili, one lost one to
1: the church.
0: Come on, Shasharoni, no.
1: Don't buy them your loan. Don't buy me your loan. One show mother dad.
0: One job mother dad. Oh, Babo, your loan, you know, the mamma tongue or son. No, you know, call one. You knew I draw you one, you know, Joe Lang one. Talk about Joe more loan, told them who I your loan. Iya ma je ki emi mo Olorun a ma to won sona lati gbegbe aye
1: to Olorun ka won obi ko ma gbadura fun awon omo
0: awon obi na ko ma ridaju pe won gbadura
1: gba gbogbo ko ma gbadura fun den to ba se se gan ko ma ni family altar
0: iye pe jo pa aro
1: eh iya help
0: gege bi mo le bi
1: ko ma gbadura gege bi family kan iya help
0: ari pe ile gan bo se ran idile lowo na lo tun ma ran orile ede lowo
1: be ni
0: abi be ko jaji wa
1: be ni
0: kini moran te wa ni fun awon adari wa
1: ko ni bewo olorun loko won
0: kawon adari wa kon ni bewo olorun lokan
1: e kon de ni fe awon eyan ton dari
0: kon ni fe awon eyan ton dari
1: yo se pataki
0: o se koko oro lati gbo lenu daddy wa iranse olorun Pastor Mike Joel won ti ba wa so ijile oro lopo lopo ati ri bo se gbegbe aye won lati kekere titi de korita tolohun ti won wa loni tolohun de se ran won lowo won si siyan olorun te siwaju ko su won ko re won won owo tojo ori won si sise fun olorun tayo tayo tinu didun tinu didun ti won si gbadura fun rilede ti won gbadura fun ijo olorun lati ma te siwaju oro lati gbo latenu daddy wa mo gba ladura daddy oro olorun te n fi bo wa loni loruko jesus christi ko ni fi yin sile
1: amen
0: ikorita ile ologo te n lepa loruko jesus e ni ta wa si nibe olorun atubo ji mu ko ni reyin lagbara olorun
1: amen jesus
0: e ni faisan lo gba lagbara olorun.

Àlékún ẹ̀kọ́ la tún ti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé. Ọ̀rọ̀ ìṣítí tún ti jáde sí wa lónìí láti lè gbégbé ayé tí ó yè kooro àti ìgbé ayé ìrọ̀rùn. Látẹnu bàbá wa, Pastor Mike ẹ̀yin Mísà Joel, tí wọ́n jẹ́ ẹni ọdún 84, ẹ̀yin ni 74 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni tàbí ìrírí nínú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tí ó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at Wells Radio 893. Lójú òpó ayélujára ti Ìbádọ́rẹ́, èyàn ní Facebook at Wells Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.wellsradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o? A ò nípàdé ayọ̀ lágbára Ọlọ́run. Ó dàbọ̀.

Ètò oúnjẹ aládùn tó ń jáde nìkan ní West Radio 89.3 FM. Gbogbo wa pátápátá láti lọ sí ọjà ẹ tẹ̀lé mi lọ. Mo mọ̀ pẹ́ lè fi mí sílẹ̀, ọmọ yín náà ni ẹ̀yìn jẹ́ fi mí sílẹ̀ nìkan sáàrin ọjà. A tún ti wá jọ dé báyìí o. Báṣewádé yìí Adésáyọ̀ Adésowó Adésàlàfíà balẹ̀ ọ̀rọ̀. Kí la lọ ra lọ́jà kan? Ẹ̀yin èèyàn mi nílé, mo kí gbogbo wa nílé wípé a kú gbogbo àsìkò yìí. Ẹ mọ̀ tí bá ti ń sọ bẹ́yẹn, ẹ ti mọ̀ wípé ó ní tó tún bádé pẹ̀lú kíkì. Ta bá ń sọ̀rọ̀ nípa àlàáfíà ara, ó kọjá ohun tí a lè máa fẹnu pè, ta lè máa ìpè lásán, tá a ti ẹ̀ ní ṣàpọ́nlé ẹ̀. Àlàáfíà ju bá ṣe ń lérò lọ. Àwa tá ń lò lọ́fẹ̀ẹ́ ló fòye, a lè má mọyì ẹ̀ o. Àwọn tó ń sanwó sí nílé ìwòsàn ni ká lọ bí léèrè bó ṣe rí. Ṣé rí gbogbo àwọn obìnrin nílé? Bóyá wa ta ṣe bímọ tán, àbí àwọn tó jẹ́ àwọn ẹlòmíì wọ́n jẹ́ pé tán bá bímọ báyìí, bóyá wọ́n lọ pẹ́ṣọ̀ fi bímọ, ikùn wọn kọ̀dà dúró sójú kan bẹ́ẹ̀. Ikùn ní ní ànìjú kò kí ń jẹ́ kí ara gbayì, kò jẹ́ kí ara kó fáìn. Ẹ̀mọ ta bá ń sọ pé kára kó fáìn kára rẹ̀ wà. Ọkùnrin ń yọkùn, obìnrin ń yọkùn. Ọ̀pọ̀ ìgbà míì ẹ tiẹ̀ ráwọn ọkùnrin mi tó jẹ́ pé tán bá yọkùnrin tán báyìí, ara tó kù kò ní bá kùn ìdọ́gba. Ikùn yíyọ kì í ṣe páǹfẹ́lá. Nǹkan kan ti sọnù níbẹ̀ ni. Nǹkan kan ti rọ́pò nǹkan kan nínú ikùn yẹn ló jẹ́ kí ikùn yíyọ yìí kó pọ̀ ju ara lọ. Bákan náà lẹ tún máa rí àwa obìnrin mi tó jẹ́ pé bóyá tiẹ̀ wà jẹ́ sísí, ó tiẹ̀ wọ́pọ̀ láàrin sísí. Tán ti ṣàbíamọ rí, tán ti fara gbé nǹkan kan rí, ikùn àwa dá yọ lọ́tọ̀. A wà máa tún dunnú pé àmúfẹ́lá ni owó ti dé ni ma. Ẹ má fojú àna owó mi mọ́ o. Tábà máa wá fẹ́lá, ṣé inú ikùn láti fẹ́ fẹ́lá ni? Ikùn níní lánìí jù kò kí ń jẹ́ kí aṣọ gan kó dúró re lára. Ikùn níní lánìí jù ó tún máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn míì wọlé ságọ̀ ara. Kí ló ń fa ikùn níní lánìí jù? Ọ̀rá àpọ̀jù lára ni. Ọ̀rá àpọ̀jù ló fa kí ikùn kó yọjú ara lọ. Kí wọ́n la lè fi gbógun ti ikùn àníjù lágọ̀ ara? Ohun ta lè fi gbógun ti ikùn àníjù lágọ̀ ara kò máa ṣe ohun tó nira. Kò dẹ̀ ń ṣe ohun tó jẹ́ pé a lè rí tàbí ohun tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ máa ní à ń sanwó sókè òkun ká tó rí rẹ̀. Kí ni nǹkan ta máa lọ wá? Gbogbo wa la mọ pọ̀pọ̀ dáadáa. Ìyẹn ìbẹ́pẹ́ gbogbo ilé àdúgbò kò fẹ́ sádùúgbò tí pọ̀pọ̀ ó sì kò sí agbègbè tí wọn ò ti nígi pọ̀pọ̀. Ká gbà pé gbogbo ilé kọ́ ni pọ̀pọ̀ wà. Lẹ́yìn tá a bá ti wá pọ̀pọ̀ ìyẹn ìbẹ́pẹ́ ìbẹ́pẹ́ kò ṣe dúdú o. Ìbẹ́pẹ́ tá a lè rà tó jẹ́ àwọn afurasí lè bẹ́ tá a lè jẹ. A máa ra ìbẹ́pẹ́ tó ti gbó tó kún. A máa ra wálé. Lẹ́yìn ìgbà tá a bá ti ra ìbẹ́pẹ́ délé tán kọ́, ẹ jẹ́ ká bẹ́. Nǹkan kan tàwa máa need nínú ìbẹ̀pẹ̀ yìí, kí la need nínú ìpọ̀pọ̀ yìí? Kò máa ju seed inú ẹ lọ, ìyẹn èso kóró inú ẹ̀ la nílò. Lẹ́yìn ìgbà tá a bá ti kó kóró inú pọ̀pọ̀ yìí tá a ti kó, ẹ jẹ́ ká kó sí abọ́ kan ká sa síta. Tá a bá wá sa síta, kọ́lọ́run tiẹ̀ wá kó tiẹ̀ kẹ́ wá dáadáa, kó jẹ́jọ́ tá a bá sa yìí kí òòrùn ràn mọ́ dáadáa, kó òòrùn pa dáadáa. Tí òòrùn bá ti pa tó bá ti gbẹ, ẹyin gbé padà wá nulẹ̀. Lẹ́yìn ìgbà tí bá ti gbé èso pọ̀pọ̀ yìí padà wá nulẹ̀ tán tó ti gbẹ dáadáa, tẹ́yìn náà rí pé èso yìí ti gbẹ, ẹ jẹ́ ká kó sórí ọlọ wa ká lọ ká lọ kúná dáadáa. Lẹ́yìn tá a bá ti lọ kúná, ọ̀nà méjì ni iṣẹ́ ìwá fún, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ kọjú mọ́ ọ̀nà àkọ́kọ́ yìí. Lẹ́yìn ìgbà tá a bá ti lọ èso yìí tó ti kúná tán dáadáa, ẹ jẹ́ ká máa gbé omi kaná tómi wa ìbá ti hó, ẹ jẹ́ ká bù sínú tíkọ̀ọ̀pù, ká bu ká fi ṣíbí ká fi bu ìyẹ̀fun tá a ti lọ, ìyẹn èso ìbẹ́pẹ́ tá a ti lọ tó ti padà di ìyẹ̀fun yìí, ẹ jẹ́ ká fi ṣíbí ká fi bù sínú omi gbígbóná yìí, ká rò pọ̀ dáadáa nu kọ́ọ̀pù wa, ẹ wá jẹ́ kó tutù díẹ̀ tó ṣe gbé mu, ká mú sí empty stomach wa, ìyẹn ikùn tá a ti jẹ kankan sínú ẹ̀. Lẹ́yìn tá a bá ti mú sí tán, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa gbégbé ayé wa lọ. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí fún oṣù kan péré. Ẹ rí wípé gbogbo ikùn wa tó yọ yìí, a máa lọlẹ̀. Ọ̀nà ìkejì tí mo mẹ́nu bàlẹ̀ kan,
eso be pe leyin baba ba ti sa to ti gbe fun eso be pe to ti pon la nso ro npe o ko se ke lo wa ibe pe ti o ti gbo ke wa le fe le sunu e abi ibe pe ti o ti e fi pon to dudu ke wa le fe le sunu o nko o je ka se baba se lana e sile fun wa leyin ta ba ti sa eso be pe to ti pon ta ti sa eso ni e to ti gbe to ti pon to ti gbe dada e je ka lo dada kokun na ni ye fun ona keji ni mo menu ba lo yi o leyin ta ba ti lo dada to ti kuna tan e je ka lo wa omi osan wewe omi osan wewe original ninu ka lo ra osan wewe ifunra wa ka fun iyen ma da ju ka lo ra omi osan wewe ti won ti se sile lo ja lo ta ba ra osan wewe si wa sile funra wa ta joko ti ta fun mi nu original ni ni omi osan wewe yi wa la ni lo leyin te ba ti fun mi nu osan wewe te da sina se ke se gbogbo kokoro to ba wa ni se danu o je omi nikan lo ma jade ninu ase omi e wa ro sinu ragolisi kan leyin ta ba ti ro sinu ragolisi kan itan eso e be pe te ti sa te ti to ti gbe yi e da sinu omi osan wewe ke da sinu e ke wa ma mu ni cup kan laaro cup kan lale se gbogbo okun to ma yo e ma ma lo le e don wo te pe yoge pe be le se so be le se ba ani ni jubai lo la ba lojo ja ni tose yi ose to nbo nkan otun latun ma ko wa fun yin lori eto yi tori gbogbo ojo oro yin lo wa lo kan ya wa e te ka ma dide ko la bala ojo ja ka ma ri lo si abala onja ladun nigba ta ba wa fi n lo yin e je ka ra ma fi orin ka ma fi sin ara wole idanu lo o ya baba wa kin san ni ade e ma sun le dide e je ka fi ijo yin ka fi wole si le idanu wa lo o ya let's go there.

Ẹkáàbọ̀ padà sórí ètò ìjà aládùn ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye kọ́ni bá ṣe ń dilé ìdáná mú kọ́ni bá ṣe ń dilé wa gangan mú tí ọkọ̀ òfin ìdọ̀kọ̀ ọlọ́kọ̀ tọ́mọ òfin ìdọ̀mọ ọlọ́mọ lórí ètò yìí náà ni gbogbo nǹkan wọ̀nyí wà lẹ́ẹ̀kan sí mo kí ń káàbọ̀ sórí ètò ìjà aládùn ètò náà láti wá wà ńbẹ yìí o àti fẹ́ tú pẹrẹpẹrẹ a ti wà nílé ìdáná wa báyìí ìyẹn kitchen wa a ti wọlé sí báyìí tàfẹ́ bẹ́ẹ̀ sì ni màá dáná gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé àfinjú ni wẹ́n má dé ká gba ọ̀bùn láàyè ọ̀bùn ò dáa ìdọ̀tí ò dáa láyìíká àti àyídá wa ẹ jẹ́ ká wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́ bá ṣe wá ṣe ìmọ́tótó ilé ìdáná wa sí náà la ṣe máa rí àlàáfíà àti atẹ́gùn ayọ̀ tó máa fẹ́ sí wa bóyá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ni máa kó ohun tàbí fi dáná tọ̀sẹ̀ yìí jọ pọ́ọ̀tì wa ń kọ́ ẹ jẹ́ ká kò sí tòsí àwọn spoons tá a fẹ́ lò ẹ jẹ́ ká kọ́ àwọn náà sí tòsí àwọn plate tá a fẹ́ lò ń kọ́ àwọn asẹ́ wa tá a fẹ́ lò ẹ jẹ́ kó wà ní tòsí torí nǹkan tá a fẹ́ sì lénìí a máa nílò asẹ́ nínú oúnjẹ tá a fẹ́ sì lénìí lọ́sàn-án àṣálẹ́ yìí a máa kọ́ wa bá ṣe máa ṣe wàrà gbogbo wa la mọ wàrà wàrà dídín soya beans wàrà ìyẹn wọ́n tún máa ń pè ní túfú wàrà yìí jẹ́ ohun ìpápánu tó jẹ́ pé tọmọdé tàgbà fẹ́ràn ẹ̀ arúgbó láìkẹ̀ omidan láìkẹ̀ kò sí ó jẹ́ snacks tèmi gangan lára fẹ́ràn sí kò síbi tí ń bá lọ tí ń bá rí lóríkiri mo máa ń rà toró jẹ́ snacks tí mo like tábá wá fi ṣe wàrà ọ̀nà owó la fi lè ṣe báwo la ṣe máa ṣe tó fi máa bọ́ sí gbèdéke bá a ṣe fẹ́ kó wà àkọ́kọ́ náà ẹ jẹ́ ká lọ ra soya beans lọ́jà soya beans ẹ jẹ́ ká ra congo kan tá a bá ra congo kan yẹn délé a lè yọ agolo tí ò bóyá wà ò pọ̀ ní ṣùgbọ́n mo fi dá yín lójú pé kò sí bẹ́yẹ ṣe wàrà tẹ́ máa dànù o kò ń ṣe snacks tẹ́ lè dànù kò sí bó ṣe pọ̀ tó ẹ máa nífẹ̀ẹ́ sí láti máa jẹ ní ṣẹ́jú kò dẹ̀ kí ń yọ̀yàn lẹ́nu ajẹ́jú ẹ̀ mú jẹ́jú wá ń yọ mí lẹ́nu ẹ̀ ń dakùn mi rárá o kò ṣe bí ti wàrà rárá lẹ́yìn ìgbà tá a bá ti wá ra soya beans congo kan tán lọ́jà ẹ jẹ́ ká gbé wálé ẹ jẹ́ ká ṣà tóró máa ní ìdọ̀tí ẹ jẹ́ ká ṣàyàn ẹ̀ ká ṣàwọ̀ òkúta tó bá wà ń bẹ dànù gbogbo ìdọ̀tí náà ká ṣàbẹ pà ń ṣàyàn wà lẹ́yìn ìgbà tá a bá ti ṣàtàn eya agolo tá a bá fẹ́ lọ ẹ jẹ́ ká dà sómi bóyá àwa ò fẹ́ kó pọ̀ jù àwọn àwọn afẹ́ ṣàgolo mẹ́ta mẹ́rin àbí bóyá blender làwa ti fẹ́ lọ ẹ jẹ́ ká ra sókè mẹ́ta tàbí mẹ́rin ẹ jẹ́ ká dà sómi ká sókè a fẹ́ ṣe wàrà wa lọ́la ẹ jẹ́ ká dà sómi ní irú ìrọ̀lẹ́ báyìí tábà ti dà sómi nírọ̀lẹ́ títí àárọ̀ ọjọ́ kejì á ti rọ̀ nu omi dáadáa lẹ́yìn tó bá ti wá rọ̀tọ̀ nu omi múyá blender wa ní kíṣù la fẹ́ fi lọ àbí àwa fẹ́ lọ lọ́lẹ́rọ̀ níta ẹ jẹ́ ká dà sí inú ẹ̀rọ tàbí inú blender wa ẹ jẹ́ ká lọ inú blender wa kó kúná dáadáa ìgbà tó bá fẹ́ fi lọ yẹn ẹ jẹ́ ká da omi sí òkà fomi bóyá agolo mẹ́rin la fẹ́ lọ inú blender wa ẹ jẹ́ ká da omi 3 liters sí 5 liters ká fi lọ lẹ́yìn ìgbà tó bá ti lọ tán ẹ jẹ́ ká dà sínú bọ́kẹ́tì tó bá mú dáadáa lẹ́yìn ìgbà tó bá ti dà sínú abọ́ tó mọ́ tán ẹ jẹ́ ká wá wá asẹ́ wa ta fi ń sẹ́ ògì ká wà sílẹ̀ asẹ́ ta fi ń sẹ́ ògì ní iṣẹ́ pàtàkì tó fẹ́ ṣe fún wa lẹ́yìn ìgbà tó bá ti fi asẹ́ wa ta fi ń sẹ́ ògì òun la máa fi sẹ́ wàrà tá a lọ jáde nínú blender wa a máa fi sẹ́ a máa bù sínú asẹ́ yẹn a máa sẹ́ bá ṣe ń sẹ́ ògì milk tá a bá ti ń sẹ́ jáde ẹ̀ gangan la fẹ́ lò ṣe wá rí àwọn èrí tá a bá sẹ́ jáde nínú asẹ́ yẹn jẹ́ ká dànù àdèlè dà fàdìyẹ tá a bá ládìyẹ lára dì ẹ jẹ́ ká dà fàdìyẹ ṣe wá rí milk wa tá a sẹ́ jáde yìí gangan la fẹ́ lò ẹ jẹ́ ká da milk wa sínú pọ́ọ̀tì wa ńlá kan nígbà tá a bá ti dà sínú pọ́ọ̀tì wa ìtàn ẹ̀tàn ná sí gáàsì ẹ̀gbẹ́ kaná ẹ wá wá alum àti ọ̀sán wẹ́wẹ́ ẹ fún ọ̀sán wẹ́wẹ́ kẹ wá fi alum ní ìwọ̀nba alum kékeré ẹ sọ sínú ọ̀sán wẹ́wẹ́ ṣe bá ti wá sọ sínú ẹ̀tàn ṣe wá rí omi alum àti ọ̀sán wẹ́wẹ́ ilẹ̀ máa bù títí sínú wàrà tẹ́ ń sí lórí náà ṣe bá ti ń dà sí lórí náà ẹ má jò papọ̀ jò títí ẹ máa ṣan sínú ẹ rí pé wàrà yìí a máa kóra jọ nínú omi a máa dì ìgbà tẹ bá wá ti ṣe é tí gbogbo ẹ ti dì tán lọ́wọ́ kan ẹ ti prepare àpò kan sílẹ̀ tàbí asẹ́ ẹ dà sínú asẹ́ yìí tàbí àpò lẹ́yìn tẹ bá ti dà sí asẹ́ tàbápò ẹ ẹ ṣàì dájú pé nǹkan tẹ dà sí ó jẹ́ nǹkan tó mi inú ẹ̀ lè máa sùn jáde nínú ẹ̀ lẹ́yìn tẹ ti dà sínú asẹ́ tàbí àpò ìtàn atayín tẹ ti lọ yẹn rodó tẹ ti lọ nínú manual blender yín ẹ kó sábọ̀ kan lọ́tọ̀ ẹ wá fi iyọ̀ ẹ fi kò kan dandan mangi kò nílò mangi iyọ̀ nìkan ti tó fún wàrà ẹ fi iyọ̀ nìkan sínú wàrà yìí tó wà nínú àpò yìí
e fi sibi yin e fi ropo mo wa ra dada se wa lata yin te tu wa lo yi te ti lo ma lo bosa ida sinu wa ra yi e fi sibi e fi ropo mo ra won dada ninu apo ni bi gbona yen ni o le ma te ti da awon eroja mi jeji itan si tin ni wipe apo te da si tabi ninu ase ase te fi se ogi te fi se la koko e le lo tin ni pe gba te setan te lo tan e da gbogbo eri to wa ninu apo ninu ase e dada nu e wa fo mi e fi fo ase e fi fo dada omo iyan se ta fin sogi mo salaye yi o wara yin te ti wa da yi e da sinu e ke wa fi okun ke fi so enu ase ko le daada e so ko le daada ki omi nu wara yi to ku ko le sun jade leyin de ti so enu ase to ti le daada tan e gbe nkan to ba ni wait nkan to wuwo e gbe le ori apo yi ke gbe le mole e ri to mi to wa ninu wara yi to ku a ma sun jade leyin ma te ti gbe nkan to wole lori tan boya aro leyin fi se wara yin tan te fi se ogun kan itan te fi so enu apo yi owo aro lo bo sin e gbe nkan to wuwo daada e gbe lori apo yi e gbe le mole sibe dale to ba ti dale e gbe kini jade e tu enu apo yi e gbe wara yin jade e ri ti wara yin yi a ti duro lodidi eyin e gbe sori pako te fi nge nkan nile dana yin e gbe sori e e fo be si e bere si ni ma ge si shape to ba wu yin igba te fi ge yi e le towo na o se je e wa gbororo kanu oro te gbe kanu e ri albosa sinu sinu ororo yin nigba te ti ri albosa ororo itan to ori ba ti wa gbona dada nko wara yin te ti ge ti ori pako te fi nge e daju pa won pako te fi nge nkan kishin ni o ko se keko lo gbe nkan kan ti o ni koko ka gbe jade ke le nge nkan lori e pako ta nso yi a je te fi nge efo yi te fi slice igun kishin oun la soro npa yi o leyin ma te ba ti wa slice wara yin tan lori pako yi e bere si ni ma to sinu oro to ti gbona yi te ba ti n to sororo yi e ra ma din ninu oro yi te ba ti n din e din ko gbe daada e ma wa sinu ase to ba ti n gbe e ma wa sinu ase ngba te fi n di yi eyin naa pe ta soso e gan ko se ma gbo ni ko se ma taste ninu e ni koda awon amuleti yin gan won a wonu ni wa pe ah àwọn gbúdọ̀ jẹ nínú wàrà tẹ́ǹdì lẹ́yìn tẹ́ bá ti wá dín wàrà ìtàn tẹ́ ti dí gbogbo ẹ̀tọ́ pátápátá ẹ fi sílẹ̀ ní àṣẹ ó ti bẹ̀rẹ̀ sí ní di jíjẹ nìyẹn o bó yẹ wá fẹ́ dín ata ẹ lè kó wàrà yìí kẹ́kọ̀ọ́ sínú ata dídì yín ẹ dín mọ́ ata kódà ẹ lẹ́ jẹ nǹkan mí mọ́ yàtọ̀ sí wàrà a padà bọ̀ tá a bá dé ní ojúde ijó tán ká tún máa sọ lọ nípa wàrà dídíjẹ à ń bọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́magbẹ́.

Ààrẹ Bọ́lá Tinubu ti fi oṣù mẹ́fà kún sáà ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè ti orílẹ̀-èdè wa, ìyẹn Ọ̀gbẹ́ni Adéwálé Adéníyì. Ọ̀gbẹ́ni Adéníyì ni sáà rẹ̀ yóò parí ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a rí kọjọ, olùbádámọ̀ràn fún ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n Ìyún Báyọ̀ Nọ̀núgà ni àfikún ọ̀hún, eléyìí tí yóò parí ní oṣù kejì ọdún tó ń bọ̀. Yóò jẹ́ kí Ọ̀gbẹ́ni Adéníyì parí iṣẹ́ àkànṣe tó ń ṣe lórí ojú òpó National Single Window. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá àti orílẹ̀-èdè Nàìjíríà ti kéde Ọ̀gbẹ́ni Aniete Edem Inedu gẹ́gẹ́ bí alūkkóró tuntun fún iléeṣẹ́. Ìròyìn ọ̀hún ló jẹyọ láti ọwọ́ alūkkóró àná fún iléeṣẹ́ ọ̀hún, Ọ̀gbẹ́ni Okon Placid. Àtẹ̀jáde ọ̀hún ló sọ wípé ọ̀gá àgbà pátápátá fún àjọ ọ̀hún, Ọ̀gbẹ́ni Túnjí Dísù, ló ti pàṣẹ wípé kí ìyànsípò òun kó fẹsẹ̀ múlẹ̀ ní wàràǹsesà.

Ile-iṣẹ́ àjọ aláwọ̀ funfun ìyẹn European Union Support to Democratic Governance in Nigeria An Election Observation Hub ti kéde wípé ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ló lọ ní ìrọwọ́rọsẹ̀. Àjọ ọ̀hún ló sọ síwájú wípé gbogbo agbègbè tí wọ́n ti dìbò ní àwọn dé ló dẹ̀ kéde wípé kò sí ìdàrúdàpọ̀ rárá nínú ètò ìdìbò ọ̀hún. Ní àkótán wọn lu ilé-iṣẹ́ elétò ìdìbò lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe.

Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà yẹn National Association of Nigerian Students náà sì kéde àìdùnnú rẹ̀ lórí bí àjọ tó ń yàní lówó kàwé yẹn Nigeria Education Loan Fund (NELFUND) kò ṣe tí ìsanwó àjẹmọ́nú àwọn akẹ́kọ̀ọ́ fún wọn. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún, Comrade Akintẹ́yẹ Babatunde Afeez, ló kéde wípé kò bójúmu rárá bí àjọ NELFUND kò ṣe tí ìsan owó oṣù méjì fún wọn. Ó sọ síwájú wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti fa ìnira fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n rọ̀gbọ̀kú lé owó ọ̀hún lórí. Ní àkótán, ààrẹ ẹgbẹ́ ọ̀hún ló rọ alákòóso fún ètò ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìṣúná láti wọ ojútùú sí wàhálà ọ̀hún ní kíákíá.

Àwọn ọmọ ológun ní abẹ́ ikọ̀ Sector 2 Joint Task Force Northwest Operation Fansani Yama ti rí àwọn 22 kan tí àwọn ajínigbé jí gbé ní àwọn ìjọba ìbílẹ̀ Sabon Benin àti Isa ní ìpínlẹ̀ Sokoto. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa ló kéde eléyìí lóde òní. Wọ́n ṣe lálàyé wípé lọ́gán ni àwọn gbé ìgbésẹ̀ lẹ́yìn tí àwọn gba ìpè pàjáwìrì láti ọwọ́ àwọn tí ìṣẹ̀lẹ̀ lábẹ́ ọ̀hún ṣẹlẹ̀ sí. Agbẹnusọ fún ikọ̀ ọ̀hún, Ọ̀gágun Aliyu Danja, ló sọ wípé àwọn àbáyé jẹ́ ẹ̀dá ọ̀hún kó ṣáì gba ẹ̀mí ara ìlú kan. Ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ. Àmọ́ kí a tó mú ìròyìn ọ̀hún wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i.

ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu mílíọ̀nù 11 ó lé méjì náírà fún àwọn ìjọba ìpínlẹ̀ láti dènà àtànkálẹ̀ àrùn. Ààrẹ Tinubu fi oṣù mẹ́fà kún sáà ọ̀gá àgbà iléeṣẹ́ aṣọ́bodè ti orílẹ̀-èdè wa. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ gbé ara rẹ̀ lẹ́yìn lórí àbá ìlànà àti máa san owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́. Iléeṣẹ́ àjọ aláwọ̀ funfun ìyẹn European Union ló ti lu ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lọ́gbọ̀ ẹnu nípa wípé ó lọ ní ìrọwọ́-rọsẹ̀ àti lílo ẹ̀rọ òǹkà BVAS. Kẹ́mi Sọlá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú ìtàkùn ayélujára wa gbogbo yín at Wells Radio 893 FM fanpage tàbí www.wellsradio893.com. Ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa fún ìròyìn ojú mi tó yín 0916893200. Mo dúpẹ́ ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín. Orun ayọ̀ la ó sùn.

bẹ̀tí bẹ̀kíbẹ̀bẹ̀ tó bẹ̀ ọba tí ó wà kí nǹkan tó wà aláǹtẹ̀ wọn bẹ nígbà tí nǹkan kun ọba tó ní símọ́ kábíyà ò sí akílálẹ̀ yóò wá yìn ó wá ṣe ṣàdánkátà rẹ̀ ọlọ́run ò ababúbú apàgùn ọmọ níwájú rẹ o kò sí méjì rẹ ìwọ nìkan náà ni a sì mọ́ lọ́lọ́run níjẹ̀jọ́ aláwàlà ń lo à ń bọ̀ yìí oníkàmọ́ lọ bí ọmọ aláṣẹ ni wá pọ́ ti wúrí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ aláàlú àti dé ọláà káàbọ̀ oní amédèjẹ àmọ̀ ti sílẹ̀kùn yín dádì ṣe àwọlé ẹbí nìkan kọ́ mọ́ wá sórí ètò lálẹ́ yìí wọ́n ní etí kan tẹ́ ẹ rí ń wòye rí bàtẹ́ ẹsẹ̀ kún òye ẹsẹ̀ níjẹ́ orí mo sọ fún dààmú lámú ni dààmú lẹ mọ́ sakọ̀ bó o ṣe dá mi dá kinní yìí ọmọ kí mo sọ fún ọ pé èjì báyìí làárọ̀ dẹ èjì làárọ̀ bàbà èjì báyìí làárọ̀ bẹ́ẹ̀ ní olúmọkin mo sọ fún ọ oní ìwọ bàbá olómi iye ọlọ́run wọ́n ní bí gbogbo ayé bá kọ̀ tẹ́ lẹ́ẹ̀sìn ọlọ́run àkẹ́yìn mọ́ ọlọ́run ó gbé àwọn òkúta dìde àwọn igi wọ́n sì mọ iyin òun ọlọ́run ó tún ṣe ẹlòmíì tó àtijọ́ máa ṣe kí ni táàjọ́ máa fi ọ̀rọ̀ gba síra wọn fọ̀rọ̀ takúrọ̀sọ lórí ètò mùkúlùmùkẹ́ pàápàá jùlọ lábala túùkẹ́ àti bẹ́ẹ̀ oní ó yín mo sí mi kí mo wíbẹ̀ yàrá lẹ́jọ́ náà mo ní ẹ̀ máa já ohun tọ́lọ́run ó ṣe ọlọ́run ti ṣèyí tí ó ṣe o èmi nǹkan kọ́ mọ́ bẹ lórí ètò rálẹ̀ èmi àti tálájọ́ wà ń bí tó jẹ́ pé a sì jọ máa tukọ̀ ètò yìí back to back side by side time to time day by day saturday by saturday english mo ń bọ̀ wọ́n wà ń fẹ́ lẹ̀ àwọn tó bá gbà lágbọn facebook lè ṣe wa tàbí lágbọn facebook o saheed akínjú mẹ́wàá irú ìyá ọmọlára ìyá kọ́ọ̀mù òun ti wà ń bẹ̀ yóò ti máa rí báwọn yóò máa rí ẹni tí mò ń wí ṣùgbọ́n ẹ ṣe kí ni ẹ ṣe báyìí ẹ dáṣà pé iléeṣẹ́ ẹ ti á ń bí aláwọn ojúṣe àti ìlànà èyàn sáfì ọwọ́ wọ àyà yín wálẹ̀ báyìí lọ́ọ̀ṣálẹ̀.

kejì mi tá a ti wà lórí ètò tá a jọ máa tún kọ rẹ̀ òun náà ni Akínfọláyan Akọ́mọláfẹ́ àti gbogbo èèyàn mọ̀ sí AK State. AK lájọ wà lórí ètò òun náà lájọ máa ṣe kinní lólùkù mi. AK State ọ̀làlẹ̀ wọlé ó gbèsè wórí ètò yìí ìdùnnú dé. Oore de, ola de, ọmọ de, ọrọ de, ìdùnnú ti dé, ayọ̀ onímọ̀ ayọ̀, ayọ̀ onímọ̀ ayọ̀, ayọ̀ ẹ̀mí ayọ̀, ẹ̀mí ayọ̀, ẹ̀mí yóò kì í wọlé, yóò sì dárúkọ ara rẹ̀. Ìlú rẹ̀ àbí kí ló jẹ́ máa wà pàtíkùlà pàdú ọ̀dà ìlú rẹ̀ ọ̀dà èdè ìlú rẹ̀ ní ti ẹ̀kọ́ ni ó fi kí yín ṣùgbọ́n èmi tèmi ṣe bẹ́ẹ̀ ti mọ̀ Ìbàdàn Ìbàdàn ní àyín Ìbàdàn bẹ́hùn. Ìbàdàn ní mí ilé olúyọ̀lẹ́ ta ló gba ohùn mi lálẹ́ iná ọmọ ajẹ̀gbín yóò ọmọ ajẹ̀gbín jẹ̀kára wọn máa fi kára fọ́rin ìlú òjò ìlú Ajayi ìlú Ògùn mọ́lá olóòdó ògbó gẹ̀ẹ́rígà ìlú òjò ògùn ọ̀wọ́ kẹ̀m̀bẹ̀rẹ́ bíi Jàkadì àwọn làwọn ọmọ gbọ́ sásá mọ́ sásó tún dé ọmọ agbọ́yẹ̀yà mọ́ yà ẹja fìyàn ẹlẹ̀ wọ́n gbé kè wọlé nìyí mọ́ bọ̀.

0: 93 lẹ́ẹ̀kan sí 091 533 3843 tàbí kò pè sí eléyìí 091 133 3893 lẹ́ẹ̀kan sí 091 13 33 38 93 nọ́mbà tó wọnú kulu tá a wà eré ẹ jẹ́ kíra wa ká lé ọtọ́jọ́ mẹ́ta bóò ni lọ́dọ̀ yín bóò ni lù ú bóò lórílẹ̀‐èdè nàìjíríà bóò láfẹ́fẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ bóò ló ṣe ń fẹ́ dọ́dọ̀ ti yín sí nǹkan ò ní ṣe wà àwa láàmọ́ ṣe nǹkan torí pé mẹ́wàá ń sẹ̀ níjù lásìkò tá a wà yìí àrẹ etí ni ò gbọ́ o èkè àrẹ etí ilé tó gbọ́ wọn náà ṣe kí ni wọn náà mọ̀ mọ́ra ni o.
1: ọ̀sá lùbó.
0: ó ṣe kí ni.
1: ọ̀sá lùbó.
0: ọ̀sá lùbó ọ̀dà kò sí wàhálà ẹ jẹ́ gbọ́ yá gbà sí KSA King Sunny Ade wọ́n retí ìpè yín ara ilé sọ́lẹ̀.

0: ọ̀rọ̀ ìgbàgbọ́ ló mú mi gorí òkè lọ. Àwa ṣe bẹ́ẹ̀, abọ́lọ́wọ́ ọ̀tá ti ṣe bí ọ̀rẹ́ sí a. Ǹjẹ́ sọ ti ẹ̀ lọ́tà ekè sọ lọ́tà?
1: Èdùmọ̀ ilé mọ̀ yìí ni o, torí mélé ènìyàn.
0: Ó lẹ́nìyàn.
1: Mélé ènìyàn, mẹ́ẹ̀kan ni mọ̀ jẹ, mẹ́ẹ̀kan ni mọ̀ ní o, mẹ́ẹ̀kan ni mọ̀ mú o. Ọ̀nì kan bá ti amú tèmi kù. Ó dọ ilé Èdùmọ̀ rè o.
0: Ṣá a lè rí ẹ̀dá kan ní ayé tí ó sọ pé òun ọ̀lọ́tà? Ẹlòmíà lóhun ọ̀bá torogún wáyé, òun ọ̀lọ́tà o, òun ò sì sọ̀tá èèyàn.
1: Ọ̀gá mi, ọ̀dà kan bá ti a ní ògo láyé. Kẹ́mi aṣọ Yorùbá ẹ̀gbẹ́ mọ́ èdè kìmẹ̀ yìí wí. Ẹnì kan Èdùmọ̀ rè dá sílé ayé.

0: òun lọ gbọ́ lẹ́nu ọba rí òun. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yóò dàbí eré? Kì í ṣe eré o. Ó dàbí àwàdà kì í ṣàwàdà èké. Tẹ́ pé a ní dandan ni. Èèyàn gbọ́dọ̀ ní ìpèníjà, ó gbọ́dọ̀ lógun. Ó gbọ́dọ̀ rí àdánwò. Nọ́mbà ń wọlé bá ń gbé. Ṣé dandan ni ó ti re? Ojú òpó yẹn re. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn a máa ní àwọn òbí kan bẹ pé wọ́n ra ayé gbé fún ọmọ. Mo máa ń béèrè béèrè kan màá ní ṣé ayé ṣe é ràgbé. Ṣé àbẹ̀gbé láyé ni àbí àràgbé? Nǹkan ajẹ́pọ́nà ńlá nígbàgbọ́ nínú ẹ̀. Ṣé àbí Ọlọ́run gbélé ayé ni? Àbá la fẹ́ rà á, ta la fẹ́ sanwó fún? Ṣùgbọ́n nínú gbọ́dọ̀ Yorùbá wá ní wọ́n lè ní ìyá rẹ̀ mọ̀ sí ayé gbé fún. Ṣérú àwọn bẹ́ẹ̀ tán bá bá ayé bẹ́ẹ̀ tí wọ́n sì ń lò ó lọ. Ṣé wọ́n lógun? Àwọn kan bẹ o, wọ́n bá Ọláńlé, wọ́n bá Yọ̀ǹlé o. Ṣùgbọ́n wọ́n fi ayọ̀ pọ̀ rọ́kun torí pé Yorùbá náà ní ohun tá ò jìyà fún. Àbí bẹ́ẹ̀ kọ́ ni, wọ́n ní kí tọjọ́.
1: Ogun kan bá ti mọ ó ṣe
0: ẹ̀yà ò ní gbé. Irú wọn lè lo Ọlá náà bàṣàbàṣà bálabàla. Ṣùgbọ́n nígbà táwọn èèyàn wọ́n ní ọmọ òjìyà ó ló ń gbọ́n wọn á ní ta ni tíṣà rẹ̀. Ṣé dandan ni ká lógun ká tó lè lógun? Ṣé dandan ni ká jìyà ká dààmú ká tó lè rọ́nà àbáyọ ká tó lè làlùyọ? Ọ̀rọ̀ yìí ṣe mí bákan bákan bákan.

0: bẹ́ẹ̀ ni ìwà ọmọ ẹ̀dá nìyẹn kò sóko tó wà ní pèèyàn èké kò sí orúkọ tí ọmọ ẹ̀dá ò ní pèèyàn bàrí olórin àgbà ó ní wọ́n mọ̀ bú ó mọ̀ bú káyéká wọ́n lè ní ológun ni wọ́n lè ní aládàájẹ́ ni wọ́n lè ní tara ẹnìkan ló mọ̀ ṣùgbọ́n nígbà tí èèyàn bá ń jẹ́ jẹ̀yà àbí ọ̀rọ̀ mi ò yọ nígbà tí èèyàn bá ń sọ́fà gẹ́gẹ́ bá sọ lẹ́ẹ̀kan
1: ọ̀gá mi ṣe mọ̀
0: tó gbìyànjú sàmọ̀pá ayé èrí ni ọmọ pé àwọn bàbá wa yóò bá mọ́ kọrin kan èké wọ́n ní ayé orí ni nígbà tá a sùn gẹ́dẹ́ jẹ́ ooo.
1: ewu ọlẹ́ yìí ni àárí ọ.
0: ayé orí ni nígbà tá a sùn gẹ́dẹ́ jẹ́.
1: ẹ̀rọ ní rí ni lẹ́gbàá ni.
0: tábà wá fẹ̀gù ṣíṣe iná mọ̀. tó wá pọn bí èdè tìrí lọ́fún.
1: burọkọtọ.
0: èké wọn láyé orí ni nígbà tá a sùn gẹ́dẹ́ jẹ́. ṣé ohun èkìtì kọ́ ni wọ́n fi kọrin gan wa.
1: ọ̀gá mi mo dú ọ̀n lẹ́rẹ̀kan mi èkìtì ní jésù torí àlẹ́ jésù ìran mi á sí ayé ọmọ èkìtì ni
0: níbi
1: kí ọ̀nìyàn ìjìyà ẹ̀sọ́ nírí o ìgbìkẹ̀ ẹ̀ má kàrà lọ lẹ́sì ẹ̀sọ́ nírí o ìgbìkẹ̀ ẹ̀ yá ó kiri ẹ̀sọ́ nírí o.
0: ó ń fi àkàrà lẹ lẹ́sì.
1: ọ̀gá mi ṣe mo púrọ̀ ni.
0: ṣé ogun kan tún máa burú le tó yá tún le tó bẹ́ẹ̀.
1: ogun kan náà lè yí ni. ogun kan lè yí ni. níbi kọ rè ya kọ rè mú gàrí gàrí kẹ́hìn mú ni lásán ni. ọ rè ya ìdùnmọ̀ rírì gbogbo ọmọ ẹ̀ pa sí ogun ti bẹ̀rẹ̀ lè yí ni o.
0: máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ṣe rí ayé ìgbà kan èké. lẹ́wàá ti ṣẹlẹ̀ lọ nínú ayé o.
1: ojú mẹ́wàá lọ ọ̀gá mi.
0: nínú àwọn nǹkan tá a gbọ́ nínú ìtàn táwa gan sì tún gbọ́njú bá nígbà tá a lè láwàá tún kéré o. ṣé ẹ mọ̀ pé nígbà kan bí èèyàn bá ń gbélé mìrẹ́ǹtì ilé tẹ́nàntì àbí bò ni ẹ ti ń pè é.
1: face me and slap you.
0: face me and slap you tó ẹ̀rí kẹ́ ẹ pè é. ṣé ẹ mọ̀ pé nírú ìgbà náà wọ́n àmọ́ bí ìpọ̀rípọ̀gbá ìyá èèyàn da kéèyàn máa padì ẹ̀jẹ̀ ilé mìrẹ́ǹtì. wọ́n ní nígbà kan tí wọ́n bá bá ìyá adìyẹ lórí àkìtàn ibi tí ẹnìkan ń dalẹ̀ sí ládùúgbò wọn ni sójú wíńdò rẹ̀ náà rè wọ́n ní wọn máa yanjú àwọn èèyàn torí ẹ.
1: èèyàn lè lẹ́sì lè yí ni.
0: owó ilé òtún lẹ́sì.
1: ó lẹ́sì lè yí ni.
0: torí kí ni.
1: ọmọ méjì ẹ̀dẹ́ láti ibì kan ọmọ ẹgbàálé bẹ́ẹ̀sì rílẹ̀ gbọ́n bọ́ láìkì rẹ yé wọ́n ẹ bá mi jà wọ́n ẹ ṣọ́ ni bí but ọmọ mi kẹ́ bọ́ lè yí jàre.
0: kí tó sọ̀rọ̀ tó o parọ́ ọ̀rẹ́ wa kan sọ̀rọ̀ kan ó ní ní láyé ìgbà kan ní àwọn ilé mìrẹ́ǹtì táwọn ń gbé ó ní tí bàbá àwọn bá wà lọ bí iṣẹ́ wọ́n yá bí òpin ọ̀sẹ̀ pé ọ̀la ni sátidé ọ̀tún la ni sannde òní ni jimọ́ o fàpẹ́rẹ́ ni o ó ní bàbá àwọn wà á ra ìyẹn kìíní wàrà inú agolo wọ́n ni wọ́n wà á rà bọ̀ tó ti yé wọ́n ni wọ́n bá ra wàrà inú agolo mọ̀ pé wọ́n bá ṣe ọ̀la bí tí alágbádá làwọn bá lè fi pò lógbólógbó kọ́ tí ẹ̀ fi ṣẹ́ omi gbóná mu ní àárọ̀ ṣẹ́mọ̀ yóò sá sí wa bí wọ́n bá ti á mú mílíkì àbí kí ni ẹ̀ pé tán wọ́n sọ agolo rẹ̀ sójú wíńdò. wọ́n ní nígbà náà láwọn ẹlòmíì tí wọ́n jọ ń gbé àdúgbò láwọn tó ní agbára ń gbà náà wọ́n bá ní èké bọ́ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wojú wíńdò èké pẹ̀lú agolo wàrà inú agolo ló mú jọba yìí àsọmọ yìí lówó lọ wọn ni a lè dínà mọ ń tọhún tí ò ní rí ṣe mọ síbẹ.
1: ọgá mi wà mọ kọsẹlẹ gan paríparí lẹyìn ṣèbí èyí ni ó kóra rẹ síta bí ọmọjọ mẹjọ ni àní ọ̀nìkan yẹyà ògì gbígbóná lé pè kọ́ ọmọ rẹ lọ́wọ́rọ́ kùtùkùtù èsì ó ká múra wàrà ni kẹwọn báyìí ti ṣe tí lọdọ rìn án lébẹ á rí pé yé lógì kọ́ ọmọ mi mògì gbígbóná ṣèbí gbígbóná kan lọ́jọ́ ìdá ẹ̀mú ogún mọ̀ ìdè o.
0: irọ́ sí ayé ọ̀fẹ́ kéèyàn jẹun rárá ni.
1: àmọ̀rímọ̀ kan.
0: àmọ̀kọ́ lónìí kan ni ó ní. ayé òfẹ́ ni fọ̀rọ̀ àforí ẹni. ṣé wọ́n ò tún ṣe débi pé ká mọ̀ jẹun.
1: ìjà abẹ́rìrì à.
0: ká bẹ orí wa ni.
1: oríire alíkà bẹ.
0: ká di orí wa mú.
1: kẹlẹ́dẹ̀ yèrè àbárí akẹ́tì alẹ́yìn.
0: ká di òpó kristi mú ṣe sẹ́n.
1: ẹ̀sán nífẹ̀ẹ́ ni fọ̀rọ̀.
0: òpó ọlọ́run elédùnmarè ní ká gbámú àbí.
1: mo gboro kan oga me oga me kan iun le oniyan iyo nikan ile un leyin oni ke ile ati debi ke ya oni kan tu ile leyin kan debi ko ngan ke ile ni ke won ri ke ko ngan debe ile aye gbeje o gbeje
0: bi ta san so ni nipa to ni pe aye isuru lo gba lagbo facebook n bi ade ade bayo ti mi leyin ti money mo ki o daada latoju fadipe lohun mo ki e yana fadipe em so la ya dedamo la omo mi ori e wa nbe le yo mo ju o se yo mo ju o se ha ki olohun ko gba wa ku saanu fun wa e ja ta orin die sara si mo ba lo ta ba pada bo yo kamu gbajare ti ta leyi kamu wa kamu wa arakunrin kan on loke gbajare lo moro wa o pe esa kini ko won o se bayi oro ti yi o ti yi dande oro lodi igbimo hun lowo mo nbo won o ti de sugbon baba de na oya eja se bayi o se afele isi wona jawo.

òun máa gbàṣẹ ni bóun bá ríṣẹ ilé òun lè ṣe bóun rẹ lè òun ṣe é ṣùgbọn arábìnrin tiẹ òun lòun mọjà ta mọkàn lòun gbé lẹyìn òun gbé lọ ibìkan níbi tí ó ti máa gbọjà tí wọn máa ta á wọn bá tajà tán kó kówó lọ wọn sì mọ òun bẹ dáadáa wọn bá ní àá sáwà á rí yín ni bíi kéèyàn ó réke báyìí pàápàá jùlọ gbogbo ẹyin ẹwẹ mà lápáta ẹ wá ní àáké mọ ẹ filẹ ẹ tó mú wá ò lè sá lọ. Ká mọ̀ fa ọ̀rọ̀ gùn arákùnrin yìí ọlọ́rábìnrin yìí ọjà àkọ́kọ́ tí ọkọ̀ gbà ń bẹ̀ ó dọ́lọ́ ò rọ́mọ rẹ ó ní ó fi sanwó òun lòún fowó kun tó wó fi pé ṣùgbọ́n ká mọ̀ gbàgbé níbi tí ó ti ń gba ọjà òun lòún gbórí òun lẹ̀ tó ń so nídùúró fún bẹ́ẹ̀ bá ti rí ọ̀sẹ̀ tó bá wù yín ní kẹfọ òun gún ẹgbọ́rún yín lẹ̀ pé ọ̀sẹ̀ tó bá wù yín wọ́n ní kí wọ́n fi yín gún ọ̀dà wọ́n bọ̀ ẹja bomi làá.

0: Aha, bi oro wa gan na, n o ro bi arakunrin mo me. Eke, anu re o se mi. So be mu mi lo bi kan lo so ni duro fun mi. Ti be raye ko nkan ku nbe. To.
1: Oga me ma worry.
0: Ma yanju e.
1: Abere re loku le di.
0: Oga, igbo ba ri pe ko lo ra mi. To, mo boro bo ka ma boro lo wo na. Arakunrin ni ngba to lo lele keji. Oro sa di pe ijabele laarin awon o sa gboja oja to gba nlo bi oja oja sa le ni 100 kan abi oye yin o le 100,000 dada suwon ngba won ja awon ti agboja lo won omo kodo oro won di bi pe ofun ato gbegi eleko keko era ni kaluku lo lototo nigba awon ti araja lowo won pe arabirin njo kan lo ba salaye fun pe koda awon ate yan yin gan ti ja awon to si papo bo wa lowo oja se ije oja kan abi itaja tan e da pada ni o ibi a fe we oko la wa nkan be o soja nle mo oni awi awawi kan ola awawi mi excuse kan loni excuse kan lola a bi ni o sa rowo so ka ma borogun pankan ti a pada gbo ninu oro ta arakunrin so won ni arabirin yen pe o ti tata koropo o ti bo si ilu Eko e bo di pa to ba ni oja o ni ti en yo ohun lenu e bo kan lo wa juwe be ka wa lo nti wa ni a komo si badan mo àwọn tó lọ jà ń pe arábìnrin yìí jojúmọ́ jojúmọ́ wọn ní lára ṣùgbọ́n nínú ẹmọ̀ pé ẹni téèyàn bá rí ìní máa ń mọ lójú arábìnrin yìí kò sáhàn nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé ó fẹ́ owó sàn mọ́ o ọ̀làǹrẹ̀wájú mi kí ọmọ ìbílẹ̀ láti àpáta ketekete ló ń wò mí ìkàlẹ́ nígbà tí ọ̀rọ̀ rí báyìí owó ọ̀yá gbígbà lọ́wọ́ arábìnrin mọ́ ṣebẹ́ ni a bá ti ẹ̀rí gan láàmọ́ lójú àwọn tó lọ jà wọ́n ṣe yíjú padà ọ̀dọ̀dọ̀ arákùnrin bọ́rọ̀ ṣe rí yìí ó ìwọ lọ́sàn owó láti bí oṣù mélòó ńlẹ̀ yìí arákùnrin ní ló ti ń fò ní dóní fò lọ́dọ̀là kóhun ò ti ẹ̀rí ṣẹ́gbà gan àwọn tó sì ní ọjà wọ́n ti ń dúnkùkù lajà pé àwọn ò lọ fẹjọ́ sùn nílé sí agbófinró tí agbófinró bá sì fi pe òun pé kó wọn yanjú lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tó wọn ò yanjú tí wọ́n bẹ̀rẹ̀ lè wá fi àpá ìyáká gbé ó nítorí àwọn tó ní ọjà ìtorí mi wọ́n ti ó ní wọ́n mọ lé mọ ọ̀nà òun ní kò sí bí òun fẹ́ sá sí àtàrí lòun òun ò rí bí sáré fóòrùn o ọ̀rọ̀ yìí ti dé góńgórí ẹ̀mí òun báyìí owó àwọn bí òun ọ̀wọ̀ arábìnrin sí bó ń bá pè é kàtàkàtà ní bóun náà sọ àwọn olówó sì ti ṣetán wọn ó gbowó iṣẹ́ ni ò sì wáyì àtijẹ́ àti mugan dọ̀ràn ibi ọ̀rọ̀ òun wá lè sí ni pé ìyáálé òun aláàárọ̀ ní lálẹ́ ọ̀rọ̀ àwọn ti parí ó ti padà wọlé tọmọtọmọ ẹni sì so wúrẹ́ mọ́lẹ̀ wọn ni yóò ṣe kíni yóò fún lè rí àbí ó fún lè po ẹ̀gẹ́ àbí ká lóun nìkan ni òun ọ̀bá mọ́ bóun ó sì mọ ọ̀rọ̀ ọ̀fù ẹ̀fẹ́ àṣọ olóyìnbó.

0: àfi kọ́ lọ́run ó gbà wá ni ọlọ́run nìkan ló le òun ló tó wá gbà òun ló le gbà wá ọlọ́run tí ń gba ni tí ń gba ni tí ń gba ayẹyẹ tí ń gbọ́mọ́ òun náà ni ó gba arákùnrin yìí lórí tó kóra rẹ̀ sí ak bọ́rọ̀ ṣe rí yìí àwọn tí máa ń he obìnrin wọ́n ní ẹni ègbín ìhòhò yorùbá ní yọ̀tànlẹ̀ rẹ̀ di gbogbo ẹni tó bá ti fi ọmọ tí ò níbi tí ò lẹ́bí tí ò lára tó ti yé tí ò sì mọ ibi tí wọ́n ti ní ajá pé tírú ọmọ bẹ́ẹ̀ bá dáràn sí wọn lọ́rùn àbámọ̀ gangan di ọ̀ràn ẹ̀dákun ta ló fẹ́ gbà wọ́n lérí ti bẹ́ńlẹ̀ tọ́ èkè fún àwọn tí bá máa ṣe bẹ́ẹ̀ ó fún wọn nímọ̀ràn kan wá máa lọ kristoffer tó bá tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi dáadáa òkè ọ̀lálẹ̀ ìkáàbọ̀ sórí ètò ọyá èkè fún wọn nímọ̀ràn ká wá dágbére ká máa lọ.
1: Ọ̀gá mi Yorùbá bọ̀ ẹ afọ́júkọ bá ti àjùkò ọ̀tọ̀mátíkálì òkò nìyí lọ́ọ̀rẹ̀ ní àbọ̀tẹ́ mọ́lẹ̀ kẹ bá mọ̀ sọ̀kò lọ afọ́jú ẹ àjù o òun ke ìdòwúrẹ̀ kọ́ gbéra kọ́ya bọ́ nìyàn nẹ̀ òun máa kàn á sọ fún ìyá ọkùnrin léyìí kan kóra rẹ̀ sí ìjà ṣọ́ra rẹ̀yà ìró kẹ̀lédìrín ọ̀nì kan bá ti tú láàrí tú kan tú kan yín ti ró kọ́ bá lè dàwó kẹ̀ dàwó ní ìpọ̀nrí ọmọ ìpọ̀nrí àlèlẹ̀ lè yìí jẹ́ kọ́ ọmọ kan yàn o ìpọ̀nrí àlè ẹ̀jọ́ ọmọ kan yàn ìjàre èèyàn ọkùnrin kété ìjà ṣọ́ra rẹ̀ mélòó ni
0: kọ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́
1: ìṣẹ́jú mélòó ìjà ṣọ́ra rẹ̀
0: wọ́n ní jẹranjẹran kó sọ ẹran jẹ kó bàbá jẹ dìgbòlúgi
1: mọ bẹ́ẹ̀bù lápàtà kọ́ ọya ọbẹ̀ tí kó àmọ́ kọ́ pẹ́kun ni ṣé ọmọ rẹ irú ikú kọ́ pẹ́kun kó làbàtà kọ́
0: báyìí ayé dọ́rùkọ rẹ ọdẹ́gbẹ̀rẹ̀ fọmọ ara lẹ́kọ́
1: lónìí àìlọ lẹ́pàtàrà lónìí o àlelọ lẹ́pàtẹ̀mí orúkọ mi la akínfọláyàn àwòyẹ oṣù ọmọ akọmọláfẹ láti ìlú èkìtì kìkì tí ayé kété mọ sí ak state ọdọbọ.
0: ak ló dágbére mu ó ló dọbọ ìmọ̀ràn náà ni ó ti fún wa ní belenja yẹn ó jọ bí eré kìí ṣeré o ọ̀rọ̀ yìí kìí sì ṣe ọ̀rọ̀ àròsọ rárá àfi kí ọlọ́run ọba kó kó arákùnrin yọ torí pé bọ́rọ̀ rẹ̀ bí délé ọlọ́pàá sọ pé owó tí ọ̀sán gan yóò tún ju yóò ju iye gbèsè tó jẹ lọ ọba sì ti ṣàdéhùn bí ó ṣe mọ ọsán kò lè yẹ mọ ọ̀rọ̀ ni mo máa wá olúbi pé wọ́n ti fún un nímọ̀ràn lẹ́ẹ̀kan yẹn wọ́n ní kó lọ bẹ àwọn tí wọ́n gba ọjà lọ́wọ́ wọn kó sì ṣàdéhùn bí ó ṣe mọ ọsánwó yẹn lẹ́jẹ̀wọ̀n ní sísẹ̀ntẹ̀lé tí òfin ní di wàhálà sí lọ́rùn pẹ̀lú ògùn ọlọ́run ọba àràwùràbí tó bá di lọ́jọ́ mẹ́jọ a tún pàdé lákọ̀tún lórí ètò mùkúlùmùkẹ́ weekend special lórí ìkànnì west radio 89.3 FM. orúkọ tèmi ò yí padà torí pé orúkọ ọmọ báyìí ni ìdánù ọmọ ajádìmọ́tàn lé eyín lèmi jẹ́ yọ cyclo style on radio saheed akinre ojúmẹ́wàá tí òjójú ẹnìkẹ́kùn tí wọlé èèyàn tí kì í pọmọ jẹ pọ sí òkìkí ọlá ọkọ alájà àbíkẹ mo kí gbogbo àwọn tá a jọ ṣètò lálẹ yìí ara òní ni wá o orílẹ̀-èdè nàìjíríà yóò gba ìtura ìpínlẹ̀ ọ̀yọ́ yóò gba ìtura gbogbo wàhálà rògbòdìyàn rògbòdìyàn olóṣèlú ni o rògbòdìyàn ajínigbé rògbòdìyàn ajálé lẹ́yìn gbogbo èyíkéyìí tí ìbá jẹ́ ọlọ́run ọba yóò la ìpínlẹ̀ ọ̀yọ́ yóò la kọjá yóò sì ṣe kíni yóò fi wá lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ owó rí bá a ti ń fẹ́ o olóògbé kò ní sóun dúró fún wa o ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 070-30-26-19-28 òun náà ni nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ pẹ̀lú ògbọ́nà ọba àláwùrà tó bá tún di ní ọjọ́ mẹ́jọ a tún pàdé lórí ètò ètò tá a pè ní mùkúlùmùkẹ́ weekend special pẹ̀jẹ́pẹ̀jẹ́ kan ìfọ̀sílẹ̀ ọ̀hún ọ̀jẹ̀ ire o ire kàn dùn.